0: kọ́lẹ̀ sọ gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo.
1: Èmi àwọn wòlíì.
0: Agbára tó sọkúdà láàyè.
1: Èmi àwọn wòlíì.
0: Iná tó ń jó lórí pápá tí gé òsèrò.
1: Èmi àwọn wòlíì.
0: Adúró togun kógun ó pòórá.
1: Èmi àwọn wòlíì.
0: Ọ̀dà nìkan paná ogun paná ọ̀tẹ̀ paná ìsàn paná àrùn.
1: Èmi àwọn wòlíì.
0: Máa bọ̀ wá fojú rinjú pẹ̀lú àbùbù tá agbára Ọlọ́run tí ò ṣe dá dúró. Níbi ìpàdé àjọ̀dún àsọtẹ́lẹ̀ ìjọ CNC Goshen Land District Headquarters. Àjọ̀dún ìdásílẹ̀ ọdún 15
2: years anniversary.
0: GIPC 2026. Goshen International Prophetic Congress.
2: Three.
0: God of all possibilities. Ọlọ́run tó lè ṣe ohun gbogbo.
2: Ó ti lọ Congress ọjọ́ pẹ́.
0: Báwo.
2: Eléyìí yàtọ̀.
0: Iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ́ńbélé.
2: Wá kọ mọ̀ pé àṣẹ ń bẹ.
0: Àwọn wòlíì sì wà síbẹ̀.
2: Ètò gbogbo àti bẹ̀rẹ̀ láti October 26.
0: Títí da November 4.
2: Wá gbọ́.
0: 26-27-28
2: of October.
0: Aago mẹ́fà ìdájí 6 a.m.
2: Lọ máa pàdé.
0: Bẹ́ẹ̀ láwọn tún pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin.
2: Thursday 29.
0: Aago mẹ́sàn-án òwúrọ̀.
2: Tó wá di Friday 30.
0: Aago mẹ́sàn-án alẹ́ làwọn pàdé o.
2: November 4.
0: Ọjọ́ àjọ̀dún gan làwọn fàdà gbọ́ gbogbo rọ̀.
2: Sínú ìsìn dúpẹ́.
0: Aago mẹ́sàn-án òwúrọ̀.
2: Wọ́n sì máa fijọ́ lágbàre ńlá lọ́wọ́ bàbá.
0: Ministry
2: Pastor Anu Ojo
0: Lagos.
2: Prophet Kunle Aroniyo.
0: United States of America.
2: Bishop Tunde Bamigbóye.
0: Bàbá Wákàtí Ìtúsílẹ̀.
2: Reverend Bọ́lájì Ọdẹ́jídé.
0: Reverend Níyí Adébáyọ̀.

tún wọnú ẹ lónìí yìí ní ọsẹ tuntun yìí wàá rí ìrànlọwọ ní ọsẹ tuntun yìí wàá rí àánú bó o ti ń wọ inú ọsẹ tuntun yìí lọ lórúkọ jésù wàá rí ojú rere mo gbàdúrà fún ọ o ohun gbogbo tó ń ṣe tiẹ ní ọsẹ tuntun yìí olúwa á ṣe láṣẹ pé ní ọsẹ tuntun yìí lórúkọ jésù o ò ní rí dààmú ní ọsẹ tuntun yìí o ò ní pàdé àgbákò lórúkọ bàbá ọmọ àti ẹmí mọ wọn ò ní gbé ọ nínú àgbàrá ẹjẹ ogun apurọmọ ni takoni lórúkọ jésù lọsẹ yìí kò ní já ọ mo gbàdúà ní orúkọ olúwa ọlọrun tí ó dá ọrùn òun ayé takuté tí ọta dẹlẹ fún ọ lọsẹ yìí kò ní mú ọ gbogbo ẹni kanró rẹ sínú tó ní ọsẹ yìí lòun fẹ mú ọ tó o bá ti ṣàmì ilẹ máa gbé wọn mi mo gbàdúà lẹkùn ìrànlọwọ tó kàn lọsẹ tó kọjá tí ò ṣí ní ọsẹ yìí lẹkùn yẹn máa ṣí fún mo gbàdúà ẹni tá a rán sí ọ pé kó gbé ọ dìde lọsẹ yìí ló máa pàdé ẹ mo gbàdúà ohun gbogbo tó ń ṣe tó dàbí àṣe tìyẹn lórúkọ jésù ó di àṣe pé ọfà tó ń bẹ lára rẹ tí ò jẹ́ kó rí ìrànlọ́wọ́ gbà yìí tí ò jẹ́ kó rá láàánú yìí ọfà yìí gbiná ọfà tó wà lára rẹ tó ń ṣiṣẹ́ àìsàn yìí ọfà tó wà lẹ́yìn rẹ ọfà tó wà ní orúnkún rẹ ọfà tó wà ní àtẹlẹsẹ rẹ ọfà tó ń mú kí gbogbo ara máa ta ọ yìí báyìí ni olúwa wí ọfà yẹn gbiná mo gbàdúà fún ọ ní ọ̀sẹ̀ yìí ogun tó ń kojú lójú àlá ogun tó ń kojú lójú oorun tó dẹ̀ ń fi ojú ayé jà ọ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀pọ́ ogun yẹn ṣẹ́ ogun ọkọ ọ̀run ogun aya ọ̀run ogun kan máa bọ́ ọ lò pọ̀ lójú àlá ogun kan máa bọ́ ọ lò pọ̀ lójú oorun ogun kó o máa jó oúnjẹ ojú àlá ogun kó o máa jó oúnjẹ ojú oorun báyìí ni olúwa wí ogun yẹn ṣẹ́ láyé ẹ̀ lórúkọ jésù ogun yẹn ṣẹ́ láyé ẹ̀ mo ní lórúkọ jésù ogun yẹn ṣẹ́ láyé ẹ̀ báyìí ni olúwa jehovah wí o lórúkọ jésù ẹni sọra rẹ di ẹranko tó lé ọ lójú àlá yìí tó o bá ti ṣàmí kò ní dèèyàn mọ ẹni lé ọ lójú àlá yìí lórúkọ jésù kò ní jí sáyé mọ lórúkọ bàbá ọmọ àti ẹmí mímọ ojú oorun rẹ kò gbagbára ojú àlá rẹ kò gbagbára ojú oorun rẹ kò gbagbára ojú àlá rẹ kó gbagbára mo kéde sí ọ ní orúkọ olúwa ọlọ́run tó dá ọ̀run wáyé ọlọ́run ẹran ara ọlọ́run tí kì í ṣe ọlọ́run ẹnìkan ọlọ́run gbogbo àgbáyé ọlọ́run àgbáńlá ayé lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ohun tí dọ́kítọ̀ ní ó ṣòro ó ṣe láyé rẹ olúwa kó sọ ní ṣíṣe ọmọ tí dọ́kítọ̀ ló lè bímọ yẹn àánú yanjú ẹ̀ ilé tọ́lọ́ ò lè kọ́ mọ́ yẹn àánú yanjú ẹ̀ mọ́tò tọ́lọ́ ò lè rà mọ́ yẹn àánú yanjú ẹ̀ ohun tí ìwọ fúnra rẹ ti ru ara rẹ pinlé lórí tó lérò pé kò lè ṣẹlẹ̀ mọ́ lórúkọ jésù àánú yanjú ẹ̀ mo kéde ní orúkọ olúwa olùgbàlà àánú yanjú ẹ̀ ọ̀rọ̀ rẹ á dayọ̀ ìlérí máa ṣẹ́ ó ò ní ṣe dádúró ogun ṣẹ́ fún ọ ogun ṣẹ́ fún ọ ohun tó o bá dáwọ́lé ní ọ̀sẹ̀ yìí ó yọrí sí rere ohun tí ọwọ́ rẹ̀ ń lé lọ́sẹ̀ yìí ọwọ́ rẹ̀ máa tẹ̀ ohun tí ọwọ́ rẹ̀ ń wá lọ́sẹ̀ yìí a máa fi lé ọ lọ́wọ́ lórúkọ jésù ó ní dòkú lọ́sẹ̀ yìí ó ní parí ìrìn àjò rẹ ọ̀sẹ̀ sí mọ́ṣúárì àánú yanjú ọ̀rọ̀ rẹ ògo ní forúkọ olúwa ọlọ́run gbọ́ àdúrà ọ̀sẹ̀ yìí amúre wá fún jésù olúwa wa orúkọ mi ni wòlíì àti ajíhìnrere fẹmi joshua dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ láti inú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ tí ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn Monarch Luxury Hotel tí àwọn kan mọ̀ sí Miriam Hall ní ìyànà ṣàpátí ìdojúkojú olóróró estate Gamma Road Ìlọrin Kwara State gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi tí o bá ń wá sí ìpàdé àánú yanjú ẹ wá ti rí pé bóyá bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn mi ò sí nlé ṣùgbọ́n mo ti dé padà ẹ gbọ́ ọlọ́run fún mi

0: ìrìn àjò àdúrà kan tó ní pé ká rìn bọ́ ní ọjọ́ Thursday yìí, wà á kọ ẹ̀bẹ̀ àdúrà mẹ́wàá sínú sheet of paper, wà á wá lọ wá file, o máa fi sínú ẹ̀, wà á fi ẹ̀bẹ̀ àdúrà yẹn, wà á fi sínú file yẹn. Ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí nínú ìpàdé àníyànjú ẹjọ́, mo fẹ́ kó mú file yẹn dé ilé àníyànjú ẹ. Ẹni tó pè mí sọ fún mi pé ohun gbogbo tó kọ sínú fáìlì yẹn pátápátá tó lò fẹ́ yẹn pátápátá ní ìpè mi máa yọ̀ǹda ẹ̀ fún ẹ. Mi ò ṣeré o, gbọ́ mò ń fi ọwọ́ gbáyà, mò ń fi ọwọ́ sọ̀yà fún ẹ pé ohun gbogbo tó o bá ti kọ sí inú sheet of paper yẹn tó fi sí inú fáìlì yẹn pátápátá lọ́lọ́run máa dáhùn. Ní ọjọ́ Thursday yìí rí wípé o wà nínú ìpàdé àánú yanjú ẹ, aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ nípàdé yìí máa wáyé. Jọ ohun olúwa ni, rí wípé o wáyè o wọnú ìpàdé yẹn wá. Ẹyin tẹ ti ń wá tẹ́lẹ̀, ẹ wá, mo ti padà dé láti United Kingdom. Wo bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà, májẹ̀mú àánú, ó máa yanjú ọ̀rọ̀ rẹ. Kọ̀rí wípé ìwọ náà gbégbèsẹ̀, ìwọ tó ti máa wá, jẹ́ kójú èmi àti ìwọ ó kanra. Ọlọ́run májẹ̀mú àánú, ọlọ́run àánú yanjú ẹ̀, ó máa bá mi dá sọ̀rọ̀ rẹ. Ìtàn rẹ̀ á dẹ̀ yí padà, ó máa ṣe fún ọ bó o ti fẹ́, ó máa ṣe fún ọ bí ti inú rẹ ohun tó fẹ́ kó ṣe yẹn. Bákan náà ìpàgọ́ wa ọlọ́dọọdún, oh my God, ó máa wáyé ní oṣù yìí on the 26th. Nípàdé yìí máa wáyé. Jọ mo bẹ̀ ọ́, mo fi orúkọ Olúwa Jehovah mo fi bẹ̀ ọ́, rí wípé ìwọ náà ti múra lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà Lẹ́kìtì, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kogi, táìmù ní tó lè lo ọ̀sẹ̀ kan gbáko ní ilẹ̀ àánú yanjú ẹ̀. Ìwọ náà lè wá lo ọ̀sẹ̀ kan yẹn láti on the 26th di November 1, olúkúlùkù á padà síbi tó ti wá. Ìwọ tó ti ń wá, bó ṣe lè dúó láàrin ọ̀sẹ̀ kan tẹ́lẹ̀. Torélé àdúrà a máa lọ ní ojoojúmọ́ fún ọ̀sẹ̀ kan yẹn. Gbọ́ tó o bá fi ọ̀sẹ̀ kan ilẹ̀ tó o wá bí ìpàdé àánú yanjú ẹ̀, ó dá mi lójú wípé o ò lè padà sílé, kò padà lọ́wọ́ òfo. Ẹ̀yin ará Kogi, ẹ̀yin ará Èkìtì, ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ̀yin tẹ wà ní Ṣákí, ẹ̀yin tẹ wà ní Ìgbẹ́tì, àkókò tó ìwọ náà rí pé o wà níbi ìpàdé yẹn on the 26th to November 1 ni ìpàgọ́ wa ọlọ́dọọdún. Morning session àti evening session ló máa wáyé. Àkòrí tí Ọlọ́run fún ti ọdún yìí ni Ọlọ́run tó lè ṣe ohun gbogbo, God of all possibility. Gbọ́, tí Ọlọ́run bá lè ṣílẹ̀kùn fún mi, tí Ọlọ́run lè mú mi rin ìrìn àjò àwọn orílẹ̀-èdè dry cleaner ọjọ́ sí, èmi náà ń di ẹni tó ń lọ̀lú ọba tó ń dé. Èmi náà di ẹni tí Olúwa gbé microphone lé lọ́wọ́ tó ń wàásù, dry cleaner, conductor, ta ni Ọlọ́run ò lè yítan rẹ̀ padà, ta ló kù tọ́lọ́run ò lè tú ayé ẹ̀ ṣe. Gbọ́, Jésù yìí ó máa tú ayé ẹni ṣe ni, ó lè tú ayé ìwọ náà ṣe. Má rìn jìnà, máa bọ̀ ní ilẹ̀ àánú yanjú ẹ̀. Ọlọ́run mi, ó lè tú ìtàn rẹ kọ. Mi mọ̀ bóyá wọ́n ti sọ̀rọ̀ òdì sí ọ rí, tí ayé rẹ̀ dẹ̀ ń jọ ọ̀rọ̀ tán sọ sí ọ. Ó ti ṣẹlẹ̀ sí mi rí, mi ṣeré o. Wọ́n ti sọ̀rọ̀ sí mi rí, tí ayé mi dẹ̀ ń jọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Ṣùgbọ́n lónìí àánú yanjú ẹ̀ fún èmi, ayé mi ò wá jọ nǹkan tí ó ń jọ ń gbà yẹn mọ́. Ìtàn mi ti wá yí padà. Àwọn tó mọ àná mi, wọ́n wá ń wò mí pé báwo ni òní ṣe rí báyìí, torí wọn mọ̀ pé ohun tí àná mi jọ yẹn kò sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ lónìí. Ohun tí ó ń ṣẹlẹ̀ lónìí yàtọ̀ sí bí àná mi ṣe rí. Èmi náà fẹ́ kó mọ̀ pé bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ̀ wà, ọlá tiẹ̀ náà máa dáa, ọlá rẹ̀ á dáa. Jẹ́ kí èmi àti ìwọ́jọ pàdé ní on the 26th to November 1. Ó máa lágbára gan o, rí gbogbo wa bẹ́ẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run ti múra wọn sílẹ̀ tó máa lò. Ẹ máa gbọ́ bí àwọn ipò àti ìdójútì Ọlọ́run máa lò ṣe máa sọ̀rọ̀ lórí ìkànnì yìí, bí a ti ń lọ ní ìyókù èyí tó kù ká mú ìpàdé yẹn. Ṣùgbọ́n ní ọjọ́ Thursday yìí náà, jẹ́ ká kọ́kọ́ jọ pàdé. Bí Olúwa ti bẹ tí ẹ̀mí ẹ wà, àánú á yanjú ọ̀rọ̀ rẹ. Kí ni ọ̀rọ̀ ìléwọ́ tí mo fẹ́ fún ọ bó o ti ń lọ? Ó wà nínú ìwé oníwàásù orí ìkẹta ẹsẹ̀ kọkànlá. Ìwé oníwàásù ori keta ese kokola ti bibeli ye ba wa lowo re iwo na si iwe oniwaasu ori keta ese kokola yes sir
1: o si ti se ohun gbogbo daada ni igba ti re
0: o ti se ohun gbogbo daada ni igba ti re
1: pelu o fi ayeraye si won li aya
0: o fi ayeraye si won li aya
1: be ni enikan ko le ri idi ise na ti olorun se
0: oh my god enikan o le ri idi ise na ti Olorun nse
1: lati
0: ipilese titi de opin gbogbo omo Olorun ti o ngbo mi kini kan wa ti mo fe ki gbogbo eniyan to ngbo mi loni o mo awa kristeni ani asa kan ti o de lagbara die ta gbodo sise le lori o ni pe a ma lero pe lesekese ta ba ti kunle bayi ta ba ti bere lowo Olorun o ye ko se ohun ti a so ye lesekese be ni Olorun lesekese ni o le se sugbon je kin so kini kan fun he made all things beautiful at his time sori akoko to ba wu Olorun lo ma se nkan re time to ba ti lo ma se sori time to fe fi fun eyen ko kan bo there is a process time between your request and the manifestation or let me say there is a process time between your promise and the manifestation but Olorun ti promise e ko ma se kan bayi fun e akoko wa laarin re ti a fi se akoko yen je akoko imura sile gbogbo omo Olorun to ngbo mi akoko imura sile re lo wa yi tori ogun re fe je jade aye re fe ni tumo gbo gbogbo aye fe ba odupe mura le gbo mi mama mura bi ibi to wa ma mura bi ibi to lo bo se fe rin lo so yi gbọ bawo lo se fe ki aye re ori lola ma mura be ma practice e gbọ o fe di yawo governor e mura bi yawo governor iwo na ma practice bi anything o n ba awon eyan soro bi yawo governor o fe iwo na fe di eyan la lola ohun to fe da ye ma practice e bayi so that igba to ba ma de be ko ni di abuku fun o ijoko yen o ni baje e je so tele bi oluwa ti nbe ti e bi e wa o ni o mu gbogbo daada ali akoko re mo so tele aye re ada be loluwa wi jesus oluwa wa
1: ami
0: gbogbo omo olorun to ngbo mi ni ojo thursday je kajo pade ni ago mesa baro ni ile anu yanju e to wa leyin muna class road ni yano sapati gomo road ilorin kwara state o le pe mi sori number yi 08032404977 alafia fun
2: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyeri, nyeri.

0: ẹ̀dá.
1: Wọ́n wà nílé.
0: Ìyá rẹ̀ ń bẹ lé.
1: Bẹ́ẹ̀sà.
0: Ta ló ń ta ẹja?
1: Grandma mẹ́yìn mi ni.
0: Grandma
1: ẹni tó bí mẹ́yìn mi
0: gan. Ẹni tó bí mọ́ mi yẹn ló ń ta ẹja.
1: Bẹ́ẹ̀sà.
0: Ọfà iṣẹ́ one transfer. Ogun yẹn one transfer. O transfer látorí ìyá ìyá. O bọ́ sórí ìyá. O fẹ́ kúrò lórí ìyá. O tún bọ́ sórí ìwọ ọmọ.
2: Ajá ni wáyé o.
0: Bàbá rẹ̀ kọ́.
1: Wọ́n ti kú.
0: Sẹ́yìn mọ̀ ni. Ẹ dá mi lò. Ẹ súnmọ́ bí. Ọmọ ìyàwó yín ni. Ọmọ ìyàwó yín ni. Ta ló ń jẹ́ James?
1: Bàbá rẹ̀ ni.
0: Bàbá rẹ̀ ló ń jẹ́ James. O ti kú. Wọ́n pa ní ọdún mẹ́rin sẹ́yìn. Dá mi lò. Èrú bí a ní kí tàfọ́rùà.
2: Yẹ́sì.
0: Yẹ́ ọmọ náà ṣàjàrùà. Kí lè léyìí?
2: Yẹ́sì.
0: Kí ló dé sọ́fẹ́ pa àwọn ọmọ náà?
2: Adániwá yóò.
0: Iran yìí lágbára o.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Kéde mọ́ wọ́n mọ̀ yóò.
2: Yẹ́sà.
0: Ọlọ́run ló darí ẹ̀ wá program lẹ́nu.
2: Adániwá yóò.
0: Torí wípé yóò jẹ́ èèyàn láyé.
2: Jésù.
0: Ó máa jẹ́ èèyàn láyé.
2: Àmì o.
0: Mo rí pó ga gan.
2: Yẹ́sà.
0: Tí gbogbo èèyàn tẹrí bá
2: fún bá. Kábíyèsí o.
0: Wà á dẹ̀ rógo yìí lò.
2: Àmì Jésù.
0: Ìbàjẹ́ wòlíì ló lò ní rí lò.
2: Adániwá
0: yóò.
1: Sir.
0: Ẹ ń jẹ́ Taiwo.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ dẹ̀ ń ṣiṣẹ́ yádrẹ́sà.
1: Mo ń ṣiṣẹ́ yádrẹ́sà, àmọ́ mi ti ṣe mọ́.
0: Ẹ tún ṣe mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ yín wo ni ń gbé ọ̀dọ̀ àǹtí yín?
1: Ọ̀dọ̀ orogún mi ló ń gbé.
0: Ọ̀dọ̀ orogún yín ló ń gbé?
1: Ọkọ̀ kan náà ni wá.
0: Ọkọ̀ kan ni yín?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọkọ̀ kan ló fẹ́ ẹ̀yin méjèèjì?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wá mọ ọmọ yín kó lọ máa gbé bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Sáré wá bọ̀ mí lọ́wọ́ náà.
3: Tọkari.
0: Yóò dà fún ọ.
3: Bẹ́ẹ̀ lọmọ lọ àbí ṣe.
0: Gbogbo èèyàn náwó síbí.
2: Wọ́n yẹ sọ. Kábíyèsí o.
0: Ọjọ́ ibi tá mú fún ọ lórí ọmọ.
2: Wọ́n orúkọ Jésù.
0: Ọjọ́ yẹn yẹ báyìí báyìí.
2: Mí Jésù. Kábíyèsí Ọlọ́run.
1: Sà.
0: Ta ni jẹ́ Airat?
1: Ọmọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀.
0: Ọmọ wo?
1: Ọmọ tí mo bí ló ń jẹ́ bẹ́ẹ̀.
0: Ṣé lè tó wà lọ́dọ̀ orogún yẹn?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Nǹkan ti ṣí ọ.
3: Abẹ́sí o.
0: Màrádá àmà kàfàtà.
1: Amisa.
0: Ọ̀dọ̀ orogún rẹ̀.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ìwà torogún yín ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín dáadáa.
1: Gan kò sọ́tọ̀ ta ijó rà. Bí nǹkan bá ṣe máa sọ fún wọn. Ó dà kò síbi tí màá lọ, màá máa fi àdé àwọn àdúrà fi kún àwọn ọmọ méjèèjì tó òun náà bí. Ọmọ kan lèmi náà bí. Ọmọ kan lèmi náà lòun náà bí.
0: Ọmọ kan lèyìn bí.
1: Ọmọ kan náà lòun náà bí.
0: Ọmọ kan lòun náà bí.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá
1: lọ ẹ̀gbọ́n àtàbúrò náà máa ń pè wá.
0: Arábọ̀ tún ṣàdánì.
3: Jésù.
0: Ìyàgbọ́ mi dáadáa.
1: Sá.
0: Orogún rẹ ò kì í ṣàjẹ́.
3: Kábíyèsí o.
0: Èmi mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n orogún rẹ ṣe nìkan. Ẹni tó wá sẹ̀yìn. Ẹni yẹn lòun máa rán ọfà ṣiṣẹ́ ṣiṣẹ́ sí. Tó bá dẹ̀ ti rán ọfà ṣiṣẹ́ ṣiṣẹ́ sí. Ọmọ tiẹ̀ ló máa bá lé lásìkò yẹn. Olúwa wí pé. Sọ̀rọ̀ orogún ẹ̀yẹ gangan mo ní láti gbàdúrà fún. Torí tá a bá gbàdúrà fọmọ rẹ nìkan, orogún rẹ ò sẹ́ẹ̀fẹ́. Torí tá a bá pèrè fọmọ yẹn, ọfà ṣiṣẹ́ṣiṣẹ́ tó bá padà borogún ẹ. Ẹ sà, ó lè padà yọ̀bẹ tó mọ ẹ lọ́jọ́ míì. Ọmọ tí mo sọ, ọfà ṣiṣẹ́ṣiṣẹ́. Ó lọ sí bàbá olówó kan.
3: Ó
0: ní ó mọ̀ travel. Ó dẹ̀ travel. Ọjọ́ yẹn, ọlọ́pàá méjì ló wà níwájú mọ́tò rẹ̀. Ló bá ní kán bọ́ọ̀lẹ̀. Òun náà bọ́ọ̀lẹ̀. Ó ní mo fẹ́ lọ ra nǹkan lẹ́yìn yẹn. Mo fẹ́ make call. Àwọn ọlọ́pàá fẹ́ tẹ̀lé.
3: Ayérayé o.
0: Ó ní mo fẹ́ make private call.
3: Ó jẹ́
2: o
0: e duro de mi
2: be ni o
0: won duro de
2: yes sir
0: o lo jina jina
2: ka be so
0: yes sir
2: yes sir
0: o de lo si ori ina
2: ajera yo
0: ibi to tin ta eja
2: yes sir
0: o de ko eja
2: yinyan
0: yinyan
2: ka be so
0: ori ina
2: jesus
0: o ko sinu sutu re
2: ka
0: o de sa lo
2: adanu aye
0: won le
2: yes sir
0: o le o le o le
2: ka
0: won na
2: emi mi mo
0: bi eni ma ku
2: jesus
0: awon lopa wa wo lokan
2: yes sir
0: sipe ta ni won na aso lopa
2: ka
0: eja lo ba won laja
2: beni
0: bo tin de be
2: yes sir
0: lati laja
2: lai mo pe
0: lai mo pe oga won
2: le adanu aye o
0: mo kede ofa sise sise
2: oruka jesus
0: eni ko sami
2: yes lord
0: o ni bo
2: mi jesus
0: ti mori buru o
2: kabiyesu olorun o
0: eni kan be
2: yes sir
0: okoko nfe ranse ibi
2: adanu wa yo
0: si le re
2: jesus
0: ya ni ka haba
2: yes sir
0: e ba npe ma se fun ya yi
2: o
0: omo meje ni ya re bi
1: be ni sir
0: mi lo
1: be ni sir
0: meje ni yi
1: be ni sir
0: mori apu meje ni waju iwo ni kan obirin me abi
1: emi ni kan moku
0: iwo ni kan loku
1: ni ku se ku
2: taya
0: eru ada bali
2: jesus
0: meje ni ya re bi
1: be ni sir
2: ka be so
1: ya mi ti ku baba mi ti ku
0: se nku ni kekere ni
1: won ti ku ni 2029
0: or 1995
1: ni baba ni ku ya mi ku
0: awon egbe re awon to ti ku yen awon mo yen
1: ni igbe mi ti mo gba ti mo dagba awon meji na la se ku awon ni te ba ti na mo ku egbe ni te se ku ni amo ti dagba o da awon ti lo school won ti pari school
0: o ti lo school pari
1: afani won ko ti jade won ti se ogbo gan
0: won ti kawe to won ti graduate won de ku odun won na ku
1: o la si ko gba ti ko wo sele yen ni ebola ebola tan pa
0: ebola ebola
1: ninu odun yen ni
0: igba yen na ku esa
2: esa
0: ikunle meje
2: beni
0: oke yokan
2: to ba ti rin
0: na ma ku to tu wa ku
2: to ku yen
0: o na tu bi me yokan
2: ka bi ese olorun
0: eyokan to tu wa bi won tu fe pa
2: jesus
0: o ye ko mo pe inu ile yen
2: beni sir
0: le ku ti wa
2: ka bi ese re o
0: abi so n ba mi soro ri
1: ba ga mi de bi gan ri ati je ta mo ti wa bi ni mo ka mo gbo po ga mo yen ni
0: ati je ta le ti nwa bayi okay la ya to si jata yen wa bi ri
1: mi de bi ri
0: holy marida
2: yes lord
0: a mo wa pa bi ko
2: ka bi ese o
0: ni ilu ilorin
2: jesus
0: omo ilorin ni o
1: daddy
0: mo wo alagbado wa bi kile le
1: alagbado na ni
0: alagbado
1: belly sir belly sir
0: mi lo won
1: belly sir
0: ibe lo fa yi ti nbo
2: ka bi ese o
0: eyin eyin mo fo soko
2: o je fo soko
0: afa ti le wa
2: afa ti le wa
0: to fe pa mi lomo
2: to fe pa mi lomo o ka bi ese olorun
0: ofa ti le wa
2: ofa ti le wa
0: to ni bo ti se won ni le wa re
2: to ni bo ti se won le wa re o
0: jade lara mi
2: jade lara mi
0: bawo sori o
2: bawo e sori
0: asasi ile
2: ka bi ese o
0: ti won ran si o
2: jesus yes lord
0: come on lana
2: mi jesus
0: bawo sori o
2: bawo e sori re
0: ami ni ko ma
2: so da sa mi
0: Asita fi afosere
2: oruko Jesu
0: asasita fi afosere
2: oruko Jesu
0: omo nda
2: asoke o
0: possible
2: kaya ya ya ya ya
0: won ni gbadu afun e komo ba pa e
2: o je sare
0: o se pa won ile yin
2: Jesu
0: oluwa wi pe ni ojo kejila
2: yes sir
0: osu keta
2: yes sir
0: won pa e aburu e Israel loruko re
1: yes sir
0: tell me now
1: tell me sir
0: won pa Israel yen
1: yes sir
0: a kan ninu ejere yen
1: pesa
0: ni march abi
1: pesa
0: osu keta ni ojo kejila won ni eni to kan lekun yen eni to kan lekun yen to mu israel lo
2: yes sir
0: o ni eje mu feti lo ali feti iwo lo nje feti eye eyan fo soke
2: ka be so
0: e ma ka so pe ko gudo sele
2: ko gudo sele
0: e da pada
2: e da pada
0: ni bo lo ti
2: Ibo
0: lo ti bo. Ẹjẹ gbọdọ sibẹ.
2: Ẹjẹ gbọdọ sibẹ.
0: Ẹ kí gbọ sọ pé ẹjẹ gbọdọ sibẹ.
2: Ẹjẹ gbọdọ sibẹ. Yes sir.
0: Kí ló pọmọ yẹn?
2: Kábíyèsí o.
1: Tọ́jú ẹ̀
0: tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀.
1: Ó rẹ̀ ni kò síbi tí wọ́n gbé lọ kò gbádùn.
0: Ó rẹ̀
1: ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ojúmọ́ ẹ̀jẹ̀ múmu ẹ̀jẹ̀ múmu. Tó bá fún un lọ́wọ́ bá gbẹ̀jẹ̀ yóò tún gbẹ. Ẹ̀jẹ̀ gbígbẹ gbígbẹ tó fi.
0: Tó bá gbẹ̀jẹ̀
1: yóò tún gbẹ.
0: A tún gbẹ. Tó bá tún gbẹ ẹ̀jẹ̀
1: yóò tún gbẹ.
0: A tún gbẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Á gbà tó ẹ̀jẹ̀ bí mélòó.
1: Oníyẹ ìlera yìí pọ̀ bó ṣe kúlù.
0: Ọmọ yẹn ló sọ pé.
1: Ara ni òun.
0: Ara ni òun. Ẹ jẹ́ kó lọ bá bàbá òun.
1: Bẹ́ẹ̀ni.
0: Kẹ́ jẹ́ kó mọ̀ lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìlera pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìlera tí a mú kọ́ bẹ̀bẹ̀ fún ikú.
2: Jésù.
0: Lọ sókè. Ọfọ rẹ̀ jáde lára rẹ̀.
2: Mi Jésù.
0: Sọ ni gbàdúrà yẹn.
2: Èmi àgbà o.
0: Ọfọ ìlera.
2: Ọfọ ìlera.
0: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
2: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
0: Jáde lára.
2: Jáde lára mi.
0: Ó yàrá ìwọ̀de àríwá.
2: Orúkọ Jésù.

0: bẹ̀rẹ̀ fún ikú.
1: Jésù.
0: Nítorí ìnira yẹn ti pọ̀ jù.
1: Ó pa o. Kayayayaya.
0: Tọ́ máa sọ fẹ́ nìkan sè.
1: Yẹ́sà.
0: Pé kó dá ọ rẹ. Ní sọ́ọ̀sì.
1: Kí náà ṣe.
0: Àwọn wòlíì yẹn ti ń gbowó
1: jù. Wọ́n ti ń gbowó pọ̀ jù.
0: Wọ́n ti ń gbọ́ rẹ jù.
1: Kábíyèsí o.
0: Mo dẹ̀ gbóhùn Olúwa. Tó ní agbára létí. Olúwa ní kí n bí wọn.
1: Yẹ́sà.
0: Ẹ̀jẹ̀ ti ń bẹ lára rẹ.
1: Kábíyèsí o.
0: Èlò lowó tó ń gbà lọ́wọ́. Ìyá
1: kàpọ̀
0: ẹjẹ ti ń bẹ lára ẹ.
1: Yẹ́sà.
0: Èlò lowó. Tí bàbá yẹn gbà.
1: Kò gbà kọ́bọ̀.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn.
1: Yẹ́sà.
0: Ojoojúmọ́.
1: Ojoojúmọ́.
0: Ẹjẹ ní sá.
1: Bó ti ń gbà. Ló ń gbẹ.
0: Èlò ni pọ́ǹtì ẹ̀jẹ̀ kan.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Èlò náà ń gba pọ́ǹtì ẹ̀jẹ̀ kan.
1: Jésù.
0: 25,000.
1: 25,000.
0: Ṣé yóò gbà tó 50?
2: Ọtọ bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ.
0: Ojú bẹ́ẹ̀ lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Jésà.
0: Kẹ́sà.
1: Yẹ́sà.
0: Kẹ́yìn máa gba 25,000 naira. 25 times b 70.
1: Yẹ́sà.
0: Ẹ dá mi lóhùn. Ẹ fò sókè mí ẹwà.
1: Jésà.
0: Àní ọfà ìnira. Ọfà ìnira.
1: Ọfà ìnira.
0: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
1: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
0: Jáde o.

0: Ọjọ́ Tuesday, Wednesday, àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì Ọlọ́run àlàyé. Ọlájídé Sinayọ̀ bí òkòkò Jésù ti máa ń dẹ́sẹ̀ wọ̀lú lọ́rí. Àkọ́rí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sán AM. Ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo. The Aqua Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yẹn. Tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébí tí òkòkò ti jáwọ́ bọ́, ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ tẹ̀ ẹ̀tọ́ rẹ̀ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdógó. Bí wòlíì Ọlọ́run àlàyé, Ọlájídé Sinayọ̀ mi òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu ó sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù. Sẹ́mu Aqua Event Hall ló ti pàdé. Gbogbo nípa fara ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Gbogbo ìlọrin àdìjẹ́.
2: Ọ̀rẹ́ ọ̀yá o.
1: Aṣọ méje.
2: Méje àárọ̀ ní sàn.
1: Àárọ̀ Tuesday tó ń gbé
2: yìí. Àárọ̀ Tuesday yìí ni o.
1: Ọjọ́ àdìjẹ́ máa mọ̀.
2: Ọyọ yọ yọ yọ yọ yọ yọ. Kábíyèsí Ọlọ́run.
1: Ìwọ ni yánú ikán báyìí.
2: Bẹ́ẹ̀ni sàn.
1: Màmá.
2: Ọyọ sàn.
1: Àǹtí.
2: Ẹ o.
1: Àní kò sógun tọ́lọ́run ò lè ṣe.
2: Kò sí o.
1: Ohun tó bá ti níbẹ̀rẹ̀.
2: Ọyọ sàn.
1: Ó máa ń ní expiring date.
2: Bẹ́ẹ̀ni jọjọ ni kó lọ pé o.
1: Ọjọ́ tó ń ṣe kóòkì.
2: Ọyọ sàn.
1: Wọ́n ti fi expiring date
2: rẹ̀.
1: Ẹ o. Ọjọ́ ṣe Martina.
2: Bẹ́ẹ̀ni sàn.
1: Expiring date ti wà.
2: Wọ́n ti kọ́ bẹ́ o.
1: Wọ́n bá ṣe búrẹ́dì jáde.
2: Ọyọ sàn.
1: Expiring date ti wà
2: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Kò sí ohun tó ń ṣe.
2: Yẹ sàn.
1: Tí ò ní expiring date.
2: Bẹ́ẹ̀ni sàn.
1: Ogun ayé rẹ̀ níbẹ̀rẹ̀. Dandan ni kó lópin
2: o. Kábíyè ṣalọ́run
1: o. Mo kéde o. Ogun ayé rẹ̀ dópin lẹ́nu. Ó dópin lẹ́nu. Ó dópin
2: lẹ́nu.
1: Gbèsè yẹ. Ó dópin lẹ́nu. Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Mọ́mọ̀ jẹ́ ròyìn fún ẹ.
2: Kábíyè ṣalọ́run o.
1: Ó máa lágbára o. Wọ́n ní ìsọ nǹkan kan fún ẹ. Ṣé wà lè ṣe?
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Gbogbo ẹni bá ń bọ̀. Tó ń bọ̀.
2: Tó bá ti bọ̀ o.
1: Ní.
2: Yẹ́sà.
1: Aqua Hall.
2: Aqua Hall.
1: Nílùú Ìlọrin.
2: Ọjọ́ Tuesday.
1: Tíbọ̀ n Tuesday.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Èmá ní kì í dàbáru bí à. Yamana Sekaina.
2: Adani wayo.
1: Ẹnikẹ́ni tó bá ti ń bọ̀.
2: Tó bá ti bọ̀ ní Tuesday.
1: Ní Tuesday.
2: Láàárọ̀ kùtù ni o.
1: Ní ìlú Ìlọrin.
2: Ní Aqua.
1: Jọba ń gbómi kanẹ́sẹ̀.
2: Ó yẹ sà.
1: Jẹ́ omi ògbìnà tútù tó fi gbede.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Ẹ sà.
2: Bàbá mi o.
1: A fẹ́ lò.
2: Ó yẹ sà.
1: Kó tó dago mẹ́jọ àbọ̀.
2: Adani wayo.
1: Before 8:30.
2: Ó yẹ sà.
1: Tètè dìde máa bọ̀ sà.
2: Ọjẹ́ máa bọ̀, máa bọ̀, máa bọ̀.
1: Ìwọ ni ìtúsílẹ̀ ìkan. Iná ń ju ẹlẹ́bí aṣọ.
2: Kábíyè sọ lọ́rùn o.
1: Aṣọ ló dàbò. Ó lè bára yẹ sọ.
2: Àtọ́.
1: Wá bọ́ lọ́rùn sọ.
2: Wá bọ́ lọ́rùn sọ̀rọ̀ o.
1: Ọlọ́run nìkan.
2: Ó yẹ sọ.
1: Lèèyàn sátọ̀.
2: Bẹ́ẹ̀ni o.
1: Nígbà tí gbogbo nǹkan bá dí tán.
2: Ó yẹ sọ.
1: Tí gbogbo ẹ̀ bá dẹ̀rù.
2: Tó bá dojúrú o.
1: Tó dojúrú.
2: Kábíyè sọ lọ́rùn.
1: Ọ̀nà kan ṣoṣo.
2: Ọ̀nà kan ṣo ni o.
1: Ta lè fi bẹ́lẹ̀ dáwà sọ̀rọ̀.
2: Ó ní Jésù.
1: Ó ní nínú àdúà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Láti képe Jésù. Orúkọ Olúwa.
2: Kábíyèsí o.
1: Ilé ẹ̀ṣọ́ agbára.
2: Ẹlọ́ṣọ́ agbára.
1: Olódò ló sáwọnú ẹ̀.
2: Ó sáwọnú rẹ̀.
1: Ó sì rí iye.
2: Ọmọ rí iye o.
1: Máa bọ̀ báyìí o.
2: Ọjọ́ tètè máa bọ̀.
1: Kí ògo rẹ̀ lè yè.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Kò tí ì kú.
2: Kọ́ o.
1: Ojú oorun náírà lọ.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Wọ́n fogun rẹ̀ lọ sójú ojú oorun ni.
2: Ó yẹ sà.
1: Àṣẹ ti yẹ.
2: Ẹ o.
1: Wọ́n fi rán ògo rẹ̀ lọ sójú oorun ni.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Gbèsè yẹn.
2: Gbèsè yẹn.
1: Wọ́n fi rán ògo rẹ̀ lọ sójú oorun ni.
2: Àjẹ́rì wáyé o.
1: Jẹ́ mọ́ ọjì.
2: Ọjọ́ dìde.
1: Pẹ̀lú orúkọ Jésù.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọba tó lànà sórí òkun. Jègbìnì jègbìnì.
2: Kábíyèsí o.
1: Àwọn ọmọọ̀sẹ̀ gbé.
2: Àjẹ́rì wáyé.
1: Onílé orí òkèdè ǹdé.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Tí mà rí pẹ̀kọ́ ẹyẹ kẹyà. Ọ̀gbẹ́ra yìngì dẹ́rù
2: òmìnì. Àbùkù tó Jésù.
1: Ọ̀gbẹ́ra yìngì dẹ́rù òmìnì. Kùtùkùtù nínú ọlá. Ìsìnkú àwọn ẹni mímọ́.
2: Ọ̀rọ̀ ayọ̀ tẹ́lẹ̀ babalọ́lá o.
1: Ojú àwọn wòlíì. Etí àwọn wòlíì. Ojú àwọn ajíhìnrere. Ojú àwọn àpọ́sẹ́lì.
2: Ọlọ́run bàbá jíde o.
1: Ọ̀pá àṣẹ àwọn àpọ́sẹ́lì.
2: Yẹ sà.
1: Ọ̀rẹ́ mi ní sà o.
2: Ọ̀rù kò ṣọ́ǹtì.
1: Májẹ̀mú kò ṣọ́ǹtì.
2: Kábíyèsí o.
1: Orí òkè ògo.
2: Yẹ sà.
1: Ọlọ́run Sámúẹ̀lì Ojú Adébáyọ̀.
2: Àtọ́.
1: fún ọ. Jìmúra. Abúra gógún Abújẹ̀dì. Àpàtìrá jìrá lé o. Aláwọ̀ náà ti rí yá. Elimi eli jìmìjìmìrá. Ànọ́lá karamata wọ́wọ́. Wọ́n ní sọ fún ọ. Ogun ayé rẹ̀ ṣẹ́wọlẹ̀. Dìde. Báàbọ̀. Tuesday
2: ni o.
1: Ogun ayé kanjẹgbẹ. A fẹ́ wọnú iṣẹ́ lọ. Jùgbùn jùgbùn inú lọ. Inú inú inú lọ. Àbọ̀ mọ̀ pé iṣẹ́ wòlíì. O ní inú. Inú lọ. Inú yàrá inú lọ. Ibẹ̀ la fẹ́ wọ̀ lọ. Nítorí ọ̀rọ̀ rẹ̀. Agbára Ọlọ́run ká. Mábọ̀. Ẹ̀yin ará Ọ̀ṣọ́gbó.
2: Ọ̀ṣọ́gbó.
1: Venue ni mo ń báyé wá láti jọ
2: yìí. Kábíyèsí Ọlọ́run.
1: Torí oòrùn.
2: Yẹ̀sà.
1: Ní Freedom Park.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àti òjò.
2: Ó yẹ̀sà.
1: Tàbí oòrùn.
2: Jọ́sù.
1: Mo ń báyé wá ibi tá a lè lò.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ̀yin ará Ọ̀ṣọ́gbó.
2: Ọ̀ṣọ́gbó rò kí o.
1: Ẹ máa bọ̀.
2: Adìde.
1: Ní on the 20th.
2: On the 20th ni sà.
1: Kì í ṣe Tuesday ọ̀tún láyé
2: o. Rárá o rárá o.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: Èyí tó ń bọ̀ lọ́hùn ni o.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: On the 20th. Bẹ́ẹ̀ ni sà.
1: 21. Máa wà ní Kọ́lá Balógun.
2: Ní Kọ́lá Balógun la máa wà o.
1: Okùn Adé Street.
2: Okùn Adé Street.
1: Ní ṣọ́ọ̀tì CAC. Bẹ́ẹ̀
2: ni sà.
1: Palace of Prayer.
2: Ó yẹ sà.
1: Èmi mò ń gbé pàdé bọ̀ mẹ́ o.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Ara mi ṣí èèyàn 1,700.
2: Ó ṣe jẹ́ oṣù.
1: 1,700.
2: Bọ́
1: bá tètè dé.
2: Ó jẹ́ tètè máa bọ̀.
1: Ìta ló ti máa gbóhùn mi.
2: Ó yẹ sà.
1: Torí tínú ilé bá kún.
2: Tó bá ti kú àkú fàyà.
1: Ìta ni ìwọ ti máa gbóhùn mi.
2: Kò ní sáàyè fún ẹ láti wọlé o.
1: Ó máa lágbára o.
2: Ó jẹ́ tètè máa bọ̀.
1: CAC. Palace of Prayer.
2: Palace of Prayer ni o.
1: Ìjọba bá Adébáyọ̀.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: CAC. Palace of Prayer.
2: Palace of Prayer.
1: Ibi ọba wà lọ́ṣọ́gbó.
2: Ó yẹ sà.
1: Sọ́gbọ́ lọ Kọ́lá Balógun.
2: Ó ní Kọ́lá Balógun.
1: Ní Okùn Adé Street.
2: Ní nọmba 10.
1: Nọmba 10.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ó sẹ́ni tí ò mọ CAC Palace of Prayer.
2: Ó yẹ sà.
1: CAC.
2: CAC.
1: Ti bẹ ní Kọ́lá Balógun.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Okùn Adé.
2: Ní Okùn Adé ni o.
1: Mábọ̀.
2: Ó jẹ́ tètè gbéra.
1: Ara mi sí ọ.
2: Ó yà yà yà yà yà o.
1: On the 20th
2: ni sà.
1: Tuesday tó ń bọ̀ lọ́hùn ni
2: o. Bẹ́ẹ̀ni o.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Ẹ̀yin ará Iléṣà.
2: Iléṣà.
1: Sórí ọjọ́ mẹ́ta tó parí oṣù.
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó mọ̀ pé sango mo ti máa ń ṣe.
2: Ó yẹ sà.
1: Olúwa pọ́ láṣẹ fún mi pé. Iléṣà ni ká ti ṣe.
2: Alleluya.
1: Kí ló dé ta ṣe fẹ́ ṣe ní Iléṣà?
2: Kábíyèsí Ọlọ́run o.
1: Auditorium tuntun tá a kọ́.
2: Ó yẹ sà.
1: Olúwa ni ká ṣe nínú
2: mi. Ó ṣe Jésù.
1: Olúwa wípé. Gbogbo ìjọ wa ní Sango.
2: Gbogbo ìjọ wa ni o.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Kábíyèsí ọmọ ṣé o.
1: Ìjọ wa ní Ìlọrin.
2: Ní Ìlọrin.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Alleluya.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Wọ́n máa wá sí.
2: Kábíyèsí o.
1: Iléṣà.
2: Ní Iléṣà ni sà.
1: Àti ìjọ wa ní Òro.
2: Kábíyèsí o.
1: Òro.
2: Gbogbo tòró.
1: A máa wá sí Iléṣà.
2: Ọfà.
1: Àti Tọ̀fà.
2: Ẹ̀dìdé.
1: A máa gba mọ́tò sí Iléṣà
2: náà. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni o.
1: Iléṣà.
2: Ó yẹ sà.
1: Ní Ìsokùn.
2: Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni o.
1: Àti ní Roundabout.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Lọ́jọ́ mẹ́ta.
2: Lọ́jọ́ mẹ́ta ká.
1: Tó parí oṣù.
2: Tó parí oṣù yìí ni
1: o. Ó máa lágbára.
2: Ó máa lé.
1: 29. 30.
2: And
1: 31.
2: And 31.
1: 3 days.
2: 3 days ni o.
1: 72 hours.
2: Ọjọ́ mẹ́ta gbáko.
1: Ẹ máa fi wà níwájú Olúwa.
2: Ó jẹ́ wà níwájú Olúwa rẹ.
1: Mọ́tò tó bá gbẹ̀yìn wá.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Náà ni ó dẹ̀ yín padà.
2: Confirm ni o.
1: Èna yẹ́lí kọ́mọ. Èní ni kò dọ̀la.
2: Orúkọ Jésù.
1: Ogun ayé rẹ̀ gbúdọ̀ ṣẹ́.
2: Mẹ́tẹ̀ sùn.
1: Sori wípé.
2: Bàbá mi o.
1: Kí lè nfàní àdúrà tó ń gbà. Tó o bá ní ẹ̀rí.
2: Tí o bá sẹ́ni bẹ́ẹ̀.
1: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ.
2: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ kiri o.
1: Gbogbo bó ti ń lọ.
2: Kábíyèsí o.
1: Lọ yín mu sí ọ.
2: Wọ́n kàn yín mu sí ọ rẹ̀.
1: Wọ́n ti sọ ẹ́ kò lójú. Tó o bá lọ sẹ́ndì ọ rẹ̀.
2: Kábíyèsí o.
1: Wípé ẹ máa sẹ́ndì owó báyìí.
2: Ayé sà.
1: Sàkáǹtì báyìí. Wọ́n á tún yín mu sí ọ.
2: Wọ́n yín mu lé lórí ni.
1: Wọ́n ní ẹni tó ń tàn yín jẹ.
2: Nílò wa ká.
1: Wòlíì yẹn máa ń tàn yín ni. Ẹ̀yin lẹ̀ ń sẹ́ndì owó sí.
2: Ó jẹ́jára rẹ̀.
1: Wọ́n á tún bú ẹ pé. Ṣèbí Mùsùlùmí ni ọ. O tún sẹ́ndì owó sí ṣọ́ọ̀ṣì.
2: Ayé la yọ lọ́rù o.
1: Fi wọ́n lẹ̀.
2: Kábíyèsí o.
1: Ẹ̀rí rẹ̀ ó pa wọ́n lẹ́kún láìpẹ́.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àṣeyọrí rẹ̀. Yóò gbomi jẹ́ lójú wọn láìpẹ́.
2: Ó yẹ sà.
1: Torí pé wọ́n máa bí ẹ pé. Jọ mú wa dé bẹ̀.
2: Jọ tiẹ̀ já dé bẹ̀.
1: Mo kéde o. Bẹ́ẹ̀ ìyanu. Bẹ́ẹ̀ rí àdúrà. Bẹ́ẹ̀ ìyanu àdúrà. In the name of Jesus.
2: Amen.
1: Kò bá sàmì.
2: Kò bá ti sàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
2: Amen.

0: ẹlòmíì yóò lọ dènà tèmi ni.
1: Àná ẹ gbọ́wọ́lé mi o. Ẹ gbọ́wọ́lé mi, mo wà nínú program
0: yẹn. Ẹ wà ń bẹ̀.
1: Ọwọ́ Ọlọ́run kàn mí.
0: O ti tán
1: nípasẹ̀ yín.
0: Jẹ́ ìpàṣẹ bọ́ ọba lè sàmí jẹ tó. Ọwọ́ Ọlọ́run kan kọ̀ báyìí. Ẹ kí ìpéjọ wọ́ kàn mí. Sit down. Mo like it.
1: Ní ọdún yìí.
0: Ẹni sùgbọ́n ṣe lẹ́yìn ìgbà tó wọ́ kàn yín tán.
1: Mi ò darapọ̀ mọ́ ìjọ yìí, ṣùgbọ́n mi ò mọ̀. Nígbà tó di August ní 2024, lẹ́yìn ìgbà tí mo ra mọ́tò ní July end tán, ni mo darapọ̀ mọ́ yín lórí fóònù. Mo máa ń fọ́lò mi. Mo dẹ̀ máa ń san ọ̀rẹ́ májẹ̀mú mi àti tọmọ mi. Ìgbà tó di 2025 yìí ní February, mo wá darapọ̀ mọ́ 77.
0: Ẹ darapọ̀ mọ́ fúlì.
1: 77 mi lè má wá.
0: Nice.
1: Ṣùgbọ́n lọ́dún yìí, Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ láti parí 17 shopping complex.
0: 17?
1: Shopping complex.
0: 17 shop
1: shopping complex.
0: Fọ́tò rẹ̀ dà.
1: Ó wà lọ́wọ́ àwọn.
0: Ǹjẹ́ ẹjẹ́ ń wo? Ẹyin lẹ́sìn ní gbogbo ẹ̀.
1: Gbogbo ṣe ń jẹ t'Ọlọ́run.
0: Náwó ẹ̀. 17 wo bó ṣe tò lọ. Àṣọ ńlá kọ́ léèyàn ńlá. Wà á kí pé bàbá mi o. Ẹ gbọ́wọ́lẹ̀. A close mouth is a close destiny. So ṣe bí wà san 17 shop ni. Iyekíye tí wọn ò bá gbé lẹ̀, ebi ò lè pa wọ́n mọ́ láéláé. Mọ̀ ń bọ̀, wà á gbé owó yẹn. Ẹ̀ṣà ó láàmú ẹnìkan àwọn fèkejì. Èmi tí mo ní mo gbọ́ pé mo rí settlement ṣe ṣe béèrè mò ń ṣe ń bì ni. Ẹ ń bá fẹ́ kọ́ gbàdúrà, ẹ ń bá fẹ́ kọ́ mọ́ sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọmọ lọ, ẹ kí pé bàbá mi o. 7 mi 7 èmi náà. Ìwọ tó 7 bàbá yìí. 7 èmi náà. Sit down. Ṣé bí wọ́n ń kígbe pé sìmẹ́ǹtì wọ́n? Wọ́n ń kígbe pé ìtọ̀ ọ̀dá. Inú ibi títọ̀ ò ṣe dá yẹn ni wọ́n ti kọ́ 17 shops complex ni. Yes.
1: Láti 2024 náà ni mo ti ń gbowó ilé tó jẹ́ self-con.
0: Lẹ tó ti ń gbowó ilé.
1: Tó jẹ́ self-con.
0: Self-con.
1: Four bedroom.
0: Ìlú wo lẹ́lẹ̀ ń gbé?
1: Ìwó.
0: Ìwó náà nígbà ní kété bá a ṣe wá tán.
1: Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo fẹ́ kí dájú kó wọ́n bá mi ṣàdúrà fún dájú àná mi ò sí mí bàyìí, ṣùgbọ́n ìyàwó mi wà bí àtọmọ. Kọ́ bá mi ṣàdúrà fún torí true àná mi ni wọ́n fi ní.
0: True talẹ̀ fi wá bí.
1: True àná mi ni mo fi wá sí abẹ́.
0: Mọ́dà ń lọ yín lẹ fi wá
1: sí. Fádà sì ń lọ.
0: Fádà. But dádì wọn ò sí, bàbá yẹn ò sí mí báyìí.
1: But wife mi wà bí báyìí.
0: Ìyàwó tí wọ́n wà bí.
1: Wife tèmi
0: gan-an
1: tó jẹ́ bàbá ẹ̀. O wa ọmọ
0: ẹ̀. Tó jẹ́ wọn mọ
1: Mọ́mí ọba.
0: Mọ́mí ọba. Àti Barnabas.
1: Barnabas.
0: Ẹ máa gbọ́ ọmọ yín bọ̀. Tí ènìyàn bá ní bàbá ìyàwó tó da tàbí ìyá ìyàwó tó da, o ti soríire. Tó o bá ní ìyá ọkọ tó da tàbí bàbá ọkọ tó da, ẹ tètè mókè. Ẹ gbé máìkì sí ìyàwó wọn lẹ́nu. Ṣé ìtọ́kọ yín sọ ìṣòótọ́ ni? Wọ́n ní dádì yín ló mú wọn wá.
1: Bẹ́ẹ̀ni sá. Àwọn ni wọ́n kọ́ fèmí gan lówó mọ́tò pé mo gbọ́dọ̀ wà ṣùgbọ́n mi ò lè rí yín o. Mo wá dúró sí
0: ojú. Dádì yín sọ bẹ́ẹ̀ fún wọn, wọ́n lẹ̀ lè rí mi o.
1: Ṣùgbọ́n kí ìsáàjò náà kú. Mo wá dúró sójú wíńdò bí mo ṣe wá rí bá èèbò bò lẹ́tẹ̀ ni wá rí.
0: Wọ́n ní kí èmi lè bò.
1: Ṣé Yorùbá
0: ni? Wàhálà ti jẹ́ ń dúdú. Èèbó ni mí Ọládé òyìnbó náà mò ń jẹ́ tẹ́lẹ̀. Wàhálà yín ti jẹ́ ń dúdú. Èèbó ni mí tẹ́lẹ̀.
1: Ṣùgbọ́n láti ìgbà tá a ti wá báyìí ni Ọlọ́run ti tún orin wa kọ. Ẹni kan sọ pé à ń fi ògún gba iṣẹ́ ni.
0: Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Ẹ sọ dáadáa.
1: Ẹran ni mò ń tà bọ̀ HND Gardens ni.
0: Irú ẹran wo?
1: Ẹran màálù.
0: Màálù. Bàbá ẹlẹ́ran ti wá ń bì. Wọ́n ní màálù làwọn ń tà. HND graduate ni wọ́n o. Nígbà tí ìyẹn ò wọ ọjà, wọ́n lọ fi nǹkan mọ́, wọ́n wá fẹ́ ran mọ́. Jókòó bẹ̀ kọ́ mọ́ sunkún. Mo bínú tán mo yí ipò ń bì lónìí. Ọwọ́ agbé ni dìde. Lójijì mo ní kọ́ já wọnú ayé rẹ̀. Kígbe lókè máa rí tèmi náà ṣe. Sit down.
2: gbogbo eyan ma ni ko orubo si adua yi omode tin gbogbo eni to ba gbo mi laaro yi ore god bless me ore ta san lo se niye to ba di wednesday mama gbe wole awon yan gbogbo eyan ko mu ore gbogbo eyan mu ore nkankan kan ore ibukun ko to ma lo bi se gbogbo omode atagba kini account number to san si ire ati ibukun yo ba o
3: account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank in here bi o ba lo yen lo eleyi 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni eno gbe jade
2: bo ba se nko ti an ba ni kini purpose so pe offering of blessing ore ibukun lo san laaro yi o ri bo se wa bless ko wa sin to se laye ti oni wa bless e je ngbadua fun awon omo ti won bi loni e je ngbadua fun eyin omo Olorun te se wedding anniversary e je ngbadua fun gomina wa e je ngbadua fun studio ati radio station e je ngbadua fun gbogbo eyin omo Olorun te wo uniform ati gbogbo eyin student ati teacher ati gbogbo awon loja gbolo nkan ni ninu ise yin may God of heaven ati aye yin bless you in Jesus name e wa si anointing won yen sowo e fi kan enu e wa mu die e fi kan ese yin mejeji you will be blessed wa di alabukun fun in Jesus name
3: any kind of send testimony to me now or you send yes will you be 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed it is well with you

0: ṣẹlá yẹ ọgbọdọ bàjẹ ẹyẹ ẹkú ẹ máa gbiná dànù ẹ máa gbiná dànù ẹ máa gbiná dànù ẹ máa gbiná dànù yẹsù olúwa wa tó bá bá wa gbàdú àkọ́kọ́
1: yìí
0: lórí ègún àdáyébá mo bẹ̀ ọ́ lo psalm 9 pẹ̀lú ẹ̀ mọ́ ṣeré o
1: gbogbo
0: àdúrà tí mo bá fún ẹ
1: lẹ́nu
0: tẹ̀lé o monday kì í sọjọ́ tẹ̀yàn fi ń ṣàwàdà àdúrà kejì ẹ ń bá gba
1: eléyìí
0: àìsàn ìrìn àjò ẹ máa padà yá
1: okùn
0: àìfojúrí
1: invisible cause
0: so mi mo ogun ile wa
1: that time to has up that
0: jalara mi
1: pray for me
0: aye mi bere si sare
1: mi accelerate
0: e yo kun ai fojuri
1: that invisible cause
0: ja
1: pray
0: baba mi mo e yo kun ai fojuri

jáde kò sún ìjà tí a ṣe sí mi tí yóò lè pa mí lára. Ahọ́n-káhọ́n tó bá dìde sí mi ní ìdájọ́ ni èmi yóò dá lẹ́bi. A ti kọ ìwé rẹ̀ pé ẹgbìmọ̀ náà papọ̀ kò ní dúró. Ẹ kó ara yín jọ ẹ̀yin ilẹ̀ àjẹjẹdẹ. Ẹgbìmọ̀ papọ̀ kò ní dúró. Báyìí ni Olúwa Jehovah wí. Ìmọ̀ náà kì yóò ṣẹ. Bẹ́ẹ̀ ni kì yóò dúró. Ẹ bá ilé sàmí. Ọ̀tá rẹ̀ wọnú ìyọnu. Tó bá ilé sàmí, ọ̀tá rẹ̀ wọnú ìyọnu. Ọ̀tá rẹ̀ wọnú ìyọnu. Wo bí? Òye ọmọdé ó kéré. Ní gbígbé ìgbà tí mo wà ní ọmọdé, mo máa ń ṣe bí ọmọdé. Òye ọmọdé kéré gan. Bí accident bá ṣẹlẹ̀ bí kan, ẹ rọ ọmọdé tí ọmọ yọjú wò. Támáná mólè, ọmọdé ò lọ wò. Támán pray lọ́wọ́, àwọn ọmọdé ò dùn bí kan, wọ́n mọ wò. Òye wọn kéré. Pàtó pray lọ́wọ́ ẹ̀, àwọn ọmọdé ò mọ wò lọ́kàn. À ń gbàdúrà. Kò yé wọn. Àdúrà tí wọ́n padà gbà tán bá dàgbà. Ogun tá padà jà tán bá dàgbà tán. Tó o bá dẹ̀ já ogun àárọ̀, tó o tètè sẹ. Wà á já ogun àárọ̀ lọ́sàn-án gan. Tó o bá sẹ ogun ọ̀sán kíákíá, wà á padà jagun ọ̀sán lálẹ́. Ẹni tí ò bá wá tètè sẹ ogun alẹ́, á fọjú alẹ́ jagun dọjọ́ kú. Ìwọ ń bú ìyá ẹ pé kí ló dé tí ìyá fi máa ń gbàdúrà káàkiri. Ìgbà tí ò já ogun yẹn láàárọ̀ lójó falẹ̀ jà. Àwọn tó dédé ńlá tí wọ́n di ńlá láyé wọ́n ti jagun kan rí. Tàbí kí òbí wọn ti bá wọn jà. Mo rí ogun ìdajì ogun àárọ̀ tó ń bá

0: ago.
1: Oya sọ, o ti tó bá òun.
0: Ṣé rí dájì, ṣé rí ọwọ́ yìí? Mo ti gbàbẹ́rẹ́ kò ṣiṣẹ́ ṣe ló tún wọ́n tó bí si. Tó bá ní ti bọnú mi gbọ́ gas. Mo máa fi sí heat, kò sọ tí mi ò lò tọ́. Ṣùgbọ́n nígbà tí dájì pé jáde jọ pé gbogbo àwọn tó jẹ́ Bukola tán jáde, mi ò lè tètè jáde.
1: Mọ́nítà ni Bukola.
0: Bukola bẹ́ẹ̀ ni èmi ni the last Bukola tó jáde jọ because ara ni ọ̀tá mi. Tí wọ́n bá fẹ́ gbé ọwọ́ mo ní láti gbé ọwọ́ kejì sókè kí n tó lè lift ẹni. Ṣùgbọ́n níjọ́ tí dájì gbàdúrà síjọ́ náà, ọjọ́ Wednesday that was Iléyà Pọ̀lá, gbogbo ọkọ̀ àbẹ̀ kọ́kọ́ pew kúrò bẹ̀ ọkọ̀kọ́ tú ní that was alẹ́ Sunday. Ètútù yìí pọ̀ débi wípé ìgbà tó yẹ ìjẹ́ ń jáde.
1: Alọ́rọ̀ tí obìnrin lọ́jọ́ tó gbé egbò yẹn wá nínú ọwọ́ rẹ̀.
0: Mi ò lè gbọ́ wọ̀nyẹn sókè pàápàá níjọ́ náà. Ó di wẹ́ẹ̀ze ó ń pew dájì mo tún wá ní the following Thursday. Mo ló kú ẹ̀yìn bíi ẹ̀dùn òróró sí ní Thursday tó lọ. Dájì ẹ wo ọwọ́ mi.
1: O ti fa ọwọ́ tó ti légbò tẹ́lẹ̀. Ẹ wo bó ṣe
0: ẹ wo ọwọ́
1: mi bí
0: Ọlọ́run ga.
1: Súmọ̀ ẹ̀ lùkàdíà.
0: Mo ti gbàbẹ́rẹ́ ogun nílá ńlá ni mo lò tí mo lè sọ iye tí mo ti ná lórí ọwọ́ yìí.
1: Mọ̀bọ̀ in fact I cannot talk. You are great. Madam, ogun tó ṣe kò ní gbérí mọ́. Ègbò àdá jiná yẹn ti lana. In Jesus name. Wo Olúwa Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ ìyanu náà yẹ. Ó lóun tún máa ṣàánú ẹ̀ náà. Aláàánú tún bọ̀ yàtọ̀ fún ègbò tó gbẹ.
2: Ìlọrin Olúwa bá mi sọ̀rọ̀. Ìrandẹ̀ jáde kíálẹ̀ láti jọ́ta ti bẹ̀rẹ̀ ìlọrin yìí. A ò tí ì gbára Olúwa nínú ilé Olúwa yìí rí. Ìran wá jáde pé gẹ́gẹ́ bí Bíbélì ti sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbára Olúwa tí ò mu nínú ẹ̀jẹ̀ Jésù pé kì yóò dé ilé ológo. Gbogbo ènìyàn a ó gba ìgbára Olúwa ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú prógrámù tọ̀sẹ̀ tí ó gbóná gan ẹ lọ prepare ọ̀sẹ̀ tuntun yìí lápàdé láàárọ̀ Friday. A ó bẹ̀rẹ̀ sí pín ìgbára Olúwa fún gbogbo ènìyàn. Ẹ mọ tọrọ ìdáríjì ẹsẹ yín kalẹ̀. Ẹ̀yin tí ẹ bá ilé mu ẹ̀jẹ̀ Jésù ọ̀hún nínú ìgbára Olúwa tá ó ṣe Holy Communion. Gbogbo àìsàn tó bá bá lára yín dandan ni yóò flọ̀sì ẹ̀ jáde. Tó bá bá àfúnjẹ ogun àti ìnilára tójú ayé àtojú àlá gbogbo ẹ̀ ni yóò tì jáde. Orú ègún ìrandíran àti àjogún béèpè àti ogun tẹ́ jogún bá tẹ́ mọ bó ṣe jẹ́ àfikẹ́ ẹ̀jẹ̀ Jésù kọjá lọ síbẹ̀. A ó gba Holy Communion láàárọ̀ Friday yẹn bá ṣe ṣeré. Gbogbo ènìyàn ẹ̀yin ẹ ti mọ pray kalẹ̀ kẹ ẹ mọ fi ọkàn yín fún olùgbàlà kẹ ẹ sì mọ jẹ́wọ́ Olúwa gbé Olúwa àti olùgbàlà yín kalẹ̀ torí tá a bá ilé pàdé a ò ṣàánú fún ọ. Gbogbo èèyàn pátá la máa fún ní Holy Communion yẹn pátápátá. Everybody ẹ wá wo ohun tí ó tún ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ mú abọ́ ìjẹun ti yín lọ́wọ́ torí abọ́ yẹn Olúwa ní kí n bá yín pray sí ẹ wà lọ fi jẹun míì tẹ́ bá délé. Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ ẹ gbọ́dọ̀ rìn nínú ìnira mọ́ orí olórí ò ní kó ìrẹsẹ̀ rẹ lọ. Ìgbà tó fẹ́ nísinmi wọn ní fa ìsàn pàó dànù. Ta ló fẹ́ rọ́nà àbáyọ? Ta ló fẹ́ rí ìran Ọlọ́run? Ta ló fẹ́ kí Olúwa ṣiṣẹ́ nú omi ara àtẹ̀jẹun? Ta ni ò fẹ́ wà bó ṣe wà mọ́? Ó fẹ́ kí wọ́n tó àgọ́ àtẹ̀mí tó ń ṣe kógo tó ń sì gba ìràpadà. Àárọ̀ Friday ni ó ṣẹlẹ̀ ní Kílàńkó junction off a garage. Tó bá ti dé Kílàńkó yẹn béèrè pé chọ́ọ̀chì arúgbó ọjọ́ ló lọ́ bí wọ́n á dẹ̀ júwe fún ọ. A gbé láti aago mẹ́jọ àbọ̀ níjọ Friday a dẹ̀ gbé wọ aago mẹ́jọ ọ̀sán gérégé. Kánsẹ́lì ó dẹ̀ tún wà. Gbogbo ènìyàn a ó gba Holy Communion lọ́jọ́ Friday.

0: dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport Lago Sport Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó ń yà lára ọ̀tàn tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹ̀sẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport Lago Sport Lago Sport Lago Sport wos wos magọ mafọ gbéra makẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ nù.
1: Taken a pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Olólùfẹ́ mi, Adébọ̀yì, ẹ máa gbọ́ Lágbo Sport ní Diamond FM.

ìlú kan nìyẹn yàtọ̀ sáwọn dìdìrìn association kan lójó mi làwọn bá tiwọn tàbí tí wọn fìdí rẹ mi ọmọ yìí manchester gbẹgbẹgbẹ manchester dòdòdò bó mọ̀ pé àwọn olólùfẹ́ wọn wọn à lè fi gbogbo ẹnu dáhùn wọn à lè fi gbogbo ara dáhùn ìyẹn lárọ tòní sẹ́bílì bìkọ́ àwọn gangan lọ̀gá àwọn dìdìrìn kí n má tọ̀yìn ṣìbálá ṣìbò ayé tí ń bá manchester united lọ́wọ́ yìí mìmì ayé tí mì wà ṣé kò òkè bí ekuta yẹ òkè bí ẹyẹ kódà ọmọ ènìyàn tí ò fọhùn bọ́mọ ènìyàn lẹ́nu ìpá gbábọ́ọ̀lù manchester united. Ó lágbára ń gbòòrò ayé àkúkú mẹni tí ń jẹ́ làmí dàbí mọ́ṣúdì láàrin àwọn àti tọ́tínà tí wọ́n jọ kojú ara wọn láyà àti yẹta ṣé rí mẹ̀mí ayé tí mi manchester united lọ́wọ́ yìí tí wọ́n ti gbé ìfagagbága ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà tó sì já wípé àmì ayò mẹ́fà péré òní wọ́n ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà yẹn èyẹ nínú líìgì lórílẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì 6-6-5 ọdún 1986 olo ti ṣẹlẹ̀ sí wọn kẹ́yìn o ilé tó jáde dé 40 ọdún 40 years sẹ́yìn báyìí ẹsẹ̀ àpẹlẹ ẹkú àmúmára ẹ̀yìn ti manchester united fẹ̀kàn tẹ́lẹ̀ ọ̀dọ̀ yín kọ́ ni mo fẹ́ lọ bí kò ṣe ọ̀dọ̀ àbúrò yín manchester city ṣé tí dada manchester united ò bá tẹ̀lé ìjà ó yẹ kó lè lábúrò tó gbójú manchester city ẹ̀yẹ lábúrò tó gbójú tó ń jàgbèjà ikọ̀ agbábọ́ọ̀lù manchester united lọ́wọ́ ta wáyé manchester city wọ́n bínú tán lọ́jọ́ tànà àfi bí alábìyamọ ti ń para lójú méjèèjì ìkanra ẹjọ́ ti ń bẹ lọ́rùn wọn ó gan ni wọ́n fi mọ́ liverpool lọ́jọ́ tànà àmì ayò mẹ́ta sódò tó wú kọgbẹ kọgbẹ òun ni wọ́n fi bá liverpool wí àfi bí ọmọ ọwọ́ lẹ́yìn títàrí ryan gabrech tó láǹfààní láti gba rẹ́ káàdì ní dédé ìṣẹ́jú 62 minutes òun ni manchester city nàbà bẹ̀rẹ̀ sí ní san bàtẹ́yà nàbà bẹ̀rẹ̀ sí ní san mọ́ liverpool mọ́dì ẹ̀ẹ́lì brotella àlàní pọmọlẹ́kún òun ló kọ́kọ́ ṣíde ní dédé ìṣẹ́jú 95 àádọ́rin ẹ̀yẹn 65 minutes lẹ́yìn náà ní jeremy doku ló bá láǹfààní láti fìkan sí dédé ìṣẹ́jú 68 minutes 68 minutes kó tó di pé ryan shaki wá fọba lé ní dédé ìṣẹ́jú 80 minutes 80 minutes

láti wá lámì onírànlọ́wọ́ láti rí Elliot Anderson Tema Josco Gavado àwọn méjèèjì yẹn ni wọ́n lámì onírànlọ́wọ́ ẹ̀yẹ lọ́jọ́ tànà yẹn kí ká má tẹra wa jẹ ìjáwó olúborí ti Manchester City náà ni ó túmọ̀ sí wípé ó ti di ìfagagbága ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà tẹ̀léra wọn tí wọ́n jẹ́ pé wọ́n ó gbà á tí wọ́n ò sì ní fìdí rẹmi ó túmọ̀ sí wípé wọ́n bẹ ọ̀bítì lọ́wọ́ tá a wà yìí nínú ìdíje premier league nìyẹn àti wípé olùkọ́ ní Enzo Maresca ó ti di olùkọ́ ní kẹrin èlé tó jẹ́ wípé yóò láǹfààní láti ṣeṣẹ́ nínú ìdíje premier league tí yóò sì gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà àkọ́kọ́ rẹ̀ tẹ̀léra wọn tí ó sì ní fìdí rẹmi lára àwọn olùkọ́ni tí wọ́n ti nírúfẹ́ ẹ̀tẹ̀yẹ tẹ́lẹ̀ rí òun láti rí tari pep guardiola carlo ancelotti ole gunnar solskjaer àwọn lólùkọ́ ni tí wọ́n ti nírúfẹ́ àkọọ́lẹ̀ ìtàn bẹ́yẹn tẹ́lẹ̀ rí o ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí Enzo Maresca òun náà ti darapọ̀ mọ́ wọn ó ti darapọ̀ mọ́ wọn nìyẹn o ẹ̀yin tí Manchester City ó yẹ má gbọ̀sọ̀lọ̀ kẹ́ má jẹun lọ kẹ́ má jẹun bọ̀ nítorí pé kò sí kiri kò sáwẹ̀ ń gbòòrò ayé nìyẹn ògo ìparipẹ́tẹ̀ ẹlẹ́sẹ̀ rí ẹbẹ́lẹ́ ó dá lórí ọ̀rọ̀ tí Manchester City yìí tí ẹ má ti Manchester United ẹ já kíra wa pé a kò.

àtún kojú làtúrọ̀ ọmọ odù tó dáwà lónìí ọjọ́ ajé tún nìyẹn gbogbo wa la máa lájé lọ́wọ́ ta máa lájé lápò àní báwọn lájé lọ́rùn ìmẹ́sàn bọ́dì abẹ́ bíìsì ó dá ilé ti pé ìrọ́dẹ̀ ti pé àtẹ̀tẹ̀ yóò rún tún jojú bẹ̀lẹ̀wú bẹ̀lẹ̀wú. Wọ́n bí mi pé ṣó máa tara àbí kò ní tara. Wo súwó bí ọmọ àyá mi má gọṣẹ́ ọmọ ṣẹ́dá. Ọlọ́ba jí máa sùn ẹgbójú gbére kúrò lápá abẹ yẹn. Kájọ lọ́fàní láti ká bàrá bó ṣe kẹrẹ. Ó dàtọ̀ fún ẹlẹ́yọ rẹ̀. Sẹ́mílì bìkọ̀ ṣẹ̀kẹrẹ tó rí yóò ṣe fọ̀pálò. Jágúnjágún ò ṣe fọba mú. Ó yá yígi yágàyágà yígi. Ọyọ ọmọ àyá mi. Lóòkọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàbẹ̀ mi. Kì í má gbogbo àwọn tí ń bẹ lọ́bẹ̀ monitoring spirit. Tẹ̀ wọ́n wò mí lójú lójú. Ó gé ni mo fi ń kí yín lóòrọ̀ tù ni. Àjọ máa ṣe ni.

bami musina special apostle awotuye won ma battalion eyan kan jojo bi population china awo kan se ti o ni dari ko se bami e ma je olongboraye o ko mo ni janu omo simply because wara kasi ni momo bula ni dagba eyan bubu lele ni momo ko sara sawa ma te ma babiki o eyan gagaga la won ma bo tin je ngboraye ayo deja yo la loko mi e wa sport mi sala gasi kali awa toni joshua eyan me weda ile so mi laarin gbogbo won olong oba lo pori be simply because ile so mi du joye lo lowo kan la gasi kali niyan o o da pa papa eje gbo solo ka bere latari gbogbo le wa nigeria nenu idije agbokuta lewa nigeria e mo pe la tojo jima ojo friday ni kan gada ti number ni lati gbina ya teruku la lati nso eje lori odo ta ba nsoro me pa idije iro match nigeria premier football 2026-2027 ti mata ye awon abajade si fesa wase ele to waye lagborin ti beyen je number ni lati gbe se leti omo aya mi ko da ti e mo ko ma ba da ba mo ni pa papa ojo jima alareju agba nkan gbe kanu eyin ba lo soke ta won lo fori kata ya wale ni nitori pe casino united won ni egbo itale baba wa ni won papa bina eyin ni papa sere iko dina eyan nilu casino gagaga ami ayo merin si meji oni pa gbe bolu casino united te won fi samba te ya modi pa gbe bolu teyin ba o ngba to wa dojo saturday nko ode oda ojo pegun ti a o warra united harmony boys wetin dey happen wetin dey so ana si ilu eko eko so wa o ka ma paro ka ma jeke ne tori pe ikorodu city ẹyinu ọlọ́nà àmì ayò méjì tó wú kọgbẹ kọgbẹ ẹyẹn gangan ni wọn fi pò kọ sẹnu wa lọjọ tẹ lọjọ sátidé nìyẹn ẹyẹn láyé àjẹta wara united ó dà mo mọ pé bẹẹ ṣe bá dá ni àtúgùn ni nítorí pé mo mọ pé nǹkan yóò mú yẹsì tó bá tún di létà ó dá rìṣàbí àwọn náà gbọ́ òdòdó pẹ̀lú niger tornado ẹ̀yẹ láyé àjẹta yẹn bó jẹjẹ nìyẹn ìgbà tó wá di lánàá ní yẹsì dé gangan àwọn àbájáde sí fẹsẹwọnsẹ tó wáyé nìyẹn o ẹjẹ ń gbé yín débẹ paráwẹsì àwọn náà dúró síta lé bàbá wa láti gbọ́ mi aláyò méjì méjì pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù rangers international abẹ́wò rí o òdòdó wọ́n jọ yí táyà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti rivers united nìyẹn jerrycan khalifa àwọn náà dúró kokoroko dúró kakaraka wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ̀ sẹ́wọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti shooting stars nìyẹn méjì sódò tó wú kọgbẹkọgbẹ ó ní queen khalifa ti fi jáwé olúborí nasarawa united wọ́n ní ìlú láfíà láàfíà lẹ̀ ń bọ̀ lápá bínà dọ́mà united àwa ní jẹ́kẹ́ láàfíà wọ́n bú dọ́mà united ní méjì sódò wọ́ríwò sí dúró síta lé bàbá wọn bákan náà àmì ayò mẹ́ta sẹ́yọkan ó ní wọ́n fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù interligo ìpín plateau united àwọn náà bàtẹ́ ìyà ìyàrógúnrógún

ya mo di ko gba bolu bede ni sora meji se yo kan lo ba de lapa be oye je gboju gbere kuro lapa be ka lowo akaso tabile be won se lanfani lati duro si lowo ta wa ye eyan lori akaso tabile Idije Iromaji Nigeria Premier Football League 2026-2027 lẹyin ti won ti gbe fese won se mejo lowo ta wa yi be won se duro sori akaso tabili re o Rangers International ni be ni ipo kini won ti ni 17 points Rivers United lo duro tele won pelu 16 points Plateau United n be ni ipo keta pẹ̀lú 14 points Barawe si ń bẹ ní ipò kelo ipò kẹrin nìyẹn pẹ̀lú 13 points ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Dọ́mà United àwọn náà ń bẹ ní ipò karùn-ún pẹ̀lú 13 points Ikorodu City ń bẹ ní ipò kẹfà 12 points àwọn náà ni bákan náà Bedden Insurance 12 points ni wọ́n ní o Jamus Party Lagos àwọn náà ni 12 points àti Katsina United 12 points ni gbogbo wọn jọ ni tẹ wọn fi dúró sí ipò wòrè ipò kẹfà ipò keje ipò kẹjọ tẹ mọ ipò kẹsàn-án Kano Pillars ló wà ń bẹ ní ipò kẹwàá pẹ̀lú 11 points. Nasarawa United ń bẹ ní ipò kọkànlá 11 points làwọn ni. Kwara United ti a ipò kejìlá làwà dúró sí. Pẹ̀lú 12 points, 10 points yẹn náà ní ipò ẹgbẹ́ bọ́ọ̀lù. Wọ́n rí wo sì fi ń bẹ ní ipò wòrè ní ipò kẹtàlá. Ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Niger Tornado ti ma Abia Warrior wọ́n ní 99 points ń gbòrò ayé wọ́n bẹ ní ipò kẹrìnlá àti ipò kẹẹ̀dógún nígbà tí Racial Beast èèyàn bẹ ní ipò kẹrìndínlógún pẹ̀lú 9 points pẹ̀lú 8 points oje 8 points yẹn náà ni Shooting Star táwọn fi ń bẹ ní ipò kẹtàdínlógún àwọn mẹ́ta ti ń bẹ nípasàlẹ̀ pátápátá tábìlì rèé o Kun Khalifas ipò kọkàndínlógún ipò kejìdínlógún oje 8 points làwọn ni ẹ̀yìn bá ẹ̀ńbẹ́ ní ipò kọkàndínlógún àwọn ní 7 points ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Inter Lagos àwọn ni wọ́n gbé láti ìsàlẹ̀ pátápátá pẹ̀lú 5 points ń gbòrò ayé oje jẹ́ nìyẹn kò bẹ́jọ dé oye ọlọ́ba Jimason tọpinpin sápá iwájú gbáwọn dẹ̀ẹ́dẹ́bẹ̀já wọn bẹ́ta túndé àlàbí mo ti rí ẹ lápá abẹ̀yẹmí ìgbọ́kú ẹ oye gàsọ lọ kó máa gàsọ bọ ewu ẹfọ gbójú gbére kúrò lápàbẹ ó rìnrìn ìyàwó sápá iwájú ó dín ní ìdíje tí wọ́n fún bí under 17 championship 2026 nìyẹn tẹ́ ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè burkina faso lánàá àná tí ń ṣojú ọ̀bí mi ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù torílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n dá bẹbẹ lára o nítorí pé àmì ayò kan dondo ò ní wọ́n fi gbowúrò yà lẹ́nu ikọ̀ ojúgbà wọn látòrílẹ̀dẹ niger republic nìyẹn o àmì ayò kan dondo ò la fi jáwé olúborí gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ tó bá wádìí ọjọ́ kẹrìnlá oṣù tá láǹfààní láti máa bẹ́nu rẹ̀ àmà láǹfààní láti tún padà kojú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù niger republic nìyẹn ẹ̀yẹn dèdè agogo mẹ́rin kó tó di pé a tún máa wá padà padì ipò ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀‐èdè cote d'ivoire ẹ̀yẹn lọ́jọ́ kẹtàdínlógún oṣù yìí gangan nìyẹn ẹ má gbàgbé wípé ìdíje wá fún bíi under 17 2026 ó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè burkina faso má ní ìjà ẹdẹ́bẹ̀ má ní ìgbẹ́ ẹdẹ́bẹ̀ ó ti gbójú gbére kúrò lápá abẹ̀yẹn mo rìnrìn ìyàwó sápá iwájú ó yẹ pàápàá nítorí ìjọba àkókò ẹ̀yìn tèmítẹ́ǹbẹ́ lójú òpó ayélujára yẹn mo ti rí yín lápá abẹ ẹ̀ tẹ́mtẹ́mtẹ́m pípọ̀ pípọ̀ àjọṣepọ̀ wọ̀ kò ní bàjẹ́ ẹ̀ túbọ̀ máa bá ń boko lọ fà ẹ̀ jẹ́ kó dé gúúsù kó dé wọ̀ ọ̀run kó kẹ̀dẹ̀ dárí wa kí wọ́n rí mi gbọ́ rí mi wò káàkiri tùbútù róòlì àgbáláyé ẹ̀ mú kọ́mẹ̀tì yẹn lẹ̀ kó lọ fà sẹ́ńblé bìkọ́ ẹ̀yin bá ṣe ń yẹ mi sí èmi náà kẹ̀dẹ̀ máa pọ̀ yín lè bẹ́ ẹ bá ṣe ń pọ́n mi lé pẹ̀lú kọ́mẹ̀tì yín tẹ̀ ń láìkì tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe gírè tẹ́ ń boko lọ fà èmi náà máa yẹ yín sí lọ́wọ́ kẹlàgà sí kalẹ̀ ká fọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ́ sẹ́ńblé bìkọ́ ṣàgìdímọ̀ láwọ́ làjà àgìdímọ̀ àwọ̀ gírè àwọ̀ làjà gángan nìyẹn oya bó bá gbé mi débẹ̀ mi gan máa gbé débẹ̀ lọ́wọ́ kan làgà sí kalẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kó rìpọ́ọ̀tù lókèṣẹ́ ibi tó kẹmẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù tó ń bá tu bó ṣe jẹ́ nìyẹn oya jẹ́ ń gbójú gbére kí n lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ti ń lo dọ́là ẹ̀yẹn nílẹ̀ òkèrè ní kọ́kọ́ ìjejì nìyẹn gẹ́gẹ́ bó ṣe jáwé pé ó wáyé lópin ọ̀sẹ̀ ṣé kí n má tọ̀yìn
lọ́jọ́ jimọ̀ victor osimẹ victor james osimẹ ó ti padà dé kódà ó tún lámì onírànlọ́wọ́ lẹ́yìn bí oṣù kan eléyìí tó jẹ́ wípé kò láǹfààní láti gbá bọ́ọ̀lù látàrí ìfarapa tí ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí ọmọ yẹn ti dé ọmọ ológo ti dé o ó sì láǹfààní láti lómi onírànlọ́wọ́ ṣe wá fẹ́ gbọ́ lónú ìrìn àjò ọ̀sẹ̀ tá ń bẹ nù rẹ̀ yìí ó nípa gbá bọ́ọ̀lù galatasaray délé tí victor james osimẹ tó ti ń gbá bọ́ọ̀lù jẹun látorí ilẹ̀-èdè wòrì látorí ilẹ̀-èdè turkey yóò máa láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona nínú ìdíje uefa champions league nìyẹn kódà eré gbogbo tó ń tẹsẹ̀ tìrìntìrìn rẹ̀ ọjọ́ ìṣẹ́gun gangan ni ó wáyé ọmọ yẹn kẹ̀dẹ̀ tí wọ́n jẹ́ kó di mímọ̀ ó ní ká má parọ́ ká má ṣèké ó ní ṣẹ́rí ìfagagbága yẹn ó ló máa lákàkì púpọ̀ ó ló gẹ̀dẹ̀ máa gbẹnu tán ó ní ṣùgbọ́n ó ní gbàgbọ́ wípé dúdú lọ́sàn-án máa so ẹ̀yẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray ọgbà bẹ́ẹ̀ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù barcelona hansi flick òun náà jẹ́ kó di mímọ̀ ó ní ṣẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ ìfagagbága yẹn ó ní ká má parọ́ o yóò dẹ̀ láti ṣe kíre yóò lẹ́ ti kẹ́ ń gbòòrò ayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe lọ lápá

ikọ̀ ikọ̀ tó jẹ́ ti rẹ́bù mass vasapen ó láǹfààní láti ṣe kiri láti jáwó olúborí ẹ̀yẹ fún ìgbà kejì láàrin ọ̀sẹ̀ kan nìyẹn gẹ́gẹ́ bó ṣe fakọyọ nínú ìdíje singapore grand prix ilé tó jẹ́ ti àwọn awakọ̀ ẹ̀yẹ lórí ọ̀dàn fọ́rọ̀ ṣe jẹ́ lápá abẹ̀ nìyẹn kò bẹ̀jọ́ dé ó yẹ mo gbójú gbére sápá àbùkù sápá iwájú lórí ìrìn ìyàwó tọ́dọ̀ àwọn wórè àwọn agbábọ̀lù ẹlẹ́yin lórí kan kéré nìyẹn ìdíje china open jerry chinkuin ro ti jẹ ọmọ bíbí orílẹ̀-èdè china àkọ́kọ́ tó jẹ́ obìnrin ilé tí yóò gbadé ife ẹ̀yẹ tó jẹ́ ti china open gẹ́gẹ́ bó ṣe tẹ̀ sára tari mira a driver ó ná tẹ̀ sí lára pẹ̀lú ẹ̀mí ayò márùn-ún méje sí márùn-ún mẹ́fà sí mẹ́rin ẹni ọmọ ọdún mẹ́rìnlélógún náà ó ló ṣe gírè ló fi ìdùnnú rẹ̀ hàn ó ní kódà ìbá ṣe láǹfààní láti kojú ara wa fagagbága òun ló lákàkì bẹ́tà gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nìyẹn kò bẹ́jọ́ dé mo ti gbé bọ́dì kúrò lápábẹ́ eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tẹ̀rìntẹ̀rìn òun dínú agbóbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìyẹn ṣé kí n pa àwé sápá iwájú lóru ìjáta mọ́jú máa nà nínú ìdíje mls lórílẹ̀-èdè amẹ́ríkà ẹ̀yẹn méjọ́ ní sọ́kà bàbá àti àgọ́ ẹlẹ́sẹ̀ flẹ́síìbù ẹ̀yà kíngíkíngí kẹ̀gẹ̀kẹ̀gẹ̀ goat gbóòtì tí a amúlùdùn gbogbo àgbáyé ẹ̀yìn alolan adred mercy ó láǹfààní láti gbá bọ́ọ̀lù méjì wọnú àwọn ẹ̀yìn nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù inter miami tẹ́wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù dc united àmì ayò mẹ́rin

ṣàlàyé yìí òun gbá méjì wọnú àwọn bákan náà ni lọ́lẹ́dà dẹ́dmẹ́sì òun náà gbá méjì wọnú àwọn lọ́lẹ́dà dẹ́dmẹ́sì lọ́wọ́ tá a wà yìí lẹ́yìn tó ti fẹ̀yìntì èèyàn kúrò ní agbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ torílẹ̀dì ìgbà àkọ́kọ́ nìyẹn tí yóò láǹfààní o láti gbá bọ́ọ̀lù wọnú àwọn bí nǹkan ṣe jẹ́ fẹ́ni ọmọ ọdún mọ́kàndínlógójì náà 39 years of age ó gbé yín débẹ̀ má ní ìjà yín bẹ́ta ó yẹ mo ti gbé bọ́ọ̀dì kúrò lápàbẹ̀ ẹ̀yìn ti asna ọgọ́nà oyabami bàrẹ́sì akéǹde gbẹ̀gbọ́n ọba ọmọ àwọn tí gbogbo tí ń sin ẹ ẹ̀yẹ nígbọmọ nílùú wòrè nílé ìlọrin àwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù nípa ẹ̀sìn òṣogbo ni bàmí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi alájìkọ́lá adéjùmọ̀.

orí ẹlápàbẹ ọfíìsà chris ní gbogbo pts lè lọrin mo rí yín lápàbẹ yẹn máa jẹun lọ kò sáwẹ ṣe é fẹ gbọ agbábọọlù má ní gbàgbé nínú ikọ agbábọọlù arsenal kódà ó ti jẹ gbà lóko yín gbà kan rí ẹyìn david o'leary

0: àwọn olólùfẹ́ ẹ̀kọ́ agbábọ́ọ̀lù Raya Vallecano wọ́n ṣe ìfẹ̀hónúhàn tako ẹni tó jẹ́ ààrẹ ẹ̀kọ́ yẹn. Ìfẹ̀hónúhàn yìí ó wá lágbára débi pé ó disturb ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Òun ló jẹ́ kí wọ́n parí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Athletic Bilbao pẹ̀lú ti Raya Vallecano. Odo òun ni wọ́n gbá kó tó di pé wọ́n dá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dúró. Atletico Madrid àwọn náà lọ sókè ìta láàmì ayò méjì sẹ́yọkan ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Deportivo Alavés. Barcelona òun yá morí ẹ̀mbẹ̀ bíbí tẹ̀ àlàyé mi pè mí lọ́jọ́ tàná ó yẹ kí n tiẹ̀ wá kí n play voice note àti call tó méèkì lánàá ni nítorí pé ó celebrate mi dáadáa. Mẹ́ta sódò lóore ni ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tí wọ́n fún Getafe. Real Madrid ẹ̀lẹ́ o Real Madrid aṣá ìbáwọn ṣe orí báwọn ṣe mẹ́ta ẹyọkan sódò ni wọ́n fún Villarreal ìyẹn lọ́jọ́ Sátidé. Mò ń bọ̀ lórí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lè tó wáyé lọ́jọ́ tàná. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé àgbà wọlé náà kí n kí àgbà. Ẹ kú ojúmọ́
1: o káàkiri àgbà tẹ́tí mọ̀kàndínlá Monday FM.
0: Ẹ ṣeun.
1: Mo pe akẹ́kọ̀ọ́ kú àjí òdì òní Abiodun Akinwumi ní orúkọ tèmi.
0: Ẹ ṣeun.
1: A sì kí àwọn oní mẹ́fà nínú mẹ́fà náà.
0: Mẹ́fà
1: nínú mẹ́fà. Wọ́n ń bù ni wọ́n nígbèrè àwọn ìyẹn olúkúkú làwọn ìyẹn máa ń yí hónbù ni wọ́n hónbù ni mẹ́fà nínú mẹ́fà
0: ó ti yé
1: mi Barcelona nìkan máa ṣe lọ.
0: Àgbà ọ̀rọ̀ pọ̀ tí a sọ a sọ̀rọ̀ Kwara United a sì sọ̀rọ̀ Chelsea àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kan wọ́n lé rí o wọ́n ní wọ́n ti dé ìkan tí ẹ voice note ó yẹ kí n play ẹ̀ ó ní lọ́wọ́ ẹ̀ Barcelona ló ń fẹ́ kojú.
1: Ìyẹn ọ̀pọ̀lọ́ ní bá dé rúbù káfù aládùn sáàtì ń bọ̀ lẹ́nu gẹ̀ẹ́sì aládùn yìí mọ́ ìgbóná ti pàdé.
0: Kò yé mi oníkan máa pé Barcelona
1: pọ̀ ẹ̀lú
0: òun dùn lọ́wọ́
1: Barcelona pọ̀
0: pé wọ́n pé Chelsea ń fò níjọ́ ẹ̀.
1: Barcelona pọ̀ Barcelona wà lásán dáhùn.
0: Ok
1: bí àyàn náà fẹ́ bá gbà
0: torí
1: Barcelona di Spain ni kágbàgbé wọn lè pàdé.
0: Ok
1: kí ni pàdé ara yàtọ̀ ara ọrùn. Chelsea ò lọ bí kankan wọn kú wọn fẹ́ẹ̀lì so tó bá lápàdé kama aláà sáàtì ń bọ̀ ni.
0: ṣé Jordan Henderson ṣàlè sọ pé ó ti dé ọmọ ọdún 36 36 years.
1: Ó dé ní ọdún 36 years.
0: Ṣàlè sọ pé
1: pẹ̀lú 36 years
0: pẹ̀lú bó ṣe gbá bọ́ọ̀lù lọ́jọ́
1: sáré. Chelsea gan àwọn kankan wọn mẹ́fò lórí ẹ̀ ni yàpẹ́ yẹn kan ti try by ẹ̀rọ ni gbà tó bá ń player kan ní jùrì Chelsea ò believe no old player so ọlọ́kan ni pé kó gòrò yọ lánàá do wọn sì lè mọ lò lọ fúngbà díẹ
0: wà láti cs ní england ẹni mọ pé ó fẹ mú nǹkan tí Chelsea tí wọn ti miss lára ẹsọ fanadies wa.
1: bẹẹ ó mú wá ṣùgbọn àgbà ti dé so òun náà bá máàtì ò lè gbá mọ ṣùgbọn ìmánìká pé Chelsea ti dé wọn ní ẹtọ láti dunná torí pé àwọn àna complain pé wọn ju iṣẹ lẹyìn àlọ complain pé wọn jẹ animal sound so animal sound wọn
0: ti mú. ẹ wọn lè ṣe náà
1: wọn àti concede ṣùgbọn wọn score ju yẹtẹ concede lọ 5-1 ẹ̀dẹ́sì náà náà ìṣe ẹ̀rẹ́rì ọ̀bọ́n náà máàtì náà ìṣe tí ìtumọ̀ náà sábà bí ẹ̀yìn ẹ̀rọ náà sábà bí ẹ̀yìn ni so tó bá dín ní wọn bá dùn ní ìpáwọn ti dé kan ìkọmọkẹ́nu inú wọn
0: wọn nẹ́tọ̀ láti dùn. ṣé kí alonso kó rotate tíìmù àbí kó máa lo ilé tó ń lò yìí.
1: ngbàdésàmọ̀rin kó máa lo ti ń lò.
0: ṣùgbọ́n
1: mẹ́ta lẹ́yìn ṣ wọn àmọ lò so ẹ sì pé àárín wọn yẹn náà ti stabilize wọn náà ò jọṣẹ́ bí tẹ́lẹ̀ mọ̀ tẹ́tẹ́lẹ̀ àbí Chelsea ju match mẹ́pọ̀ góò méjì mẹ́ta nínú géèmù kan ni so ẹ sì mọ̀ pé ó sì èdè náà ni so work in progress ni tíìmù yẹn.
0: ó jọ bíi pé àárín yẹn tó dúró re lọ́jọ́ sátidé
1: ni wọn fi jẹ góòjọ náà fi jẹ góòjọ wẹ́gẹ́ lọ ẹ sì pé so tẹ́lẹ̀ ní ìdí pé kán ní backup scars ẹ̀dọ́ tó lé
0: Vinicius Junior ó
1: score red card
0: bó ṣe score tán
1: báyìí
0: ó gba red card wọ́n sì wá wọ́gi lé Vinicius Junior kí ló ń ṣẹlẹ̀ sí.
1: ṣé ẹ rí bí ṣe máa ṣe dẹ wọn níbi ìwà ẹni ní mọ́mọ́sọ́kì gbẹ ṣé rí kó ó yẹ kó sọ ìbínú ẹ kó sọ sí ẹ bẹ tẹ́lẹ̀ ìgbègbè ẹlẹ́yàmẹ̀yà ló jẹ ká rí àléébù ẹ pé wọn bu ni wọn ní ẹ bá ṣòkòṣò rúlé ló fẹ́ gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó nílé gbọ́ ṣùgbọ́n báyìí nísìn àwọn yóò fọ ẹlẹ́yà rìn àbúmọ́ bọ̀ àwọn ìwà rẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe lórí ẹ pé pàmòdò ọkọ̀ dínà mo yóò náà sọ̀rọ̀ nípa ẹ pé òun ṣe lórí so èmi ó kàn rọ ni pé ẹ sì rí pé bó ṣe wà ìwà yẹn náà ó ń jẹ́ kó drop.
0: rẹ́kàdì tó gbà báyìí o se ko ma gba le classico
1: ah ko ni kubu ah ko ni gba minus 1 na ni fun real madrid mi kan ro madrid kan mo ni plan ahead igba ti mo re venetor jo ba lo e point ni mbappe so tori pe mi ro pe awon yen le lati change ngba ti wodo je sa player team ese defender tun gba red card
0: ah e ja si ojo opo la nitori ejoba akoko 0913655692 iyan lojo opo to wo bi amonde bo sugba e je koko dupe lowo gbogbo eyin temi elete celebrate mi lojo tana won ni baba se ni lore adupe ni nitori pe ni a se lore ti odupe bi olosa ko ni laru lo ni gangan niyan eyin ta celebrate mi dede yin ololufe mo dupe mo mo lore o yin temi loke oku nile naija to gbo yin pe won ta mo dupe pupo lowo yin wo gbe yin te comment lori post wa eyin te repost picture wa eyin te share post wa dede yin te fi ateranse sowo te tun fresh bo sowo mo dupe lowo yin o e na okuku ni ton lape nikankan yin ra kona mo dupe lowo gbogbo yin te ti gbagbe ati dede yin to je pe a je nkankan loju yin ati gbogbo yin te je pe

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Eti eto sẹ́fún mi.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: ohun tá a gbà rí lórí ìjókòó tọmọdé bá gorí igi ìrókò irú wo máa lè rí mo ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé yíyọ owó ìrànwọ́ orí epo yóò mú ìnira díẹ̀ bá àwọn ọmọ ilẹ̀ nàìjíríà èmi kọ́ ọmọ ṣàlàyé ààrẹ tinubu sọ̀rọ̀ sókè.
1: ẹ súnmọ́ bí ẹ̀yin ìjọba ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà etí yín mélòó ẹ lu àwọn owó tẹ̀ ń rí ọ lọ́nà tó bójú mu ta ní wíbẹ̀ láàárọ̀ tòní ẹ máa gbọ́ nígbà tí ìròyìn tí ó bá farabalẹ̀ tán.
0: ògo ìkẹyìn yóò máa sàn ju ti ìṣáájú lọ sáà ìṣèjọba mi ẹlẹ́ẹ̀kejì yóò mú ìgbé ayé eré báyìí gbogbo ọmọ ìpínlẹ̀ Èkìtì Oyèbáńjì ń ṣàlàyé ọ̀rọ̀.
1: ẹ jẹ́ ká tún jókòó mìíràn ẹ jẹ́ ká ṣàyẹ̀wò owó oṣù tuntun eléyìí tó kéré jùlọ tá a máa gbà báyìí gẹ́gẹ́ bó ti ń bẹnu òfin ìwé nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ NLC ni wọ́n ń pèjọba àpapọ̀ síjókòó bẹ́ẹ̀ ẹ máa gbọ́ làbárẹ̀ rẹ̀ láìpẹ́.
0: ohun tí ò dáa kò lóko méjì kò dáa náà ní jẹ́ dáwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń gbójú aga dóru mọ́ àwọn tí ń ṣe ìwọ́de tinubu must go ní ìpínlẹ̀ Kano ó jẹ́ ilé tó tini lójú tó sì jẹ́ pé kò bá òfin mu
1: ẹgbẹ́
0: òṣèlú ADC
1: farabalẹ̀ ó ń bọ̀ lára mi èmi ọjọ́ ajé iṣẹ́ wà lára mi jogbe lè lọ.
0: ó dẹ́rọra mi ìṣẹ́gun jẹ́ mi ìrìn lọ.
1: ó dẹ́wọ́ jẹ́ mú gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó rí sí ọ̀rọ̀ àjọ tó rí sètò ìdìbò lórílẹ̀‐èdè yẹn wọ́n ti jọ́kọ́ di mímọ́ ìpínlẹ̀ àìpẹ́ àwọn ìpínlẹ̀ àwọn àjọ INEC tó ń bẹ láwọn ìpínlẹ̀ gbogbo yóò máa tari àtòjọ orúkọ àwọn olùdíje wọn máa tari rẹ̀ jáde fún tètò ìdìbò 2027.
0: tó wọ́n ní bíná bá jó lóko màgàlà ní ìrọ̀lẹ́ o
1: bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ wà
0: lómìnira dòdòdò
1: àtúpalẹ̀ ìròyìn
0: wọ́n bí tẹ́ ẹ ti máa gbọ́ àwọn ìròyìn eléyìí tó jẹ́ ojúlówó àwọn ìròyìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó débẹ̀ débẹ̀
1: bẹ́ẹ̀ wà o
0: ìyẹn láti ìkànnì tó gbóúnjẹ fẹgbẹ tí ò gbàgbé pléètì sápá tọ̀ diamond fm ó ní wọ́n ń pẹ́ bíi ìkànnì kejìdínláàádọ́rùn-ún ó lé ọwọ́ méje a tún ti dé sórí ètò ọ̀hún fún tòní ọjọ́ ajé nù ó gbogbo wa làálàjé lọ́wọ́ tá a máa lájé lápò àní báwọn lájé lọ́rùn bó ṣe máa jẹ́ nìyẹn ṣé ń ṣàmì àdúrà bẹ́ẹ̀ bí sí.
1: wìtìwìtì là ń ṣe.
0: tọ́ arí ni à ń bèrè wò ayọ̀ dẹ̀jì ayọ̀lá ọmọ bàtíṣà olóko tèmi o.
1: ó dé orúkọ tèmi ò tí ì yé padà king of boys ni omidan ọláyínká ajani ajibade ẹyin boys yìí náà gbó.
0: king of boys
1: king of boys
0: I don't understand asa o.
1: ẹyin boys yìí ni látòrí ìwọ taiwo tó fi dórí nedu tó fi dórí tanitinubu àwọn bùkátà tí
0: mo ní bẹ. ṣé tẹ́lẹ̀ queen làwọn máa thank god. ọlọ́mọ̀wé ń bẹ ń bí queen la máa ń gbọ́ obìnrin ṣe tí wọ́n á di king
1: kòkàn ẹ́
0: ọ́ ṣàlàyé bóyá alákọ̀ọ́n lábó
1: kòkàn ẹ́ king of boys
0: kí lọ rí gbalé ságbójú
1: king of boys.
0: ok alright ẹ jẹ́ bẹ̀rẹ̀ látinú ìwé ìròyìn nigeria tribune òkèlè àkọ́bù mi tí ò gbọ́dọ̀ ráwọn ọbẹ̀ ń bẹ náà mo ti rí o ọpẹ ohun tágbà tó bá rí lórí ìjókòó ọmọdé bá gorí igi ìrókò kó máa lè rí èmi ti mọ̀ pé yíyọ owó ògùnpá epo rọ̀bì yóò mú ìnira díẹ̀ bá àwọn iléko nílẹ̀ nàìjíríà ààrẹ tinubu ń ṣàlàyé ààrẹ tinubu ti ṣe ààrẹ wa nílẹ̀ nàìjíríà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ó di mímọ̀ wípé ó mọ̀ wípé yíyọ owó ìrànwọ́ epo yóò mú ìnira bá àwọn ilé kan ìyẹn nílẹ̀ nàìjíríà eléyìí tí ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé ìṣèjọba òun ó ní wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí àtìlẹ́mú ìdẹ̀ra bá ìnira eléyìí tí àwọn ọmọ nàìjíríà ń là á kọjá pàápàá jùlọ lórí àtìlẹ́mú pé kí owó ọkọ̀ kì í ó di pọ̀kúyọ̀kúo ààrẹ tinubu ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé yíyọ owó ògùnpá epo òun náà ni ó jẹ́ òtútù lórí àtìlẹ́mú pé kí nǹkan kí ó dúró re nílẹ̀ nàìjíríà pàápàá jùlọ lórí àwọn ọmọ nàìjíríà eléyìí tó jẹ́ pé wọ́n struggle tó jẹ́ pé ọ̀rọ̀ àárín ìrìn àjò ó jọ bíi pé ó lágbára fún wọn o ó jẹ́ kí ó di mímọ̀ pipe igbese lori atilemu ojutu iyen ba inirai ona ni isejoba ohun ti o se be ti o gbe lowo o are ti o se alaye oro ye yan koko re ninu oro eleti oko osoju opo ayelu jara x ta mo si twitter abeyefo tele tele ri yen lana ojo aiko oni oyanana awon oko bus bogini bogini eleti lo afefe gasi ati eleti lo ina manamana eleti wo pe o kaakiri tubuturo awon ipele ti nbe lorilede nigeria tribune lo yogonburu to gbe
1: are bola me tinubu ti ro awon ijoba ipinle lorilede nigeria o ni ki won lo owo ti won ri lona to bojumu are orilede ye eni to je olori oko ka fata lorilede nigeria nibe ni o ti ni wipe ki awon ijoba ipinle gbogbo ki won ma fi awon ise to le mu igbe aye awon aralu to le mu ki igbe aye won dara si ki won mu lakokodo are o tun ro awon ijoba ipinle lati fi opo owo si eka eto ilera to fi mo eka eto eko eyi ni ikede ti won se gba ti ile ise are iyan ni ojo aiko bayo onanuga eni to je oludadi lamorun pataki si are leka oro iroyin ati eto ibare ni soro ohun lo se be tari ikede ye lo se be tari re jade are pe ipeye leyin ti banki agbaye ti won gbe iroyin kan jade ni pedegba soke le nigeria fun ti osu kewo odun 2026 akole iroyin ohun ohun na ni won pe ni beyond the federal pause how higher revenues reshape state priority iyan ton tumo si wi pe yato si owo to nwole lapo ijoba apapo bi awon igboro to de ba owo ta npa wole bi o se mu igbe laruge ba awon ipinle gbogbo e wo di punch lo se de lo si do gbe bota ki lo fe wi
0: so ko ba ku igbo to lo e lo bi to ja ki ori right un dada
1: eyan ma ba awon professor se awon dokita se
0: Sugar ja, sugar ja. Oh, tell him, mom, my mom, my baby, teacher, you come back, baby.
1: Ah, yo, sugar ja.
0: Odao, advocacy. Mumu pe ki awon omobirin tete ma lo le oko se igbeyawo e fo pin si seri edokowo lori awon omobirin bi ti omi dabai emi ko mo soro aya re nile wa Nigeria Senator Olureme Tinubu ti se aya are lorilede wa Nigeria oni o ti fi pe lede o wi pe e fo pin si ipe ki awon omobirin tojo oriwo ti to kan ma lo le oko ogba be oni egwo ye tubo mu pe ki alekun ki o ba idokowo ohun igbaye gbedemuke fawon omobirin leka eto eko eto ilera ati igbaye gbadun won lapapo eleti o tenumo wi pe awon ilana eleti o je ti iseje ati awon adeye site mo iwa pata ko awon omobirin oni won gbodo faye gba bo ti le wo kere o mo o nitori pe o le se akoba iyen fun ojo waju won aya are na ti oro awon molebi awon awujo awon adari eto oselu te mo awon alenu loro lati mama gbe awon igbese to lakaki lati da bobo eto awon obirin omobirin o re aye leti ki won si lanfani lati pese ayika ti o durore fun awon omobirin lati le ma lepa ala won ni ala won ki o le wa si imuse o lai si iberu tabi gbedekan igbedeke kan yawo are na ti o rawo ebeye ninu oro eleti o filede lori people lori sise amya ojo awon omobirin lagbaye get child todun 2026 eleti won se kaakiri tubuturo le agbalaye laya ana tin se ojo aiko tin se ojo kokola osu kewa o labe akori eleti won pe ni fifi opin si child marriage ati didokowo lori eto awon omobirin the nation olugbe iroyan yogonburu
1: eje kemi na o tun tesiwaju ninu iwe iroyin to wa ni waju mi lara otan e egbe awon osise lorilede nigeria ta mo si nlc labe are apapo egbe na eyin ojo ajairo o ti ro ijoba apapo lati tun agbeyewo se iyen lori oro owo oṣù tuntun tó kéré jùlọ àjọ èrò sọ wípé ìjọba ìpínlẹ̀ kan tí wọ́n sọ tẹ́lẹ̀ wípé àwọn ò lè rí owó oṣù eléyìí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ yìí sọ ó ní wọ́n ti ń sọ ju bẹ́ẹ̀ lọ báyìí owó oṣù tó kéré jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 náírà ni wọ́n sọ di òfin ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fọwọ́ sí ìwé òfin ọ̀hún láti mú ìgbòrò bá owó oṣù tuntun tó kéjì lọ́nà nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ Sunrise Daily ìyẹn ti iléeṣẹ́ amóhùnmáwòrán channels àjọ èrò sọ wípé àwọn aṣáájú òṣìṣẹ́ tí ń ṣe àwọn aṣíwájú àwọn olùdarí ikọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wọ́n gbà láti jẹ́ kí ìjọba kí ó máa san owó oṣù tuntun tó kéjì lọ ìyẹn tá ń lò lọ́wọ́ yìí wí tó ń ṣe 70,000 naira nítorí wípé nígbà náà wọ́n ní ààrẹ bẹ̀bẹ̀ wípé kí wọ́n ronú nípa àwọn ìpínlẹ̀ tí wọn ò lè rí owó náà san bí ó bá ju 70,000 naira lọ ipe èyí ni àwọn gbéyẹ̀wò tí àwọn fi gbèdéke owó náà sí 70,000 naira wọ́n ní ṣùgbọ́n ní báyìí àwọn ìpínlẹ̀ tó ti lérò pé àwọn ò lè rí 70 san wọ́n ti ń san ju bẹ́ẹ̀ lọ báyìí fún ìdí èyí àtúgbéyẹ̀wò yẹ kó wáyé lórí ìlànà owó oṣù tuntun tó kéré jùlọ ojú ọ̀pọ̀ channels ni ròyìn wà láàárọ̀ tó ní.
0: ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ mo gbéra ó di ìpínlẹ̀ Èkìtì kété Èkìtì Èkìtì kété wọ́n pé ògo ìkẹyìn yóò sàn ju ti ìṣáájú lọ bíbélì ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbáyí ó ní gbogbo ẹ̀yìn ọmọ Èkìtì sáà ìṣèjọba mi ẹlẹ́ẹ̀kejì mùdùmùdù ìṣèjọba wàràwà yóò mà kẹ̀dẹ̀ tó yín lẹ́nu kẹ̀dẹ̀kẹ̀ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì Biodun Oyèbáyí ó ní ó ti jẹ́jẹ́ tí sì ń fọwọ́ sọ̀yà ó ní ọwọ́ tí mo fi ń sọ̀yà yìí ẹ̀gbọ́n kété Èkìtì Èkìtì kété ẹran mo fi ń sọ kì máa ń ṣeégùn ó ní ipa pàtàkì ipa tí yóò lójútù ó gan ni ìsá ìṣèjọba òun lọ́fíìsì yóò kó o gẹ́gẹ́ bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọba lórí ohun tí ó júwe gẹ́gẹ́ bí àwọn àṣeyọrí aláìlóòkà eléyìí tí ó lákàkì tí ìṣèjọba rẹ̀ tí ó ṣe o láàrin ọdún mẹ́rin àkọ́kọ́ rẹ̀ Oyèbáyí tí ó lọ́pa àwọn àṣeyọrí ìṣèjọba rẹ̀ mọ́ ojú àánú tó rí gbà láti ọ̀dọ̀ ọlọ́run ọba àti àtìlẹ́yìn látọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ ilé wa ìyún ààrẹ Bọ́lá Tinubu nígbà tí ó wá fi ìmọ̀lára ìdánilójú rẹ̀ hàn wípé ọdún mẹ́rin tó tún bọ̀ wájú yìí yóò tẹ bẹ́ẹ̀ yóò dára sí gan yóò sì mú ìpínlẹ̀ ọ̀hún tẹ̀síwájú gómìnà náà gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú àtẹ̀jáde tí ó fi léde nílùú Adó Èkìtì tí ń ṣe lúlu ìpínlẹ̀ Èkìtì nígbà tí ń sọ̀rọ̀ níbi àṣekágbá ètò kan nílẹ̀ tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ oníwákàtí mẹ́jọ ẹ̀yìn 8 hours of praise eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ara ètò láti sàmì sí òpin sáà ìṣèjọba rẹ̀ àkọ́kọ́ àti láti lọ sí sáà ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ìbúra wọṣẹ́ rẹ̀ yóò wáyé ní kò pẹ́ kò jìnnà pọ́ǹṣì olówó pọ́ǹṣì ìròyìn bóde láàárọ̀ tòní o.
1: àwọn ilé-iṣẹ́ àjọ elétò ìdìbò ilé wa tó ń bẹ láwọn ìpínlẹ̀ gbogbo ni wọ́n ní ojúṣe láti ṣe àgbéjáde orúkọ àwọn olùdíje sípò gómìnà àti ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kó wa wọn fún ti ètò ìdìbò ọdún 2027 àjọ inec ṣe ìkéde wọn ni abẹ́ ojúṣe àwọn ilé-iṣẹ́ àjọ inec tó ń bẹ láwọn ìpínlẹ̀ òun ni èyí wà láti ṣe àgbéjáde àwọn olùdíje tí wọ́n jẹ́ olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ kó wa wọn àti ilé-ìgbìmọ̀ asòfin nígbà tó ń kéde ọ̀rọ̀ yìí tó ń yànnà náà ọ̀rọ̀ látàrí bí àwọn ènìyàn ti ṣe ń fojú léde fún àkójọpọ̀ orúkọ àwọn tí wọn yóò máa díje fúnpọ̀ gómìnà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti àwọn tí wọ́n fẹ́ díje fún ipò ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan nígbà tó ń sọ̀rọ̀ ẹnìkan lára àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò ilé wa tí wọ́n ní kí wọ́n má dárúkọ òun ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ kọmíṣánná fájọ elétò ìdìbò láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti rí àwọn ìwé ẹ̀rí tó yẹ wọ́n ti rí gbà ó wá fi kún ó ní lábẹ́ ojúṣe àwọn kọmíṣánná wọ̀nyí òun ló wà láti ṣe àgbéjáde orúkọ àwọn olùdíje sípò gómìnà àti ti ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wọn leadership ni wẹ́rẹ̀ ìyìn tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní.
0: ó dá o ìròyìn kan rèé tí nawọ́ kè bí gba ọmọléèwé mọ̀ kan tí olùkọ́ rẹ̀ ń bí ni omidan tí dán lórí ọ̀dọ̀ ìmọ̀ bóyá o mọ orin. olóògbé elémùrè ogun yẹmi o ni ogun ni láti mé po lọ o mo mé po lọ o.
1: bóyá tí kí dot bá rí mi sí ẹ máa padà mọ tó bá dẹwọ kí dot má wọrí
0: àbúrò
1: pàṣó bó sì lówó ṣòkò
0: pàṣó ọyìn àtẹnà area wọn pé iléeṣẹ epo mrs ti mọ àwọn ilé epo míì wọn mú àlékún bá iye jálá tí wọn ń ta epo ẹja dẹka polówó ọjà ẹ gbọ ẹkúnrẹrẹ rẹ nígbà tí a bá dé láti ẹka polówó ọjà ẹ lẹ́ńbẹ̀ wo
1: ẹ kú kalẹ̀.
2: O kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúnpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: domire dododo
1: atupale iroyin
0: lati le ise igbon safefe ikani ikeji din ni adorun ole owo meje diamond fm oni won papa bi o adugbo ire wolede new yidi road nber gan la wa na ta kan mole si ta tin dabi edun ta tin ro bi owe atupale iroyin nbe na lati fun yin lawon aja abale iroyin gudugbe be won se ko loda dudu ninu beba fufun lawo ojo we royin ojojuma ile wa omi de ti de
1: na
0: o to di pe a lo soke odo lekan ta lo polowo oja eh ko to di pe engineer gbe wa lo abi ati engineer Isegun mo kon ni kan lekan oni ogun ni lati mepo lo pope ile ise epo mrs te ma awon ile epo mi nile nigeria mu aleku ba iye owo epo wa o ebu ifopo dangote ile ise kan ti won se atileyin fun mrs te ma awon ile ise elepo mi nile nigeria ni won ti mu aleku ba iye owo ele ti won ta epo petiro fawon alagbatan gẹgẹ bi itọpinpin loju ọja ele ti iwe iroyin daily post ti o se akale re lana ojo aiko o fi han wipe opo awon ile epo nilu abuja ti awon agbegbe re oni won ti se be o sun kini jala epo won siwaju lo si egberun kan ole irinwo ati mesan naira o kuro ninu egberun kan ati orin le lo durun o di mewa naira 1370 wani eyi tumo si wipe ile ise ebu ile ise epo mrs na awon epo ifopo oni won mu alekun naira 139 naira iyen lekun awon iye owo ti won ta epo petrol iyen lopin ose wọ́n ní ọ̀rọ̀ ìní ó wáyé o gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé mínísítà ìyẹn fọ́rọ̀ ètò ìṣúná tí ẹ jẹ́ tó tún ṣe alákòóso ètò ọrọ̀ ajé nílẹ̀ wa nàìjíríà nìyíò táwọn oyèdélé tí ó kéde wípé wọ́n ti mú àdínkù bá iye owó eléyìí tí àwọn iléeṣẹ́ epolépo tó jẹ́ ti iléeṣẹ́ elépo rọ̀bí ilẹ̀ wa nnpcl tí wọ́n máa ta epo wọn eléyìí tí ó jẹ́ ẹgbẹ̀rún kan àti ọ̀tàlélọ́ọ̀dúnrún ó dín mẹ́wàá náírà 1350 naira daily post olópòsì ìròyìn láàárọ̀ tòní o.
1: àwọn àgbààgbà tí wọ́n ṣe aláṣẹ nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ti kéde yányáyáyá lójúmọ́ tọ́mọ́ lónìí wípé àwọn ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ elétò ìdìbò lẹ́wọ́ inec láti yanjú ìṣòro eléyìí tí ó mú kí orúkọ àwọn olùdíje kan pòórá nínú àkójọpọ̀ orúkọ tí àjọ elétò ìdìbò tí wọ́n tari síta ìyẹn lọ́jọ́ àbámẹ́ta ẹgbẹ́ yìí ni wọ́n ṣe ìkéde yìí ní ọjọ́ àìkú gẹ́gẹ́ bí orúkọ ẹni tí ó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí lẹ́ka ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ètò ọrọ̀ ajé ìgbàlódé isa potami àti ládi adédìbú adébútú gẹ́gẹ́ bí orúkọ àwọn méjèèjì kò ṣe sí nínú àgbéjáde orúkọ àwọn òdíje sípò gómìnà eléyìí ti ìpínlẹ̀ gombe àti ti ìpínlẹ̀ ogun ẹni tó wá jẹ́ alūkkóró fún ẹgbẹ́ òṣèlú pdp jungudoma haruna mohammed nínú àtẹ̀jáde tó fi léde ó wá jẹ́ kó di mímọ́ orí àwọn tí ń gbé ìgbésẹ̀ láti yanjú ìṣòro eléyìí tó mú kí orúkọ àwọn méjèèjì yìí kí ó pòórá nínú àkójọpọ̀ orúkọ àwọn tí wọ́n tari síta ọ̀hún inú ìwé the nation ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.

0: mo tẹ̀lé ọ lórí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú ni wọ́n pé ohun tí ò dáa kò lóókọ méjì kò mà dáa ni o. Ìgbójú agan sí eléyìí tí àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ń gbé sí àwọn tí ń ṣètò ìwọ́de Tinubu must go ní ìpínlẹ̀ Kano ọ̀hún. Ó jẹ́ èyí tí ó tini lójú tí ò báwé òfin mú o. Ẹgbẹ́ òṣèlú ADC wọ́n yan kooko ọ̀rọ̀. Ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ bẹnu àtẹ́lu dídàrú ètò ìwọ́de eléyìí tí ó jẹ́ ti àwọn ìkọ̀ọ̀kan tí wọ́n ń pè fún Tinubu must go eléyìí tí wọ́n ní ó wáyé ìyẹn ní Oríko Avenue Event Center ti ń bẹ nílùú Kano èyí tí wọ́n júwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ó jẹ́ ìtinilójú àti èyí tí kò bá òfin mu àti jíjẹ gàbá o látọwọ́ àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano ọ̀hún àtẹ̀jáde tí wọ́n fi léde lánàá ọjọ́ Àìkú látọwọ́ ẹni tí ń ṣe adarí ètò ìròyìn ohun ìlú kóró nínú ikọ̀ ìpolongo dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC náà èyí ń kọ́lá ọlọ́gbọ́dìyàn ó jẹ́ kí ó di mímọ̀ ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ó ní wọ́n ti tako ẹ̀tọ́ ọmọ ènìyàn pàápàá jùlọ lórí ẹ̀tọ́ tí ó ní ṣe pẹ̀lú àkóra ẹnijọ lálàáfíà àti ẹ̀tọ́ fífi ìmọ̀ lára ẹni òmìnira rẹ̀ hàn eléyìí tí àgbékalẹ̀ ìwé òfin àtúnṣe rẹ̀ tọdún 1999 tí ó ṣe àgbékalẹ̀ o eléyìí tí ó jẹ́ pé ètò ìwádìí ọ̀hún ní Barrister Abba Hikima àti àwọn míì tí wọ́n ní wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ níbi tí àwọn ọ̀dọ́langba tí wọ́n ti kóra jọ pọ̀ sí kó tó di pé àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá dàbàrú wọn lídáṣípù olópòsì ìròyìn láàárọ̀ yìí o.
1: Àwọn olùgbé agbègbè tá a mọ̀ sí Akorede Tapa àti Alágbọ́ Community ìyẹn lẹ́yìn George Quarters tó ń bẹ ní Tarid Road Ìlọrin ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn lọ sí ilé ìjọba àti ilé iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ń fi ẹ̀sùn kan ilé iṣẹ́ kan tí wọ́n pè ní Samiya Nigeria Limited ìpé wọ́n fẹ́ gba dúkìá mọ́ àwọn lórí wọ́n fẹ́ gbalẹ̀ gbalẹ̀ mọ́ àwọn lórí tí wọ́n sì ti ń wọ àwọn ilé ìgbé tó ń bẹ ní agbègbè náà. Àwọn olùfẹ̀hónúhàn yìí ni wọ́n jẹ́ kó di mímọ̀ ìpé ilé iṣẹ́ yìí wọ́n jẹ́ kó di mímọ̀ ìpé ìjọba tó lọ ìyẹn ìṣèjọba tó lọ lórí nípínlẹ̀ Kwara ni wọ́n fa ilẹ̀ náà láwọn lọ́wọ́ látàrí àìsàn gbèsè owó kan tó ń lọ bí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́jọ àbàtà 800 million naira ṣe wọ́n rí àwọn olùgbé agbègbè yìí ni wọ́n ṣe ètò ìfẹ̀hónúhàn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lọ sí ilé ìjọba lọ́jọ́ Etì níbi tí wọ́n ti ń bèrè pé ṣe báwo lẹ ṣe fọ ilẹ̀ eléyìí tí ọ̀rọ̀ wọ̀ lórí rẹ̀ báwo lẹ ṣe fà á lé ilé iṣẹ́ kan lọ́wọ́ àti àwọn ìbéèrè eléyìí tí àwọn tí wọ́n nílẹ̀ nílẹ̀ ní agbègbè náà tí wọ́n ń bèrè lọ́wọ́ ìjọba ó lè tètè dá sí ọ nítorí ọ̀rọ̀ yìí ó ń rúgbó bọ̀ nítorí àwọn ilé iṣẹ́ yìí wọ́n dúró wọlé ìpé àwọn làwọn nílẹ̀ àwọn sì gbẹ̀lẹ̀ àwọn bẹ́ẹ̀ làwọn tí wọ́n ti kọ́lé tí wọ́n sì nílẹ̀ lágbègbè náà ní àwọn ní pa rẹ̀ ọ́ ìjẹ́ ohun lọ̀rọ̀ bá dojúrú ni wọ́n bá ń ké sí ìjọba ìpínlẹ̀ Kwara àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ yìí ìpín ẹ̀tẹ̀tẹ̀ ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ní wàrà ìṣẹ̀ṣà ìròyìn ni wọ́n tọrí síra yàrá ìròyìn iléeṣẹ́ tiwa Diamond 88.7 FM Ìlọrin.
0: Ọkàrẹ Abulẹ̀ Ṣowó ẹjẹ́ kọjá lọ ṣẹ́ka ìkóròyìn jọ ti iléeṣẹ́ agbóhùngbáwòrán tá a mọ̀ sí channels ni o wọ́n pé ẹgbẹ́gbẹ̀rún sàámù ni kò máa lè sá mọ́ lọ́run lọ́wọ́
1: kò lè sá mọ́ jọ ọlọ́pàá àtàjọmọ̀gùn lọ́wọ́.
0: Ok alright wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fòfin gbé afurasí kan tí wọ́n ní ó ṣe kú pa àgbẹ̀ kan ò ní ìpínlẹ̀ Niger iléeṣẹ́ ọlọ́pàá o ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí ẹni ègbín o àwọn afurasí mẹ́rin kan ẹ̀yẹn tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ létí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn ṣíṣekú pa àgbẹ̀ kan tí mọ́ ìjínigbé àti bíba àwọn nǹkan eléyìí tí ó jẹ́ wáyà iná jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Alūkkóró tí ń ṣe agbódegbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Wasiu Abiodun ó ṣe àlàyé ọ̀rọ̀ yán kooko rẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé afurasí kan nínú àwọn afurasí náà ó ní wọ́n fọwọ́ òfin gbé o lórí bí ó ṣe jẹ pé o ni o ṣe bẹ ti o tẹ ti o kan si awọn ajinipe lati ji agbẹ kan gbe eti o ko re je Jonathan Isa lẹni ti won ni won pada se pupa gẹgẹ bi atijade on se so won pe awọn osise ile ise olopa ti n be leka otelemu ye ni ile ise na nile ti won se se o iyen ni agbegbe kuchi o ni won fowo ofi gbe ẹni ọmọ ọdún mọ́kàndínní ọgbọ̀n náà 29 years of age olábúlé zawuna ìyẹn ní ìjọba ìbílẹ̀ múyà ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù alùtọ́yìn ní tẹ̀lé ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n bù wọ́n gbọ́ lórí bí wọ́n ṣe dóòlà àwọn kan tí wọ́n kó ní ìgbèkùn jẹ́ iléeṣẹ́ channels ló gbé ìròyìn lóde láàárọ̀ tó
1: ọmọ bàbá ti ṣá èèmọ̀ rúkú tú pẹ́bẹ́ pẹ́bẹ́ ajá wẹ̀wù olóṣọ́ ó tún fa báàgì sápá kan ẹ wò ó àjọ ndla rẹ̀ lójúmọ́ tòní wọ́n tún ti kéde pé owó tún ti tẹ̀lé ẹ̀kan sí ìyẹn ìyá kan ẹni ọdún mẹ́tàléní ọgọ́rin 83 years old woman ulọ́mà ùnchẹ́ǹchì òun ni orúkọ rẹ̀ wọ́n ní ọwọ́ tẹ̀ ẹ́ lọ́jọ́ àìkú fún ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú egbògi olóró wọ́n ní wọ́n tún náwó gan ìyá yìí fún ìgbà kejì láàrin ọdún kan ṣoṣo lẹ́yìn tí wọ́n ti ṣáájú náwó gan òun àti ọmọ rẹ̀ obìnrin fún ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú egbògi olóró àjọ ndla ní arábìnrin yìí òun ní ọwọ́ tẹ̀ ní ilé ìgbé rẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Abia ìyẹn lọ́jọ́ ọjọ́rùú tí ń ṣe ọjọ́ keje oṣù kẹwàá fún ẹ̀sùn bí wọ́n ṣe rí ohun oríṣi egbògi olóró méjì ọ̀kan nínú àwọn egbògi olóró yìí orúkọ rẹ̀ lékè ń ka ogun lágùjù ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tó dùn pẹ̀ òun ní Colorado wọ́n ní oríṣi egbògi olóró méjèèjì yìí òun nìyá yìí ló sọ di bàǹtẹ̀ tó sì ro ọ̀nà ó sọ di bàǹtẹ̀ ó yí mọ́ gbogbo bàbàrá ìdí rẹ̀ ó wá róṣọlé lórí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ àìkú láti pàṣẹ alūkkóró fún àjọ ndla Fẹ́mi Babafẹ́mi ó ní ọwọ́ tẹ̀ lẹ́yìn olobó tí àjọ ndla rí gbà ìròyìn ó fi yé wọn wípé arábìnrin yìí ló ti ń ṣe òwò egbògi olóró eléyìí tó ń ṣe rírà títà rẹ̀ tó sì máa ń tà fún àwọn afurasí ọ̀daràn tó ń bẹ ní agbègbè náà tó fi mọ́ ọkọ̀ gbòógì lára àwọn afurasí ọ̀daràn tí àwọn àjọ yìí ti fojú sí lára wọn ló ń bẹ lára ara àwọn oníbàárà ìyá yìí Babafẹ́mi wọ́n jẹ́ kó di mímọ̀ ìpé àjọ ndla ti ṣáájú náwó gbé arábìnrin yìí àti ọmọ rẹ̀ ọmọ obìnrin tí ń ṣe ọmọ ọdún mẹ́tàléní ọgbọ̀n Chisom Uchenchi lórúkọ rẹ̀ ìyẹn ní ilé ìgbé wọn ní ọjọ́ kẹtàdínní ogún oṣù karùn-ún ọdún 2025 ṣùgbọ́n tí wọ́n lérò pé wọ́n ti kọ́gbọ́n kó tó wádìí wípé ọwọ́ tún tẹ̀ wọ́n padà báyìí 83-year-old woman selling egbògi olóró inú ìwé ìròyìn ojú òpó channels mo ti rí ọ̀hún láàárọ̀ tó ní.
0: ọkẹ́ eláyé o mẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ wá ọ̀jọ́ mi
1: sọ̀rọ̀
0: lọ́rọ̀ yìí dùn lẹ́nu
1: kì í dùn lọ́rọ̀ tèmi náà nígbà ń sẹ́kù yìí kì í dùn lẹ́nu mi.
0: ó dẹ́ àkọ́nú fímọ wa kó fímọ bí kíkpàṣọ wa má sọ̀rọ̀ jù ká lè lọ́rẹ̀ tajà kí lámẹ̀ẹ́tọ̀ wa ọmọwé adésínà adégbètẹ́ láti ilé-ẹ̀kọ́ fásitì ìlọrin ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa eré orí ìtàgé tẹ́ mọ́ sinimá
1: àwọn
0: tí wọ́n fẹ́ tó ń bá fẹ́
1: dé. court action.
0: ok àwọn tó fẹ́ di celebrity bí omi dán báyìí. Nbẹ ni wọn ti n kọ o. Ó dá ẹjá sáré dẹ́ka polówó ọjà kó tó di pé lámẹ̀tọ́ wa. Wọ́n ò ṣe bẹ́ẹ̀. Wọ́n ò bá wa kí àwọn aráalé. Ẹyin aráalé, ẹ lẹ́ ń bẹ wo.
1: Ẹ kú kalẹ̀.
2: Are you a young person looking to build skills and access new opportunities? The federal government has good news for you. The IDLE Skills to Jobs program is offering free training to 50,000 young people across Nigeria. From data analytics and digital marketing to graphic design, animation and many more, they will train you and give you access to real jobs in the digital and creative sectors. So if you're a young person, this opportunity is for you. Visit www.bit.ly/IDLE Skills to Jobs to apply. Women and persons with disabilities are strongly encouraged to apply. And remember, the program is completely free. Hurry now before the deadline. IDICE, Investment in Digital and Creative Enterprises, supported by AFDB, AFD, ISDB, and BOI.

0: quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sports, talk radio, entertainment and music, one thing is certain, we've got you.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí. Ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: wọ́n pe bójúmọ́ bá mọ́ olówó agbówó ọ̀ràn wà má kẹ̀kẹ́ ẹjọ́ máa kíra wá wípé àtúkù dédé àsìkò yìí o gbogbo ẹ̀yọ́ ọmọ bíbí ìpínlẹ̀ kwara gbogbo ẹ̀yọ́ ọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àbí ẹ̀yìn tí ẹ̀ ń wò wá yálà nílùú ìlọrin ní ìpínlẹ̀ kwara ní ìbúté mọ́ ìró ilé àgbálá ayé pátápátá porongodo ó lá ń kíyín wípé ẹ kú dédé àsìkò yìí o ẹ kú fọmọ ènìyàn ṣe bẹ́ẹ̀ bá wojú agogo yín báyìí ẹ rí wípé agogo mẹ́wàá ìyálẹ̀ta ó kọjá bí ìṣẹ́jú mẹ́rin ìyẹn lápá ibi tá a wà yìí ẹni tí ẹ ń gbọ́ wa nílẹ̀ òkèrè láwọn orílẹ̀-èdè míì ó ṣeé ṣe kó má jẹ́ bẹ́ẹ̀ lóyún agóṣerí lọ́dọ̀ tiyín nítorí pé a ṣe yóò wù ó lọ́ba adẹ́dá àwọn kan ó ṣeéṣe kó jẹ́ bí ọwọ́ àfẹ̀mọ́júmọ́ làwọn ó máa bẹ àwọn kan ó ṣeéṣe kó jẹ́ pé ọwọ́ ọ̀sán pọ́n gánrin-gánrin òun ni àwọn ó máa bẹnu tiwọn àwọn kan náà ó ṣeéṣe kó jẹ́ bí ọwọ́ àjìn ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ mo kí yín ẹ̀kaàrọ̀ ẹ̀kaàsán ẹ kúrò lẹ ẹ kú ajálẹ èyí yóò wò tó bá ka yín mọ́ òun ni mo ti ń kí yín wípé ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ bá wàdà sí fótò ní ọjọ́ ajé onírè ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún okòólélẹ́gbà àti mẹ́fà 2026 ètò ẹ bá wa dá sí ó wá láti ẹ̀ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ níbi àtijọ́ ń ṣàgbéyẹ̀wò àwọn kókó ọ̀rọ̀ tó bá ń jà lẹ̀ rìnrìn lórílẹ̀-èdè wa nàìjíríà nípínlẹ̀ kwara àti káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ lẹ́ka ètò ìṣèjọba ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ó ṣe wá jẹ́ wípé ó ti ń dín níbi ọgọ́rùn-ún ọjọ́ tẹ́tò dìbò àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí yóò ṣe bẹ́ẹ̀ tí ó wáyé àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo tí wọ́n bẹ lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń sọ́tò bí wọn wípé tèmi ni ẹ ṣe ẹ̀yin aráàlú tiwa oníkẹ́ ẹgbàrò àwa la lè ṣe ìjọba ìdí rèé tó fi jẹ́ pé púpọ̀ nínú àwọn ètò tí ń jáde lórí ètò ẹ bá wa dá sí pàápàá jùlọ gbogbo ọjọ́ ajé yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú à ń ṣe ìjọba ìjẹ́ ló kọ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ tó jẹ́ olóòtú ètò yìí ọgbẹ́ni tẹ́wù adédìran ti mọ gíwà ìkànnì yìí tó ń jẹ́ alábòjútó ètò náà alàgbà michael abiodun ọ̀làríwájú òun lèmi ayọ̀dẹ̀jì ayọ̀lá tọ́pọ̀ èèyàn mọ̀ sí ọmọ bàbá tíṣà fi ń kíyìn pé ẹ tún kú dédé àsìkò yìí lórí ètò lónìí ọ̀rọ̀ tó jẹ mọ́tò òṣèlú lámẹ́nuba a lọ sí ẹkùn òdìbò tí ó jẹ́ ti tó pa agbègbè èkìtì òkè ẹ̀rọ ìrẹ́pọ̀dùn ti mọ ìsìn ẹkùn òdìbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ ni tó jẹ́ pé wọ́n máa ń pèsè ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńbẹ̀ ni a lọ ìyẹn lọ́wọ́ ìyálẹ̀ta yìí inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ńbẹ̀ náà ni àkànlò ọmọ òye wa nínú ẹgbẹ́ òṣèlú yìí fún ipò aṣojú-ṣòfin nínú ètò ìdìbò 2027 honorable Ejina Abiodun Asanloko àwọn ni àlejò mi lórí ètò lónìí a máa wo ìgbáradì ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ kwara ẹlẹ́kùn ìdìbò yìí àti kí ni ohun tí honorable Asanloko tí wọ́n rò bíi pé wọ́n ní tí wọ́n lè fi jáwé olúborí ètò ìdìbò náà àtàwọn kankan tí wọ́n rò bíi pé wọ́n lè ṣe tó yóò jẹ́ ara ọ̀tọ̀ tó ti àwọn tí wọ́n ti ń ṣe é bọ̀ lágbègbè yìí àbí ẹni tí ń bẹ ń bẹ lọ́wọ́ honorable Asanloko mo kí yín ẹ bá kí àwọn ọmọ nàìjíríà ti ń gbọ́ wa àbí tí wọ́n ń wò wá.
1: Mo kí gbogbo ọmọ nàìjíríà tẹ gbọ́ wa tàbí tẹ ń wò wá mo kí yín lọ́wọ́ ìyálẹ̀ta gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ̀rọ̀ àtàwọn tí ò sí ní nàìjíríà gbogbo tẹ bá wà lágbàáyé torí iléeṣẹ rédíò jẹ iléeṣẹ rédíò tó jẹ pé ó làmìlaka kò sí sẹ́yìn tí gbọ gbogbo àgbáyé mo kí yín o.
0: Ọ̀dà ẹ jẹ́ ká mo báyìí lẹ́yìn tí ẹ ti kí àwọn aráalé ọ̀nà ibo asánlóko ẹgbẹ́ òṣèlú adc ó ní ẹgbẹ́ àṣeyà rẹ̀ lọ́wọ́ pé ẹ ti fẹ́ díje láti lọ sojú àwọn èèyàn èkìtì òkè ẹ̀rọ ìrẹ́pọ̀dù tẹ mọ́ ìsìn nínú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ ká kọ́ jọ wo ọ̀rọ̀ ìṣèjọba ní ìpínlẹ̀ kwara kó tó di pé a tiẹ̀ wá lọ sẹ́kùn òdìbò yín ọ̀rọ̀ ìṣèjọba ní ìpínlẹ̀ kwara ọ̀rọ̀ ibu asánlóko ojú wo lẹ́yìn fi wò torí pé ẹni náà ti fìgbà kan rí jẹ́ ẹni tí ó bẹ lára àwọn tí wọ́n ṣe ìjọba ní ìpínlẹ̀ kwara ìjọba ìṣèjọba ní ìpínlẹ̀ kwara lánàá àti lónìí ìyàwó tó wọlé ńbẹ láàrin wọn kí la tún lè pè lóhun tí ó fi jọra wọn ẹja mobile.
1: Olóòtú ẹ ṣe gbogbo ẹ̀yà ọmọ nàìjíríà bó kíyìn o lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ ìjọba tàná tòní àti màá tó sọ ilé tó yẹ kó tó ń bọ̀ nítorí kí n sọ bẹ́ẹ̀ ni pé sẹ́ẹ̀rí tàná bí bá ṣe ń tẹ́ni ká tó máa sọ tàná bá ní tàná ti kọjá
0: ó ti kọjá lọ. Ìdí rèé wọ́n ní bí ọmọdé ò bá bá tàn yóò bá rọ́ bá àwọn bá sì rèé bá bá tàn ni ó yẹ wọ́n mẹ́nu bá ká bá a lè mọ bí a ti ń bọ̀ ibi adé tó di pé a máa ní àfojúsùn ibi à ń lọ gan.
1: Ìjọba tàná kò sẹ́ni tí ò mọ̀ pé ìjọba tàná a mọ bó ṣe jẹ́ ńgbà yẹn eléyìí tẹ́ sì wà bẹ́ẹ̀ àmọ́ bó ṣe jẹ́ eléyìí tàná ó dàbẹ́ pé kákan mọ́ ó dàbẹ́ pé ká mọ́ fi ọdún yin ọdún ló fẹ́ dàbí because ní tàná àwọn náà ṣe kankan kò síjọba tí ó débẹ̀ tí ó ní ṣe kankan but eléyìí tó bá ní mẹ̀kúnnù lára jù olè yóò tẹnumọ́ pé eléyìí ó tó le jù ibi tí ìjọba tàná yẹn nílá wọn ó tún ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ ẹ rí i pé tẹ́ ẹ bá jẹ́ kí n lọ sí ọ̀rọ̀ tí olórí wa tá a gbélẹ̀ fún ààrẹ tó sọ láìpẹ́ lórí ọ̀rọ̀ petroleum lórí ọ̀rọ̀ subsidy generally tá a bá lọ bẹ̀ ẹ rí i pé bí kan ṣe wọ́n nísìn ó ní agbára ó lágbára tó jẹ́ pé mẹ̀kúnnù wọ́n rọra sórí ni kò dẹrùn rárá tẹ́yẹ̀ bá ṣèjọba tí ò bá ti ná ní mẹ̀kúnnù rárá ìjọba tó wà báyìí ò ná ní mẹ̀kúnnù rárá kí ló kí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí oúnjẹ ó wọ́n owó iléèwé ó wọ́n hospital ó wọ́n gbogbo ìkan ló lé gógógó sí tó jẹ́ pé ó wà ní àwọn mẹ̀kúnnù lára tó jẹ́ pé wọn ò tẹ́ mọ bó ṣe fẹ́ẹ́ ṣe ara wọn ìwé mọ́dẹ̀ sọ pé ìjọba kíjọba tó bá ti ń fara ní mẹ̀kúnnù ó ní ìjọba yẹn kì í ṣèjọba dáadáa kò dẹ̀ lè pẹ́ títí tí àwọn yẹn bá ń sọ pé ìjọba tó wà lóde báyìí pé ó ti sú àwọn ẹgbẹ́ gẹ́gẹ́ báyìí láàrin ìṣèjọ lọ́sí wọn ló sú àwọn lọ́jọ́sí eléyìí náà ti tún sí gbogbo èèyàn pátápátá báyìí torí pé àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ló ti sú pátápátá báyìí lẹ́nu tí kàn ṣe báyìí torí gbogbo èèyàn wá doni bára kákiri nígboro kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ sọ pé ẹ fẹ́ yọ subsidy kì í ṣe lórí oúnjẹ kì í ṣe lórí ìlera kì í ṣe lórí education dé gbogbo pé àti tọ́mọ lọ́lẹ́wé ó sì wá di nǹkan ewo ba se ewo grace ewo e ba lo si Kwara Poli nisi te ba lo lo kini te ba lo Kwara Poli e ri owo kini lasan owo tan san fun pe eyan gba letter pe agba o si sukuru o gba ta ba wo si lewe tani kokko mo wa acceptance wa to si towo to ye keyin san si won owo school opoloko mekunu wa kokko jiya yen wa kokko wa wa to sara wa wa kikle ni ojo meji o ti mo ifiyan ju be lo to ba ti se olusi renu that's on education be lo nje be lori ilera so gbogbo ijoba yi oni won niyan lara ati kini ati keji won niyan lara ko se le to rorun be
0: honorable asanloko
1: yes
0: mo fe bi yin bayi e ti fi gba kan ri je olugbani nimoran si gomina gomina Abdul Fattah Ahmed ni ipinle yi awon yo soro pe ngba isejoba yin te ni ara tu awon ara ilu te fi nwe isejoba ti nbe lode to je pe nbe lode ka so baun pe ngba isejoba yin awon ara ni awon ara ilu pe e sanwo osu dede pe ijoba ti nbe lode te ni ara ni awon ara ilu labe isejoba ti nbe lode wọ́n á jẹ́ àwọn òṣìṣẹ́ lówó oṣù wọn àsan gérígéjì pé ẹ̀sìn wa ń jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba àná pé ó fẹ́ sàn ju ti òní lọ ẹ bá súnmọ́ kínní dáadáa
1: ẹ ṣe olótú sẹ́mọ̀ pé tí sẹ́mọ̀ pé táwọn kan bá ń ṣe láburú kan láburú tí láburú tó máa ń ju láburú lọ láburú kan ló tún lè yájú kan lọ tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé ṣe pé àwọn tó ṣe láburú tí mo ní wọ́n ṣe tó ṣe díẹ̀ lánàá tí mo rí pé àwọn yẹn kò ìnira wọn ò pọ̀ tó ta èdè ni pé ṣe pé èmi gan ò sí níbẹ̀ mọ́ kárí pé ibẹ̀ ti tẹ́ mi lọ́rùn ni ibẹ̀ náà ni màá wà àìtẹ́ mi lọ́rùn tó ló jẹ́ kí èmi náà sọ pé àtẹ̀kíní àtẹ̀kejì kò sí lè tí màá ṣe mọ́ ló jẹ́ kí n sọ pé màá mọ bá African Democratic Congress lọ ká ní pé báwọn yẹn ṣe ṣèjọba nígbà yẹn tó tẹ̀ mí lọ́rùn ni mi ò ní kúrò níbẹ̀.
0: ṣùgbọ́n ẹ gbà pé ìṣèjọba tẹ́ ẹ jọ ṣe ń gbà náà kò dáa tó ni
1: èyí tó fi dáa tó ẹ jẹ́ ká fi ọ ní àwọn èèyàn ní ká ti bi sàánà ká fi kíyèsí ogun èyí tó bá fẹ́ kán ṣe fún ọ mo ṣe fún àwọn èèyàn bóyá àwọn èèyàn ó ṣe wà tán ní gba sálárì ọ̀rọ̀ iṣẹ́ èèyàn kéèyàn mọ́ mọ̀nà kéèyàn mọ́ gba sálárì kí ló fẹ́ kó jẹ tàbí kó gbà kankan fún ní fẹ́ràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa ní gérígédì kí ná gédì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bí ìbá sọ̀dájú so àtẹ̀kíní àtẹ̀kejì kò sí lè tó bá mi lára mu olùjẹ́ kí n sọ pé ibẹ̀ yẹn ó ti sún èmi náà ló jẹ́ yọsẹ̀ kúrò ńbẹ ló bá ká sí pé káàdì pé mo fẹ́ràn bó ṣe wà ni èmi ò ní òní kúrò láàrin wọn ìwà yẹn tí ò tẹ́ tán ṣe tí ò tẹ́ ìlú lọ́rùn olùjẹ́ kí èmi náà sọ pé èmi ló kú àti mi ò bá kúrò lọ́dọ̀ wọn èyí tó jẹ́ kúrò nù.
0: honourable asanloko a lọ sí ẹkùn ìdìbò tẹ ẹ ti wá ṣùgbọ́n kó tó di pé a lọ a polówó ọjà ẹ jẹ́ kí n bí yín béèrè kó tó di pé a kó eléyìí tó kù ńlẹ̀ ó ní pé báwọn kó bá sọ̀rọ̀ wọn pé báwọn rìn kan pọ̀ ó lẹ ṣe nígbà tí ẹ fi jẹ́ ẹsẹ̀ pé ìdí nìyẹn tẹ́ ẹ fi lè gbà wípé ìṣèjọba gómìnà Abdul Fattah Ahmed pé wọn ṣe dáadáa tó nítorí pé owó tí wọ́n ní wọ́n ń gbà látọ̀dọ̀ àsùnwọ̀n ìjọba ń gbà náà pé owó òun ò tó kankan ó ní ìṣèjọba ìgbà náà tí wọ́n fi ń san gérígédì owó oṣù fáwọn òṣìṣẹ́ pé tó bá jẹ́ pé ẹ mọṣẹ́ yín ṣe pé wọ́n yàn yín ẹ wà capable gẹ́gẹ́ bí ẹ ṣe ń gbà náà ó yẹ kẹ́ ẹ lè mọ̀ pé owó ni ò tó kì í ṣe ìṣèjọba Abdul Fattah Ahmed ló mọ̀ọ́mọ̀ máa san gérígédì fáwọn èèyàn ìpínlẹ̀ Kwara.
1: Ẹ ṣe olótú ṣe rí ọ̀rọ̀ yẹn ṣe pé ẹni senior special assistant mo jẹ lábẹ́ kínní èmi kọ́ ni finance you see be finance, that's number one. Number two, advertise dada. Ilé akanyo ti dada. Ibi to ku si lason. Se bi tori because iru je revenue tan je ti kwara ta lo mastermind there. Se bi ya fa his excellency lo se. Ologbe ile, ololu opolo, you know he's very intelligent. Olo se to gbe ile. Ewu lo po loro gede re nigba yen. Oni o fi ri lo fi san gerigedi. Ko se to lewu ko mo fi bi pa awon eyan. So, le pa pe mi na wa rara awon yen. Mi o jiyan o sugbon emi ko ni governor emi ko ni commissioner for finance oye ti mo je is urban development pe to bi awon eto ilu ni igbogboro awon cities bo na sese se to won lo ibi to e kan college se be na college ibi to kan menu
0: ara eyin ara le jade e ka polowo oja bi abade lati e ka polowo oja ma te waju honorable asan loko ti won je omo oye dupo ilegbimo asoju sofin lati ekun odibo ekiti okero irepodu temo isin ninu egbe oselu African Democratic Congress ADC awon na ni alejo wa e ma yi kuro nbe eyin arale adetowo

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Yes.
3: Oh, yeah. Oh, eka bo pada dede yin ara le ti elanfani lati tete si ile ise ikoni igbohun safefe yi Diamond FM ile ilorin nbe na ni atakomole si e ba wa da si only two alejo wa lori eto orun loni awon na ni honorable engineer Abiodun Asanloko ti won je oludije dupo elegbimo asoju sofin lati ekun odibo ijoba ipinle ijoba Ekiti ijoba ibile Ekiti oke ero irepodu te mo isin moki lekan si baba eku kale
4: ese o lotu
3: eja wa wo oro oselu bayi ẹgbẹ́ òṣèlú yín ADC ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú NDC àti àwọn ẹgbẹ́ òṣèlú mi ò ní wọn bẹ tí wọn fẹ tẹ ìjọ fẹ takan gbọn lọdún 2027 ètò òdìbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú ADC kí lẹ rò bí pé ni lọwọ boya ki mu lati ipinle Kwara ka wo lati ipinle Kwara ki le ro bi pe ni lọwọ te le fi jawo olubori ninu eto odibo tin bo lona yi bo mo pe omo ye yin honorable Zakari kan lati Kwara North ki le ro bi pe ni lọwọ won ni ta ba ni jobo jobo lapa le dasha moke eki e ki le ro bi pe e le fi so yi pe eyin ni kini to si lowo
5: e se olotu honorable Zakari Muhammad lagba Olorun ta ri pe olo ma se governor wa 2027 to obawo na ti wa si bi lekan to ti wa soro nbi to de ti fi yin pe àwọn wà competent enough láti handle láti pilot Kwara State wọ́n sì sọ lẹ́ẹ̀rin gbogbo àwọn tó ń contest ó kù sí àwọn tó dàbí àwọn ètò àwa ADC wá gbé dání tá a fi ri pé àwa la máa wọlé ètò tá a ṣe ó jẹ mọ́ ètò ti ọlọ́run ọlọ́run ní pé ká mọ̀yànra wa jẹ́

0: ìtàkọ̀kọ́nù tó fi dára lójú pé àwa la máa gbà jọba ẹ ní 2027. Ọlọ́run sọ pé ká mọ̀ yànra ara jẹ́ ká mọ̀ pé nǹkan dédé. Kí ló fẹ́ fi àyọ̀ bẹ́ẹ̀? Ipò tó ń pè ní gómìnà yìí gbogbo àwa kọ́ra sè lójọ́ ní àwọn central ti se ó lè yọ ọdún tán ti lò báyìí wọ́n tó wà bẹ́ẹ̀ títí dì sìn àwọn ti Kwara South àwa náà ti se àti lọ́dún mẹ́jọ àwọn Kwara North wọn ò ti se láti 1990 date ò tí fẹnu kan ẹ tó bá sì ń fẹ́ tó bá jẹ́yàn ọlọ́run tòótọ́ yóò rí pé ó yẹ kó mọ bá àwọn ọ̀fàjò kọ wọn ni ká bòóre ká láre pé ọkàn ò gbọdọ̀ jù kan tá a bá ṣe é báun ọkàn ti jù kan lọ́nu àwa ṣe a ronú pé ibo lẹ́yìn ká ti mú ọmọ oyè wá fún gọ́vnọ̀ àní ká mọ̀ ní Kwara North pé wọn ò tí ṣe rí ìyẹn kọ́kọ́ fi dára lójú pé a wọlé torí ètò wa àti ìròyìn wa ó jẹ mọ ohun tí ọlọ́run ń fẹ́ àkọ́kọ́ nù báyìí ṣe ní gbogbo ibi nìyẹn o títí dé ọ̀dọ̀ mi ìyẹn federal constituency mi olú federal constituency mi nísìnyí bí àpèjúwe àti sọ àwọn ọlọ́balọ́ba wa ní Kwara South wọ́n jókòó wọ́n ronú pé ilé asojúṣòfin yìí bá ṣe ń ba lọ yìí àwọn Èkìtì torí pé sẹ́mọ̀ pé ìmọ̀ràn federal constituency àwa local government mẹ́rin la wà ń bẹ̀ àwọn Èkìtì jẹ́ méjì local government méjì jẹ́ Èkìtì àwọn méjì wọ́n jẹ́ Ìgbóònà láti ọjọ́ yìí pátá àwọn láti ọjọ́ yìí àwọn Ìgbóònà ló ti ń jẹ federal house of rep tó ti ń lọ síbẹ̀ àwọn ọba wa jókòó àwọn ọba Èkìtì wa jókòó wọn á lọ bá ti Ìgbóònà wọn á lọ sípàdé lájàṣẹ pé ẹ dákun ẹyin èèyàn wa ní Ìgbóònà ẹnìkẹ́ni jẹ́ kí kó sọ pé òrò fẹ́ gẹ́gẹ́ kọ́mọ́ dàbí òwe ẹ yọ̀ǹda house of rep fara náà wọ́n sì gbà wọ́n làwọn yọ̀ǹda àwa náà á yọ̀ǹda sẹ́nẹ́tọ̀ fún ẹ tí ì ṣe látọjọ́ ẹ̀ náà á yọ̀ǹda fún ẹ̀yìn náà wọ́n tá a pè pàdé míì tó tá a pé àwọn olóṣèlú wọ́n sì yẹn ní ìgboro sí ní o síta ọ̀nà ti ṣe gbogbo ọba wà ń bẹ́ẹ̀ wọ́n tún pé àwọn olóṣèlú náà síbẹ̀ wọ́n tún fẹnu ẹ̀ sọ pé intasọ ni pé àníkàn yọ̀ǹda house of rep fún àwọn ọmọ Èkìtì block tó bá sọ pé Èkìtì wọ́n mí ní Èkìtì àti Òkè-Ẹ̀rọ pé kọ́ yọ̀ǹda fún wọn wọ́n á ní pé tó gbogbo èèyàn ọmọ Èkìtì o tẹ bá ti fẹ́ jíde o ẹ mọ̀ díje fún sẹ́nẹ̀tì o aṣọ fẹ́ nu gbogbo yín gbogbo ẹgbẹ́ tẹ bá ti wà ẹ lọ mọ jáde ẹ jáde níbẹ̀ fún aṣọ fẹ́ ẹ̀yin Ìgbóònà that is àwọn Ìgbóònà okù méjì àwọn ìrẹ́pọ̀dọ́ àti ìsìn ẹ̀yin náà ẹ mọ̀ jáde fún rep o ẹ jáde fún sẹ́nẹ̀tì gbogbo dẹ̀ kútúká olùwà pátá gbogbo àwa náà tó sì sọ̀rọ̀ sí àti fi sọ́kàn olùkọ́ àwa lọ sínú ẹgbẹ́ rẹ̀ àwa lọ jáde àwa ọmọ tá a jẹ́ Èkìtì a jáde fún rep àwọn Ìgbóònà wọ́n jáde fún sẹ́nẹ̀tì ìgbà táwa ṣe yẹn ìgbà tí ìbò gbogbo mẹsẹ̀ ó yọ tó kò tán èmi mo jáwé olúborí ní inú ẹgbẹ́ African Democratic Congress ní wájọ́ ọmọ Èkìtì èmi nìkan ló jáde Lẹ́kìtì gbogbo ẹgbẹ́ tó kù àwọn ẹgbẹ́ tó kù APC ni o PDP ni o mo fẹ́ nìkankan èmi nìkan ni candidate tó wá láti Èkìtì so àwọn Ìgbóònà wọn ni ká máa jáde fún sẹ́nẹ̀tì òun ló fà á tí Ṣifá Kọ́gun iyọ̀ Ọláyin dépò nínú ẹgbẹ́ wa tó gbé àwọn náà lẹ̀ fún sẹ́nẹ̀tì gẹ́gẹ́ bí ètò tó wà lẹ̀ táwọn lọ́ba wa ti ṣe torí táwọn èèyàn wa bá ti sọ̀rọ̀ àwa a máa ń ṣe gẹ́gẹ́ bọ́n ṣe sọ ajé ọmọ tó gbọ́rọ̀ gan. so awa se yi o wa lo baun so wa ni gbagbo pe awa la si wole o da lo ju pa wole
1: honorable asan loko
0: e se olotu
1: eni laare bure oni egbe oselu yin gbe lowo
0: o la gbe lowo o
1: ba o ko ba soro won pe awon egbe oselu mi awon na laare bure ni won gbe lowo pe fu apere egbe oselu APC awon na ngba ti won mu omo oyedupo gomina Kwara North o na ni won lo awon ko wa je ko di mimo pe egbe oselu yin ko sin kankan ti eni lowo tele fi jawe olubori eto odibo bo ti le wo kiri omo oni fu apere ngba ti awon kan binu ninu egbe oselu APC pe won se wa darapo mo yin to fi je egbe oselu te ni en ko le te ti se joba ri gege bi SC o la won eni awi ti won pada lo darapo mo pe fe kan na tele egbe oselu yin awon ero melo ni benbe ta ni eni gba ojumo ka ninu egbe oselu yin
0: e se lotu mo dupe fun bere te bere se mo pe tin ba fe se alajagbara
1: ajijagbara
0: ajijagbara e se olotu o gba keyan lokan awa ki kan bi eyan lo mo nse tan se lowo e tori pe kini bo fi so be awa o ni baba kekere kan to ngbowo fun wa a si lowo but ani amana pe ta ba debe a se dada tori pe awon to ru owo fun won nigba bo nigba kini ton fi ndo ton fi le do ni bi pe kan do fun rara won won ti se won ti fail won o si jere nbe emi ko ni o mo so pe eni ba ni ye o kan mi awon lo mo eni ton ba na to ba ni odun ara re lo mo to ba do ru yohun ba ara e ba se ri emi o ni ba won so yen se si de ta so pe awon awa nkan ko ni agbe eyan le ni bi kan to e ka ti gbe lehun emi o le ma ba won polo won oni o je ki n fenu lo sibe ile to ye mi ni pe odem saka ila gbe le ni Kwara to bo de wa lati barutin a si ni gbagbo pe oni o ni baba kekere kan to je pe awon ilu na lo ma sise fun awon ilu lo gbadun re isa awon teni kan mo ton mo so pe bayi ni o se ni bayi ni o se ni awon to ba de pe bayi ni o se mo kawon ni kawon to awon ilu kan to mo pe awon o le jere e ise pe in to wa nbe niyan so ta awon kan na ba to lawon awon na la ra won bure to ba jo to ba wa bi na kan ma polo ara won mi o le ba polo mi de se PR won so lo je ki so temi pe ni tiwa o in ta fe se re ona ta si gbe gba ni ta ona ba se ti bebe ojo tan ba wa bi kan ma so ti won olojo da e se olotu
1: e ku dibo te ti wa tele ti dije yi ngba ti a wo ko ti ajo eleto dibo ti won fi lede e to bi mesan ninu awon egbe oselu gbogbo ti ndj
0: e so be
1: ki n se pe mo so be ajo eleto dibo lo fi lede
0: ni federal constituency mi nikan
1: shaking ko ka won fun yin
0: ko ni de ma ka o
1: ka wo lati nu awon egbe oselu PDP NDC NRM egbe oselu APM egbe oselu APC te mo egbe oselu yin ADC APP ADP bakan na gbogbo won ni won nbe won fe bi yin pe eni ekun ti ijoba ibile Ekiti le yin ti wa ti yin o fe bi yin pe eyin se eyin nikan le ndije ni fun ilegbe ma soju sofi ni alati ekun Ekiti yi ni abi awon mi tun nbe ti o je pe won nbe ninu egbe oselu mi te jo ndije dupo ilegbe ma soju sofi ona wo le wa ro bi pe eyin le gba laarin awon mesan yi lati ni ijawo olubori
0: e se lotu o ti se lekan pe le fun mi o ni gbedun won soro mo ni gbagbo pe awa la ma duwo ri bo ibo to n bo yi ta fe se o yato si tele o ibo ta fe di ta di o yato si le ta tin si awon eyan ti so fun wa pe eyan lawon o dibo fun lote yi ti mo de wa lara won eyan ki soro egbe won ti lu egbe elo je ki fe so lekan te so pe awon kan won lo segbe kan won lo won wo lo be ton ba le daduo so si ni gbagbo pe awon le farada ta n farada nu egbe egbe wa lo ye kan mo bo emi o ni ba won so eju le lo bo mo ni gbagbo pe ibo to n bo e pelu nkan ta gbe dani in ta gbe dani opolopo won o ni lowo
1: kile gbe dani
0: ti ta gbe dani tori ko e ta wa gbe dani oni ife ilu ta gbe dani ojo kan mo lo si o si mo ni rajo gege bi oloselu lo si obo ile te ba di bon je si ri ben pa ni joba ni ani se federal road adene a sese ni rep I said the law was to do any to sa suju wa long iguru ye o to aje engineer inti mo ni po to develop that area ya to si pe employment ya to si pe ba se mo struggle ki amenities ko wa ni o wa sodo wa ni federal constituency wa
1: awon kan maye derun
0: awon kan maye derun e se yàtọ̀ sí pé irú ìrànlọ́wọ́ ta mọ̀ ṣe fún àwọn ènìyàn torí àwọn kan sọ pé asọ̀fúrẹ́bù ta yàn bàbá pé kò ní gbé fóun àtọ́jọ́ tó ti wọlé kò tẹ́ béèrè wa bó lànà yóò ṣe mí mo ní ṣùgbọ́n ọlọ́run ti bá yín ṣe báyìí àkókò wọn ti tó wọn ti fẹ́ mọ́ lọ eléyìí tó kọjá ti kọjá wọ́n láwọn náà mọ̀ wọ́n láwọn ó sì bá wa ṣiṣẹ́ papọ̀ torí pé wọ́n ti mọ̀ pé kan tá gbé dání àwa kì í ṣe àwọn tí ó dábùjá tán tá jókòó síbẹ̀ táà ní bẹjú wẹ̀yìn mọ́ táàmì bá ti dábùjá tán ò ìbéèrè anybody a mọ̀ pé pàdé lóòrèkóòrè ibi tá a bé tò dé rèé kí ló ń ṣẹlẹ̀ kí ló yẹ ká tún sọ lọ́hùn-ún kí ló yẹ ká tún ṣe ilé ìta ni kan ṣe ìbọná bá dé wọ́n ń ṣèyẹ eléyìí owó tó ti wọ nígbà tán dìbò yẹ 50,000 tán fi ń fún wọn tó rẹ̀ mẹ́ta tí ò mẹ́ta ẹ̀ ọjọ́ dìbò tán nìkan tó ẹ̀dọ́ fẹ́ dìbò tí wọ́n mọ̀ ó kò mọ̀ wọ́n ó wọn ò ráyè bẹ́mi ṣe ń yọ ojúlé káàkiri tí mò ń lọ báyìí wọn ò ráyè jẹ ìgbà tán bá mọ̀ wọ́n tó yẹ pé orí láìná ti fún yín lówó tẹ ẹ gbowó ẹ ti gbowó iṣẹ yín ni tí mo sọ fún ọ nìyẹn pé lọtẹ yìí àwa tá a ṣojú yín rèé tẹ ẹ mọ rí gbogbo ìgbà bẹẹ ṣe ń rí wa ilẹ̀ ṣe mọ rí wa a dẹ̀ ń sọ fún ọ bẹẹ àwọn náà dẹ̀ sọ pé àwọn ṣe tán láti ṣe tiwa lẹ́kìtì ni o lókè ẹ̀rọ ni o nírẹ́pọ̀dùn ni o níṣẹ́ ni o àti gbogbo federal court àti gbogbo títí dé ọ̀fà lórí lọ́fà náà ọ̀nà ìbò ọláyọ̀ ló la gbélẹ̀ ní ọ̀fà tó rẹpẹsẹ́ntì ọ̀fà ọ̀yún àti ìfẹ̀lódì local government gbogbo àpáta kò sẹ́ni tí èyàn ó pè tí ò ní respond àbí ṣèfà akọgun tó jẹ́ sẹ́nẹ̀tọ̀ wa very accessible bàbá ó tó gẹ́ so gbogbooru kínní gbogbooru àtàní ló fi dá lójú pé àwọn èèyàn ti sọ fún wa pé tiwa làwọn ò ṣe lọ́tẹ̀ mo wá sọ fún wọn pé ó sọ fáwọn èèyàn tó bá ti lọ bá pé wọ́n tún gbowó bọ̀ o tẹ́ ẹ bá gba 50,000 lọ́wọ́ wọn tó ń tẹ̀lé fún 50,000 náà tẹ́ ẹ bá ti gbà lọ́wọ́ wọn nísìn ìjẹ́ mo iye tó jẹ́ mo ní gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ tí mo jẹ́ tá a sì mọ̀ sí rò dáadáa tó dára lójú ó bá sí o sí lọ́dún mẹ́rin ó jẹ́ 34 naira 24 kobo wo lo wo tan owo yin nu lojumo o fodun merin won ni ha mo ni se bo ti taban te ba ti gba be pe kajo ni to wo ti lojumo 34 naira 24 kobo lo je won ni ha
1: honorable asaloko
0: ese
1: oko pe eyin oloselu e yato sira yin pe se bi e ti se ese ri ngba ti e nse ese yi e se lo ipo yin lati pe ki won se ona te menu ba lekan
0: ona federal money
1: ah o pe ise ala e lo nka erogun sapa o ni honorable ti soju eku yi lowo ti o je pe won ti se pe awon leri ti e se nse yi pe ko fe je tutu leti awon ara ilu mo mo fe ki FAC se le sugbon e je ndeka polo oja
2: oruko mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja e peleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
3: monomin plus fun eroja to nto inu ara se leyin iwadi imejile a tun fi eroja cod liver oil le peja si lo fi iwadi ogun meji ta papo sinu eyo kan soso ka fi pe ni monomin plus ileise to yi pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni be ka pogun oyinbo lo se

tọ ẹ kaabo padà láti ẹka polówó ọjà ètò ẹ bá wa dá sí oní ẹṣin gbọ ayọdèjì ayọlá lorúkọ mi alejo mi

kábíyèsí elédùmarè ọba mi lánàá ọba lónìí ọba lọ́la ọlọ́run ọba mi títí ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa bẹ òun náà ló máa wà nígbà tí bẹ̀bẹ̀ ò bá ní símọ́ ọlọ́run ọba mi náà lè mímọ́ kọ́ńkó bẹ́rẹ́ fún kí n tójú bà lọ́wọ́ ọmọ ènìyàn ọlọ́run ọba mi mo dúpẹ́ o torí pé kíni ìwòyí ìjẹ́jọ́ náà là ń dágbére pé bẹ́lẹ̀ mi ò bá gbà bọ́mọ ará yóò bá ṣe tá náà dí àwa láwa lé nì ẹ̀yin náà láwa bá àwa dúpẹ́ pọ́lọ́run ọba tó jẹ́ kí ìlérí wa tó mú ṣe àdúpẹ́ fọlọ́run ọba orúkọ tèmi ò máa yí padà o ẹ wá tó mi ọmọ àlàbí náà lórúkọ ti tèmi èmi àmọ́ ní èmi lọmọ wọn ní ṣàwọ́ àwọn ga ọmọ níbo ẹja òwe ọmọ arìbùsọlá ìsín sunkún kódò mọ gbẹ ìkòrò sunkún kódò mọ fà àti sí àti kòrò báyìí náà làmújọrùn nílé bàbá tó bí mi lọmọ ẹ yí rí ẹ wọlé tó ẹ mọ bá wa ká lọ.

0: sọ inú omi.
1: Tó ǹjẹ́ kábíyèsí ọmọ ọba mi Ledumare ọmọ abẹbẹbẹ tí máa ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì máa bẹ nígbà bẹbẹ bá kọ̀ tí ọba bẹ mọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọba mi Aláwùrabí ọ̀wàwà tí máa wà nígbà tí wàwà bá wà. Tọ́jásípò náà ni ọmọ wà nígbà wàwà bá kọ̀ tí ọba wà mọ́.
2: Kábíyèsí rẹ Ledumare.
1: Ọba lè wí lè ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́ọ̀bí Ledumare ni.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ǹjẹ́ àtúnkí gbogbo mùtúmù wa níbikíbi tẹ́ láyọ̀ láǹfààní tẹ́ tó tilẹ̀ àpapọ̀ ti rédíò láti máa gbọ́ wa.
2: Gbogbo yín pátá la kí.
1: Lórí ètò tá a pè ní.
2: Ẹyí rí ẹ wò.
1: Ẹ̀rí òní ọjọ́ kejìlá nínú oṣù kẹwàá ọdún 2026. Kábíyèsí ọlọ́ọ̀bí Ledumare. Bá a ti jí sáyé lónìí ogun lọ́gbọ̀n àwọn kan bẹ nù sàárè làwọn jí sí.
2: Ṣèbánu Ọlọ́run làwa rí gbà.
1: Àwọn kan bẹ bá a ti ń sọ̀rọ̀ yìí ọwọ́ lọ́wọ́ làwọn wà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ntọ́ dá mi lójú gbangba ni pé ogun lọ́gbọ̀n èèyàn wà nílé ìwòsàn tó wà ní ìdùbúlẹ̀ àárẹ̀.
2: Kábíyèsí rẹ
1: Ọlọ́run. Ká tó wá sọ àwọn tí ń tọ́jú aláìsàn.
2: Tán lọ bí ibà.
1: Tèmi tí yóò rí bẹ́ẹ̀ ṣe rí pọ̀rọ̀ wá tọ́pẹ́.
2: Alhamdulillah.
1: Mo kìín mo kìín. Lórúkọ olùdásílẹ̀ kan níbi tá a wà yìí ló kọjú wa léṣe àti gbogbo lọ́gàá lọ́gàá tán di ẹ̀ka lọ́lọ́kan ọ̀jọ̀ kan mú. Ẹjẹ́ máa kí ọ̀gá pátápátá káàfàtà fún wa o. Akọ̀wé àgbà fún gbogbo ètò ìròyìn tí ń jáde nínú ẹ̀ka ìròyìn ilé ìjọba ìpínlẹ̀ Kwara. Mọ́làmù Àbùràfí Àjàkáyé sọ pé pẹ̀lú àṣẹ Ledumare ní kò pẹ́ kò pẹ́ a máa fi ọ̀nọ́rẹ́bù kún orúkọ wọn. Pẹ̀lú àṣẹ Ledumare tí wọ́n máa lọ sójú wa ni aṣọ fẹ̀m tí ń bẹ nílùú Àbújá. Ọlọ́run lórí àyọ̀ gbà bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀.
2: Àmì.
1: Yóò máa jẹ́ ọ̀nọ́rẹ́bù Àbùràfí
2: Àjàkáyé.
1: Mo kìyìn mo kìyìn Bọ́lá Olójòkú ló kọ tèmi. Àlàó ìkọ́ ẹ̀ ni ọmọ oníkòyí ẹ̀sọ́ èmi lọ́mọ síbẹ̀ ọmọ olówó ẹ̀mọ ṣaríkò ọmọ ṣoògùn. Ògùn lọ́lọ́jọ́ kan àpẹjọ rẹ̀ lọ́lọ́jọ́ gbogbo. Àjẹdẹ ni mi ti fi lẹ́gẹ́dẹ́ soge pèdèpèdè lóníkọ́ máa kéde ọmọ dèdè wú. Bọ́lá ọmọ olójòkú tí òfurọ́gbọ́n tí rọ́gbọ́n kọ́. Tẹnukọ́ tẹ èdè gbọ̀ngbọ̀n kọ́. Mo ní ẹjẹ́ ayiri ẹ̀sọ́ tún. Ẹjẹ́ ayiri ẹ̀sọ́ tún tá a bá fọmọ wọ́n mọ́.
2: Àánà kan pa.
1: Ara ń dẹ́kun bí ọba jojú.
2: Ẹ bá ń ké sọmọ lógìn ni pé kó dá ti ẹ̀ka wò rán.
1: Ọba débẹ̀ mo kì í pé ẹ̀ka àbọ̀ sórí ètò tá a pè ní.
2: Ẹyin rin ẹ wò.

0: wa.
1: Tẹ́sọ̀ ni pé gbogbo sixteen local government ngba na àwọn náà contribute.
0: Kọ́ wa make clarification pé ni ọkọ ọmọ nbẹ.
1: Owó state nìkan ni.
0: Owó state nìkan ni. Kọ́ wa clarify.
1: All right.
0: Clean and green is one of the laudable projects tí ó fún Dr. Bukola Saraki ní achievement. Kọ́ wa láti wá sáfọ̀ mọ́ abẹ́yẹn náà pé sí owó local government sixteen local government ò sí nbẹ̀. Kó tó wá tiẹ̀ wá kan pé òkè o èyí tí mo dà lálẹ̀ lọ́lẹ̀ kan pé local government ní tí kí a sanwó oṣù teacher a tún lé ìwé ṣe ní primary school. Nígbà tí ó ṣe Dr. Bukola Saraki wá Kafu junior secondary school out of responsibility wọn ní state wọn wá labọ local government.
1: Junior
0: secondary school JSS 1 JSS 2 JSS 3 tí wọ́n mú ẹ̀rì wọn káàkiri junior secondary school ìyẹn kan bá kárúmọ́ junior secondary school tó tiẹ́ náà ìgbà tí wọ́n dá alẹ́ wọ́n wá la ìnáwó rẹ̀ bọ̀ wá lọ́rùn.
1: Local government
0: àjàgà yìí lọ́wọ́ dàbí pé ó fi local government lọ́rùn tó fi di pé ẹni tó ti local government tó ti dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ afẹ́kún méjèèjì kúnlẹ̀.
1: Nígbà tẹ́sẹ̀ rẹ̀ ọba gbẹ́rù mọ́
0: torí kí wọ́n máa yé kálukú ẹni tí ó bá sọ̀rọ̀ kó mọ nǹkan tí òun sọ kó ní òye tó lérí nǹkan tí ó sọ. Náà àwọn àmbá yìí lọ bẹ́ẹ̀ sòkòtò wá ń sò wá sòkòtò wá ń sò wá sòkòtò wá ń sò gbogbo nǹkan tá a máa mú àwọn tí a mọ̀ lérí lọ́rùn sí tẹ́lẹ̀ pé nípa welfare wa wọ́n á wí fẹ́ẹ́ rí pé báyìí kí recession tiẹ̀ tó wá dé ba àwa gúnlẹ̀ yanyan. Simola afi kun mejeji kun le tele ni local government wa do bale so bati won ba lo ni bati won ba lo ni won wa je wo kini je wo keji ngba ya won ni a percentage ni won ma san o yi ti o yi eni ye wi to ni Dr. Afata Ahmed pe awon union gba na pe nti o ba fi mo mo san o di owo òhun ọ̀dá yàn dúró òhun nìkan kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ fi halẹ̀ mọ́ àwa òṣìṣẹ́ gbogbo ìjọba tá a bá ti ń ṣe negotiation pẹ̀lú pé à ń fẹ́kùn wọn à ń ṣe kínní báyìí dọ́rin dá àwa negotiation kò sígbà tí àdáyàndúrà ìdáyàndúró máa wáyé ṣe ń gbádùn mi. Now ọ̀dà wọn abẹ́rẹ́ gérígédì yìí wọn wá ń san gérígédì yìí wọn san gírígédì owó wa ń kọlé ké sí sẹmọ wọn bá san 30% lónìí wọn lè rí ọlá kún ní 35% ni wọn san àwọn à ń sí ń gbọ ya ó ti àdàrú kálukú ọmọ iye báyìí ni wọn jẹ local government báyìí torí ó bẹ́ẹ̀rì kọ́dà irú òkèrò tí mo wà ń gbà náà wọn lè san 50% kò sí pé àwọn ìlọrin ní tààtì kìnnà kankan láwọn sẹ́yìn pé kò lè jọra wọn níye tí wọ́n jẹ wá.
1: ẹja fọ̀ dáadáa torí èmi náà bẹ ti ń sọ pé gédígédì 30% ẹlòmíì kò yé èló ni sálárì òṣìṣẹ́ èwo ni percentage èló ní ń já sí kílẹ̀ mí gbà gédígédì.
0: Ká gbà pé lérí iye tí gbogbo kálukú ẹ̀ pé iye owó oṣù wọ kò overi wọn wà ní tí wọn bá ní 30% nípa àwọn ká láti san ó túmọ̀ sí pé 30% iye tẹ̀mí ń gbà 30% iye tẹ̀yìn ń gbà 30% iye tẹ̀yìn yìí ń gbà.
1: So ti pe
0: n gba 10,000. Ee, wọ́n sàn 30% báyà bíi 3,000 kìnnà kan ní o kò lè yín lọ́wọ́.
1: 10,000.
0: Mo
1: wá gbà. Ọba ló gbé kalẹ̀.
0: Ee, ló wá gbé kalẹ̀ bẹ́ẹ̀.
1: Ó sì ṣe lókà.
0: Ee, wọ́n sàn lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó di àárín kan, ibi tí mo fẹ́ clear gẹ́gẹ́ ni mo dé yìí o. Ti Dr. Fata Ahmed tí ò fi ní excuse àti jẹ wá lóhùn yìí lọ. Ọlọ́run fi rí jẹ ààrẹ àná. President Muhammad Buhari àwọn gómìnà gbogbo wọn rawọ́ ẹ̀bẹ̀ sí pé gbogbo àwọn jẹ́wọ́ àwọn òróró oṣù san ní meanwhile nígbà yẹn náà federal government náà ń yá owó láti fi sanwó ọgúmẹ́ǹtì owó salary federal civil service nígbà náà. Now wọ́n sá àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí pé tọ́ báyìí Buhari wa ni ojú gbà wọn tì báwo làwọn òṣìṣẹ́ ò sì ṣiṣẹ́ ti o wa di osu pe won wa ni rowo won gba eyin si je ninu ile yin
1: won so mo lu abi
0: eyin si ese o da o ri no language e ko ni ese ru orunsun o so won gbon fun an gba na be ese ri orunsun
1: iya si nja won osi yin ka bi to ka lara de
0: another won fun yin ni bailout
1: okay
0: e lo le fi yan ju tori eni ti o ba tu ko wa tu bailout o tori won ra won si pe ise akansi lawon ori se ni lu ko wa won nkan ti wa complain gba na ni pe awon orowo susan
1: okay
0: te ba complain fun yan pe awon orowo susan abi n to wa ba yin ni pe edakun e bo n lati awon oro njeje te ba yo owo lapo te ba fun kile ni ko fi se se bo je lole o do Dr. Mata Ahmed owo ba degun ti gbogbo ati yanu kale pe won ti release owo yi won le kere kankan won se o di gbọn won release elekeji e won so fa wa pe to won ba ti esan no o le a ni ninu owo yi awa local beni won la local government o ni ninu owo yi out of his own magnanimity bo ti fo le bo njo na na igbagbe lai out of my own magnanimity
1: go
0: me na pe o n kan fe wa no se wa ni
1: owo n gba bi eh
0: ba e won je ni so o fe wa no se wa ni won asan o su kan ti kota le ri bo tan wi na ni Paris Club Refund de bawa ama tun joja ni ogbe aje polohun ogbagbe wa to ba fa ni leri
1: yo
0: fi ran ogbe ropo bakan na ni base treaty wa ni bi bailout na won treaty wa ni Paris o so nti emi fi conclude pe ko ni excuse ati je wa lowo yi tori owo yi ati bailout ati Paris refund ni opolopo an state ngba na apo gbo lokere ni state bayi ni won o clear ogbo owo to n je ati state ati local government ati awon pensioners
1: okay
0: so kein kan wa de loni ko pe are lara wa ko ma sa fo mo ru awon ti won daju to yi to Dr. Fatah Ahmed won daju wa won daju wa won si mo awon yoruba mo ni nkan ta awon eyan ba so da na won o fi bu o se bi mo ti se lalaye yi ta lo da ku soro wa ni local government ke sa won state ni to ba yo ogu ajaga ti won labo wa lorun owo to ye kon pa won ni won na ti won yo lara wa se won se a ni daduo ba ti daduo wa tele ni local government gbogbo local government sister local government lo daduo tele lẹ́yìn kí wọ́n máa ń se àwọn iṣẹ́ àkànṣe ìlú kọ̀ọ̀kan tó bá wà ní kawọ́ wọn àwọn èèyàn láti gbooru wọ́n mọ̀ọ́mọ̀ míì lọ pé ọmọ yìí ó kú díẹ̀ káàtó bíró àwọn tó nípèníjà ẹ máa rí gbogbo ẹ pé tó ń sì ṣe ìrànwọ́ fún wọn ẹ̀hẹ́n so pé gbogbo orú nǹkan bẹ́yẹn ló ká gbọ́mọ̀ torí ṣe mọ́ àwa náà kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́ wọ́n máa ń se àwọn ìbojú àánú wo nìkan wọn máa pè ní bayer financial assistance ẹni tí atẹ́gùn jálè rẹ̀ àlè ọ̀ràn kan tí ọ̀ràn kan àlè wá wò pé owó oṣù tí ń fẹ́ ń jẹun tí ò tó jẹun náà ni kó tó ń fi yọ wá kọ̀wé pé atẹ́gùn jálè mi kódà yọ ya fọ́tò rẹ̀ nkankan yóò mú un lọ. Jàǹbá náà kan ṣẹlẹ̀ o. Jàǹbá náà local government ò rí gbogbo ìran lọ́wọ́ báwọn ṣe mọ́ fún wa àwọn tí ò ibi ta ti wa wà gun lẹnu so wa se ni laanu peru ẹni yi to pe gbogbo bẹ ti wọn bara wọn jẹ gbogbo bẹ ti n tora wọn se yi lori atẹgun lori ayélujára wọn ada si wọn o a ma fọwọ lẹran wa bayi ni nitori pe a mọ pe ẹni ti o ye yoo ye ṣugbọn mo wọn rọ awọn eyan wa nile ẹdakun tutọ lọhun ṣe ri ko si wọn ni aya dudu aya pupa kọda aya funfun ọmọba ewo ni ọwọ ku to loku ore yin ayala ya nje oloselu oloselu omo je lo fabida eh o te ni si podu oya ti won ma wi ara won lo ti seju ti o ba ri be o da nisin tun wa bi emi nisin gege bi osise feyinti tori gba ti mo nso yi mo wa lenu se nisin mo ti feyinti o da mi loju pe gbogbo ara ile na mo pe oju mi da si gbogbo e gbogbo e mo ni so nipa re now enikan wa de owo to n ta ni won je wa latari gerigedi o clear re
1: mbo wa be hun ga eh gbogbo eyan ara ile eh comrade eja o na ni e ti n gbo opolopo laye afomo lori awon uyewuye papa julo awon kan to n sele dawon le ise radio papa lo ti awon loselu ti a n jade wa wi papa julo ti n jade lori social media o na la ni ka fidi oro mule tori pe alagba ti a ri lori eto laaro yi ngba won wa fun awon kan de won ni ah oro dolagbaragba ti n ro ti n lagun e ko ni sun e no ti gbe bi ti n ka won lara bi won ti gboro njo won pe mi ne oda e wa sa for mai emi gaga ko le fe se fun gbogbo ara alu ni kalema e ri e wo lapeto e je n se bayi a pada bo e ma ti kuro nbe o

0: olodo.
1: Ẹ o ṣeun máa lóun nìkẹ́ ọmọ nìkẹ́ ọ̀dà gbogbo èèyàn aláàlẹ́ ẹ já sí báyìí torí pé a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́lẹ̀ ara àwọn tí ọmọ àfapá dáná ara ẹni tí ó bẹ ní mo gbádùn ọ̀rọ̀ àmìgà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kọ́m lé dẹja ibi ọ̀rọ̀ wa dé dúró yìí ẹ ti sọ àwọn ẹ̀kẹ́ tó ṣẹlẹ̀ ìjọba jẹta tàná ẹ ń gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó rí lé tó ròde tó rínú tọ́rọ̀ kan tẹ gbogbo ẹ̀ dá sí yín lójú tọ́lá yín bá ní bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí àti tó dá yín lójú lẹ̀ fi ń sọ̀rọ̀ yìí ìjọba kan là ń lò lọ́wọ́ yìí àwọn òṣìṣẹ́ ìjọba lónìí láti ló ka ni state ni tí ó hàn sí tọ́lọ̀ ní kẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ tẹ́sí gọ̀lẹ́mí àtàlàáfíà kí n gbé látòrí pé ẹ ti fẹ̀yìntì ṣé àwọn tó fẹ̀yìntì bí akẹgbẹ́ yín gbà náà ṣé bó ti rí ń gbà wọn àbí kí lẹ fẹ́ sọ ń pa àwọn tó fẹ̀yìntì ń gbà wọn tòní kí lẹ fẹ́ sọ ń pa welfare gbáyégbádùn àwọn òṣìṣẹ́ lónìí àti gbà wọn ká ṣe pẹ̀lú ìjọba tí ń bẹ lónìí lóde òní bó lórí.
2: ẹ ṣeun ní àná owó kan máa ń bẹ tí àwa òṣìṣẹ́ ìjọba máa gbá yàtọ̀ sí owó oṣù yàtọ̀ sí sálárì wọn a máa pa owó náà ní owó ìsinmi lẹ́nu iṣẹ́ leave bonus sẹ́rí owó yìí kálukú ọdún là máa gbà ẹ̀ẹ̀kan lọ́dún kálukú wa máa torí pé ẹ̀ẹ̀kan lọ́dún ni owó yìí wọ́n máa fẹ́ tágẹ́ẹ̀tì ẹ̀ lérí pé yín fìra kinní kankan tí ń máa wò pé lọ́dún yìí o
1: tí
2: mo fi owó leave bonus sí yìí ṣe ni o ìjọba àná lọ parẹ́ wọ́n ní nígbà tí wọ́n parẹ́ wọ́n ní àwọn ó kì bọ̀nù sálárì kálukú nígbà táwọn kú mọ iye tọ́ jẹ́ lóṣooṣù àwọn ó pẹ́ lé.
1: níbi tí sálárì ò dúró tẹ́ dé tẹ́lẹ̀ ọ̀rẹ́ wa kò ní àfúsá ẹ má sọ̀rọ̀ yín lọ.
2: ọmọba dùn níbi ìdí sọ fún ọ yìí tí wọn bá gbé scale tí wọn fẹ́ sanwó nísìnyí àti èyí tá a fi gbowó ní ìgbà 30,000 minimum wage ẹ lè rí kólọ́ọ̀mù leave bonus yìí mẹ́wọ̀.
1: báyà
2: wọn ọ̀rọ̀ ti fi sí mọ́ ọ̀dà ẹ̀mí náà gbà bẹ́ẹ̀ náà yàtọ̀ sí yìí ẹni yìí wá dé wá clear owó àjẹ́lẹ̀ tí wọ́n jẹ yìí látàrí gírígèdè malam abdulrahman abdulrasaq lẹ́yìn pọ̀ san tán kódà mo fẹ́ wí fún yín ní ìtọ́ dá mi lójú ₦18,000 minimum wage ni abdulfatah ahmed bá kú lérí ìjọba.
1: owó òṣìṣẹ́ ìjọba
2: lẹ́nu sọ. kò rí san tán.
1: ₦18,000.
2: èmi ni mo wí bẹ́ẹ̀. èmi ni mo wí bẹ́ẹ̀. ẹni yìí ló dé lọ́wọ́ straighten rẹ̀. ẹni yìí ló dé ní ₦30,000 minimum wage dé bá lọ́sàn-án. ẹni yìí ló dé ní ₦70,000 minimum wage ló dé bá tọ́sàn-án. lẹ́yìn ₦70,000 minimum wage tẹ́yìn wí nísìnyí torí báwọn ọba wí nísìnyí wọ́n lẹ́yìn tí ń gbowó kéré jù nísìnyí nígbà ₦70,000 wọ́n ti san consequential adjustment disparity tó wà lẹ́ẹ̀rin sọ mọ̀ pé kò rú mi lójú bẹ́ẹ̀ tẹ́ ń sọ yìí ṣùgbọ́n ẹ̀dá tí ọlọ́run ṣe wá ní àwọn òṣìṣẹ́ ìjọba ní ń sọ yìí o alága mi ní state ọmọ gbọ́ báyìí nlc chairman comrade murtala saheed ọláyínká yóò mọ̀ gbọ́ báyìí pé bọ́lọ́n ṣe ṣe ẹ̀dá wa ni pé ààyè yóò kò sẹ́ni ó lè ṣe tá a lọ́rùn àmọ́ àmọ́ dúpẹ́ oore ààyè yóò tán pé bó ti sá ìbò sí ìṣẹ́ bọ́ ẹ̀ka pé mọ̀ sàn kankan máa nígbà tí ètò ọ̀la ní sàátún máa bẹ̀rẹ̀ pé torí owó oṣù bó ti rí nù olifa twist ni wa tẹ bá ti ń bá ń bọ̀ náà ni ariwo wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ lóṣù yìí wọ́n ni wọ́n ṣe kínní yín ní ẹ̀ mọ̀jọ́ jà kínní ẹgbàálẹ̀ kejì láti ọba ẹ̀dọ̀ kan
1: ojú ò tó
2: so ti yé
1: ariwo sì wá gbalẹ̀ gan.
2: now sí ti èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ mo ṣe sóhun mo ní àmúre òṣìṣẹ́ ìjọba àìsẹ alájẹfẹ́nu lẹ̀ wọ́n ní ọba mi odò láyà rẹ̀ mú ó ní bẹ́ẹ̀ yóò ṣe eré ànípò ṣe eré bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ ká ànípò ṣe ká àṣìní ṣe kíni ànífigbá kan bọ̀ kan nínú egbe mo ti wi siwaju pe gbogbo won to wa yi ni kaluku se won ba ti won le se bi bi mi ta gbara won mo amọ lore le ti won se da fun wa amọ ta ku je in digressing seju kan ngba mo wa ni chama nogi ni ilun sa alaga mi ngba na awa ba oro kan lodo en jona ni ah chama oni oro awon eyan yin o su nko da kan jo gbugba te yan ba nse kini e ni njo te yan ba ti wa sasisi aye se kini kan ti oda e wa pa ro re mo ni chama mo ni wa ndun yin oni ko se ni dun yan mo na da se eyin le dekun re njo to lo se lu kan ba ti so pe to no campaign ti e to ni be te n bo wa yi o e mo ran kan pe 100% daada ni se fun yin o me ba se daada die en sa buru die wo se ko bele wi fun wa a ti mo ran kan re be bo ti de yi a bi mo ran e bo to a je pe ito to wi lo ito to wi lo to de yi
1: 50 ni o
2: o wa in be da ko o wa wo mi loju o ni ah se amo eyan ni ri yin mu de mu na bo ti ri nu ni njo te ba ti so fun wa pe atori ati bi le mo olodun to ku se da wa o ti wi fun wa pe ti bi tire lo nda wa bo wa ni de o do to le dun wa ka je yen yen ama ri ya o ti ni eyin ni e ma se be pe e ma ma fi gbogbo enu ma danu ma puro ma bara yin je nitori pe e fe dori kini so eyin eyan wa nile e dakun mo ro yin ti awon oloselu awon ni won ma bura awon o awon ni won ma danu awon ni won ma bara won je ko waye ko si ne waye ri lati odo awa osise ijoba pe ka pe ah benjin we kini ka na wa da si onuju o dabi ipo kamela pe eni ka ni pe ko ba introduce are pe bye ko won mo bi pe benjin bi mi wala wouldn't have come on clear this air eh mo confessor for mohun ni ko won gbugbu awon ara ile ti won an pe wa ton so pe ah eyin ta n kedun nigbati nkan isele si wa eyin na le wa li nigbati you turn listen they won pe e won sa for mo awon ta hun daru yin latara awon gba na to be we wa mi ni lo ni
1: no ah comrade eja e seun e ku atotonu lataro ah ko to di pe a to menu ko me je nkoko se ni mi lapa bi tori pe afomo te se o ya ara le gan bayi ah o su tori so menu ba pe ijoba ti me lode oni won clear awon kan
2: ajele
1: eja gbe se asat when do ni salary osise nlo lowo bayi tori pe comrade you always be a comrade tori bi ma tin lo nu awon egbe ye mama se ijoba tin be loni se ninu awon kan tan se pelu welfare sim awon osise ijoba bo ni se se bo ti to ati abawon na nibi ti abawon na do pe a se 50 die a se to da die a se kan na ti oda ki le fe so pa lowo lowo bayi pelu tin se pelu osise
2: en se omo ba iyen ni gbogbo wa
1: be ni e den ara
2: a se le fi gbogbo eyan on ba ti da to ka fira wa wi olohun
1: olohun ni most part
2: kodan gba ti dr bukola saki na nbembe won maintain 25th of every month lati man san o
1: ka be se olohun to wa ti 25
2: enebo
1: amo gba rododo oro ni
2: olohun mole be na ni ba ti malam abdurahman na de no to le mo ta se leko kan bi baya 25 fun bo si ba bi ru Friday Saturday ko da ngba mi na si mo nbe to se pe ara lati ni Saturday ara lati ni Sunday so ti amo gege bi ye be ti bi mi pe asat when do se n pe gbedeke o se ijoba na ni 30-31 won make won maintain re asat when do won maintain re sugbon nkan ti ma ro won ti ma ro malam abdurasak
1: Abdurahman
2: o ni pe won se o wallahi talahi eni ti o babo na olohun mole ni o pe ba kankan sugbon se ri our pensioners papa julo local government pensioners ati suburb pensioners bi ti won san owo wade nisin ara kiti yen won tori ajina si awon council chairman won wa ni system local government gbogbo na won sare pe kawon o fi kini yi kawon o fi se achievement to loyin tori wallahi talai wallahi talai ti malam abdurahman abdurasak ti won ba ko awon chairman won isodi lati ri pe won mojuto gratuity our pensioners ni state ni ni local government ni ni suburb ni wo 2025 come on lo le sun come lo han ben mo so eh eh on ro won edakun e ya ni e ku ni e he ni won bu yin ni e lo le mura si issue oro pensioners gratuity to papa julo gbogbo awon increment don say se n pe pensioners ni order gbogbo 70,000 minimum wage 90 kenekan consequence adjustment awati rita
1: okay
2: ko to mo de ba won o na la se nso yin sa se ba won yan wa ton be lenu senisi won gba so ti amo iru be na nti o ba jo mo te fi se wuri fun awon pensioners ni percentage ye kun wo fun won e dakun to tolohun abeyin olohun ni joro wo su yin be ntin se olohun mo fun yin se olohun mo ba yin se yo si mo wa pelu yin ola baba to bi ati ya
1: e se ba dupe oro na ni e je kin ki opolopo awon kan ti won darapo won wa lori Facebook lataro be ni a dupe lowo baba mole aminat won darapo mo wa lori Facebook Abrazak agbarere awon na darapo mo wa be na si ni anri by a ogawa Tunde Akabi sure awon na darapo mo lori Facebook live aki Dr. Abdul Ahmed Tuarare awon gaji kan binu ana darapo mo lori Facebook live e se adupe be na ni an dupe lowo lagbaye amiko Kolabi to awon na darapo mo lori Facebook live e je nse bayi awon igbimo egbe apapo omo bibi ilu lo ni ta mo si IDPU won pa ro wa si wa pe asiko selu la wa yi won wa nro wa awa ta jo omo lu abi papa te ba je diary omo lo ni won ni asiko selu e je ka se pele se ka se meso e je ngbo ikede won lo kan
0: gbogbo olùdíje sípò òṣèlú àtẹ̀yìn olórí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nípínlẹ̀ Kwara ẹ lọ mọ̀ pé takùn tó so gbáà ló sàgbè èyí tó so gbọ̀rọ̀ náà ló so elégédé ṣáájú àkókò ìdìbò àti bá a bá dìbò tán ẹ jẹ́ ká lọ rántí pé ìpínlẹ̀ Kwara ilé wa ní ṣe ètò ìdìbò wa yóò sì lọ ká mọ̀ jẹ́ kó giriwó lanu ká rántí pọ́mọ ìyá kan náà là á ṣe torí lẹ́yìn ìdìbò ẹ̀mí tó bá ti sọnù pẹ̀lú dúkìá tí wọ́n bá fi làásìgbò bàjẹ́ ọmọ níṣẹ́ dé padà mọ́ ká mọ̀ jẹ́ kí ìṣẹ́gbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ sọ àwa ọmọ ìyá dọ̀ta ara wa ẹ mọ̀ ṣe onígbàwọ́ fáwọn ọmọ òsínlẹ̀ ìyá òbéèrè ká mọ̀ ṣe wọ́n lọ́mọ ọlọ́mọ làárán níṣẹ́ adé tòrutòru ẹ mọ̀ lo èdè àbùkù tàbí ká mọ̀ parọ́ mọ́ra ẹni nídìí ìpolongo òbò ká mọ̀ fọ̀rọ̀ òṣèlú dàlúrú ṣáájú lẹ́kọ̀ọ́kọ́ tàbí lẹ́yìn ètò ìdìbò gbogbo ẹni tó bá wọlé kájùmọ̀ ló fẹ́ ká rántí pé ìpínlẹ̀ alálàáfíà nípínlẹ̀ Kwara ṣe ìkan náà sì ni gbogbo wa ìlọrin Emirates Descendants Progressive Union IEDPU ló sọ pé ká mọ̀ fi kórira ara ẹni tòun ti ṣe tèmi ṣe tiẹ̀ bá ń tó dáa jẹ́
1: tó ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí torí n ti ń jẹ́ ọ̀rọ̀ òṣèlú òṣèlú ọ̀wá yóò sì lọ pàápàá jùlọ gbogbo àwa tá a jọ mọ̀ ìyá ara wa ebi a pàdé mọ́ṣáláṣí a kì í jẹ̀ mọ́ tó bá dọjọ́ sunday a pàdé nílé ìjọ àjọṣe ìjọsìn kí ló dé tọ́rọ̀ òṣèlú tí ó wà dìgbàmí sí omi òtó pàápàá jùlọ ẹja pàrọwà sáwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe ìwọ́de káàkiri gẹ́gẹ́ bí òfin ṣe là oníkálùkù lọ lẹ́tọ̀ láti rìn síbi tó bá wù ó ká lẹ́tọ̀ láti ṣe ìwọ́de ṣùgbọ́n ìgbà tẹ́gbẹ́ méjì bá pàdé ẹ ṣe jẹ́ abara lọ́wọ́ ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá o ẹ wà àwọn tó ń gbá bọ́ọ̀lù lórí feed ẹ jẹ́ ń fi àpẹẹrẹ arsenal àti máa yùsù mú bàbá gbá bọ́ọ̀lù tẹ́tìmù kan bá nàbì kan bàbá ní arsenal ni wàhálà wọn dé ẹ̀rí tán máa nira wọn tán wọ́n tún dì mara wọn bá wọ́ àwọn tán ń ṣiṣẹ́ tán ń gba owó rèé o kọ́dà ẹlòmíì ò tún bọ́ jẹ sí ara wọn wọ́n bọ̀ fúnra wọn ó yẹ ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀ kọ́dà ẹlòmíì ò sera wọn ń kà bàbá tó wá gbá bọ́ọ̀lù tán ni ọmọ àkẹ́ ṣe mí kà lẹ́ẹ̀kan wọ́n tún bá wọ́ ẹ̀kọ́ ìmọ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ akọ́ ọmọ ìyá kan náà gbogbo wa o ẹ jẹ́ ká ṣe mẹ́dọ̀ òṣèlú ọlọ́ o ntọ́ bá kunlẹ̀ òun làá jọ mọ bá lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kí àwọn náà darapọ̀ mọ́ lórí Facebook live barista Funso Mustapha Abdullahi ẹ jẹ́ n kí wọn ẹ jẹ́ n kí barista Funso ẹni ó gbọ́ múlẹ̀ tí mo gbà nù àdúgbò pé wọ́n kò palẹ̀ mọ́ ìgbéyàwó ti Abdul Samad pẹ̀lú àṣẹ lọ́dọ̀ náà ní ending of October tá a wáyé òun náà ni ìgbéyàwó Abdul Samad ọ̀ wáyé pẹ̀lú ìyàwó rẹ̀ tá a mọ̀ sí ní Pima Ife Center ti ń bẹ ní roundabout Yebumọ ti kọ́ akí gbogbo àwọn ọ̀rẹ́ wọn barista lọ́yà AT Ahmed gbogbo àwọn tí ó dùn lẹ́yìn wọn àwọn tí ó dùn lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tí ó mọ̀ bá wọn mú gbogbo àwọn ọ̀rẹ́ wọn wọ́n ti pẹ́ńsù ẹ̀ kalẹ̀ a sì pàdé lánàá mo kí gbogbo àwọn ọ̀rẹ́ barista fún un sọ pé ẹkún múra ìgbéyàwó àpèjúṣe pẹ̀lú àṣẹdùn yóò sì dùn gbọ́ngbọ́n kan sí tán ah come le deja
2: no
1: awon ara le o ti wa mi ti won fe ma pe ṣugbọn gbọlo nkan ko to le para le o pe e tin paro wa si joba tin be loni eto yin ta gbe kale fun pe se nti o ye ki jọbo se ni won se se nto ye kara ilu na o se ara wa le fe fa won osise pelu joba tin be lodi
2: ti awa osise o soro o ti ise ti agba ti ni alaale bayi lo se njo won si fun oni leta won ni koko mo faramo faramo wa so bo lo se ni ti se report so ba tin se wa lati le wa ti won mo wa si bayi so le be na ni mo gba yin ni eju eyin te si ku lenu se olorun je keyin lo si ara lawa talafia fun awa ti a ti wa nile to edakun olorun o ni je ki eto wa ko ko gbe na la n pa ro si ijoba yi nisi pe kun odakun kun tubo te pele mo e ri pa awon ara ile be ti gba oni eju emi na gba oni eju pe edakun e je ka ka wo ka rira wa gege bi pe won wa ba wa ni oluselu ni won won o si danu won o se kini ama awa ni ka mo
1: won kan wa polongo
2: ni ko si be won nu ati odu wo odo to
1: e se adupe o na le gbe n bo ti e se gbe nikan send message kan ni a be yan ba wo ijoba tin be loni awon osise o ti be mo lo ta guguru atepa me bi o je ba tin lo bi se lo mi o di kan gu yo ko dani lo sile so o na ni e ti gbo yara le papa lo gbe n te tin gbiyanju ati pe wa labe aso number ti o wo yara bi ta tin seto lowo re
3: o na ni 0913655692 le ko si 0913655692
1: ejiri awo se kan ba da si
4: hello

0: Ṣèrọ ni.
1: Hello.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀, kí ló kọ́ ẹ́ bolẹ̀ tí ń pè?
2: Orúkọ tèmi ni Kọ́mùrẹ́dì Ọlárẹ̀wájú láti Ríjì láti Jòrò.
1: Ẹ ṣeun.
2: Mo kí atọ́kùn mo dẹ̀ kẹrin ti ẹgbẹ́ wa náà gẹ́gẹ́ bí àlejò. Ṣẹ̀rí olóyìnbó máa ń ní information is key. Ṣẹ̀rí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ìjọba ní gbogbo bí èmi ṣe rí ọ̀sẹ̀ nìkan tó lè jáde wá sọ̀rọ̀ ní gbogbo wọn torí pé wọ́n máa ń bẹ̀rù pé bí àwọn lè dáhùn sí aláwọ̀kọ́ nìyẹn. Ìyá tó bí èmi lọ́mọ pẹnṣẹ́ náà ló ká gbọ́ mi ẹ̀ sí mi. Ṣé wá rí priority salary system is not priority is the right of the civil servant ní gbogbo ìlú tá a ti ṣe. Tábà wá ní sanra wa bẹ́ẹ̀ni ìrìnbá ṣe ìṣe ìjọba èmi tèmi sọ̀rọ̀ ọmọ oníwọn ní fámìlì mi lè nípò ìlóòrò kánjẹ local government staff kánjẹ state staff kánjẹ state federal. Ǹjẹ́ bàbá wò wọ́n ṣé life bó ṣe ń lè tàbá ní sanra tá a tó rọrọ̀ fún wa ǹjẹ́ ó ṣe kọ̀ǹpìà ẹni tí ń ṣe personal business ẹ̀. Sọ pé ìjọba wa ṣe salary gbé 25 àbí 30 of the demand tí wọ́n fún wọn lówó ni àdúrà tó rí fún wọn. So àwọn ọ̀rọ̀ pé ṣe salary yẹn ẹjọ́ ọ̀dàpọ̀ rẹ bá máa ń pọ̀ tiẹ̀ kó lè rúlọ afẹ́fẹ́ pé wọ́n sọ orí nǹkan ẹ̀ṣọ́ salary wọ́n ti sọ orí fún òun sórí fún wọn. Yẹ láìsí ìtúrú sáwọn àti ní gbà tẹ́lẹ̀ tẹ bá fún lówó ṣe bí ọ̀ṣọ́ ṣe ń ṣe 30 months bí ọ̀yọ́ ṣe ń ṣe 30 months tó kàn sí 33 months bí ọ̀ṣun tí kan bọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ní 25 tá bá ń ṣe yẹ ìyẹn gangan lápè lóore ìyẹn gangan ni kí wọ́n sọrí fún àmọ́ pé wọ́n sọ sálárì yẹn kí wọ́n máa kọ́ bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ẹ̀ lẹ́tọ̀.
1: Comrade Ọlárẹ̀wájú Comrade ẹ bá tí ìlàdẹ̀ sanwó káàdì yìí kálẹ̀ tí ì lọ ẹ jẹ́ àgbà pé BRIC làtọ́ lọ ṣiṣẹ́ o ni wọ́n fẹ́ sanwó fún. Tí BRIC kọfọ́ lẹ́rán kọ́ mọ́ sọ̀rọ̀ àbí kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún pé ẹ mọ̀ ṣeun torí pọ̀ sanwó ogun ẹ̀. Ohun tó ń sọ lórí ètò wọn ò sọ pé ìjọba ẹni tí máa ń ìjọba pé ń san sálárì kó lè Yorùbá ní yiniyini kẹ́ni ó lè ṣe mí. It's not as pé wọ́n. Hello.
3: Ẹ
1: ṣe ẹ káàárọ̀ kí ló kọ́ ìmùlẹ̀ tí ń pè. Ẹ ṣeun.
3: Táyé lorúkọ mi.
1: Ìjìnlẹ̀ òyìn là ń bọ̀ yín.
3: Mo kí yín púpọ̀ ẹ ní kẹnu bó bí ọwọ́.
4: Àmì.
3: Lágbára Ọlọ́run. Mo kí bàbá tẹ gbé wá iná. Ọlọ́run ní báyé wọn jẹ́.
4: Àmì
3: yóò.
4: Àmì.
3: Pẹ̀lú ògbó tọlọ́run apádà síbò ní báyìí. Ẹ ti Gómìnà Jagunjagun tó sọ̀rọ̀
1: òun ní. Ẹjọ́ Mánífẹ̀ bá mi mú wálẹ̀ ẹ̀lọ́ ta lọ́wọ́ à ń bẹ̀ lápàbí. Ẹ̀lọ́ ẹ ti wà lórí ètò ń bí ẹ̀lọ́ oníbàjẹ́ ṣeun à ń bọ̀ yín. Amina. Àlámà mi.
3: Àwọn ẹgbẹ́ Paris náà tó fẹ́ bẹ́ẹ̀.
1: Ọ̀dà ẹ ṣeun ẹ dákun ṣe rí ọjọ́ ti lọ mo rọ̀ wá lórí ètò ẹ mọ̀ pé lórí ètò ìyá ẹ̀ kí n fi ààyè gba ọ̀rọ̀ àlùbáṣá àti fi kẹ́nikẹ́ni ta mọ́ anybody ẹjọ́ mo fọ́ lọ́nbẹ̀ yín níjọ́tẹ̀ ti mọ̀ mí. Tètò kí n ta sí ẹni kẹ́nibọ́dì àbí kí n sọ̀rọ̀ àlébù sí ẹnì kankan. Ẹjọ́ bí èèyàn bá ń pè tó bá fẹ́ pè ẹjọ́ ẹ mọ program tẹ̀ ẹ́ pè sí tàǹgbàrú ẹ̀ láyè kìí ṣe rí bí. Kọ́mi lẹ́dẹ̀ ẹja ọdúpẹ́ fún yín púpọ̀.
5: Lọ́pọ̀
1: gbogbo òṣìṣẹ́ àwọn mẹ́sẹ̀jì wọlé pọ̀ wọ́n ní adúpẹ́ fún yín. Èrò pọ̀ lórí Facebook wọ́n ṣàdúrà fún yín tó pọ̀.
4: Tọ́ ní ẹṣẹ́ ọlọ́kàṣẹ́ ìtẹ́báwájẹ́ náà ẹ̀ṣẹ̀ wẹ́ kúfẹ́ jíjọ́ mẹ́jọ táwọn ìpàdé wa tún mi ọmọ àlàbí náà ló ń dágbére fún yín pé ó dọ̀jọ́ mẹ́jọ.
1: Mọ́níkà ẹ̀ mò ń dágbére báyìí wípé.
6: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
7: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
6: Ètò eré ìdárayá.
8: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
6: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
8: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
8: Bàríbà.
6: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà. Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
9: The time is 12 o'clock.
10: What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
9: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.

0: èyí tẹ́ ẹ̀ sọ.
1: Amadu Wey.
0: Amadu Bello Wey.
1: Amadu Bello Wey. Gbogbo Maraba. Ti wa for service. Gbogbo ti kọ́lá Ibo gan presently báyìí ọ̀nà amóyún ò sí rìn mọ́ tẹ́lẹ̀. Ọlọ́run ọba ti ní kọ́ ga lò. Ẹ dídú kẹ máa ní lọ.
0: Harmony ṣe ti Akérébíàtà.
1: Akérébíàtà bẹ́ẹ̀ ni. Ṣèmọ̀kọ́ náà yẹ bàjẹ́ tayọ̀ àlà. Ọlọ́run ti ní kí ọgá rí gbogbo yẹn ṣe. Ní gbogbo gbòòrò níbi báyìí tí ó jẹ́ gbogbo tí ń bẹ tí ń jẹ́ six word tó wà ní gbòòrò kò síbi tí wọ́n gbọ́ ti touch. Yídà bá asphalt ni àbí interlocking. Inú ilé àwọn èèyàn báyìí ẹni tí wọn rán kan pé ọ̀nà lè gba wájú ilé àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀rọ̀ fọwọ́lé ni ọlọ́run bá ní kí gómìnà orí náà débẹ̀ wọ́n ti ṣe gbogbo eléyìí lórí aspect yìí òun lórí aspect tàgbẹ̀ lórí aspect tàgbẹ̀ kò síbi tí kò tí sí gómìnà tó ti ṣe gbìyànjú lórí aspect tàgbẹ̀ tó tún gómìnà Abdulrahman Abdulrazak.
2: Ṣé lóòótọ́
1: wọ́n engage àwọn youth ni àtàwọn tó bá ní interest lórí ọ̀rọ̀ farming fi engage wọn.
2: Ọ̀dà àkókò wa ti ń súnmọ́lé ṣùgbọ́n ńgbà àti gbọ́yìn now ní ìjọba ìbílẹ̀ Ìlọrin East and South a ní àwọn tó jẹ́ olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ǹjẹ́ ẹni tí ẹgbẹ́ yẹn fà kalẹ̀ fún Ìlọrin East and South Federal Constituency ṣe mọ́
1: ọmọ alálùbáṣà
2: tọ́
1: àbúrò mi gẹ́gẹ́ mi
2: tọ́
1: olólùfẹ́ mi sì ni onínà lọ́wọ́ mi sì ni
2: tọ́
1: ọmọ alálùbáṣà sì ni ọ̀nàrúbù Abdulkawi olódodo ọmọ olóríire tó lóríire bí tó wá nítẹríba tẹ́bà ń wẹ́ni tó nítẹríba ẹ̀sẹ̀ àmọ́ wákò wí káàkiri ẹni tó bá wù lọ́kankan tí ò rí súnmọ́ ó lè máa sọ bá mi ọjọ́ tó bá ti rí kọ̀ wí lọ́mọ̀ pé ọ̀tí rọmọlúàbí èèyàn tí irú eléyìí ń bá sojú wa ká lọ sùn ká máa wẹ̀yìn wò ẹ̀mí wá balẹ̀ torí pé ẹ̀yìn mú ẹ̀sàmpù kan wá fún yín àti rẹ ẹni tí ń ṣe lọ́wọ́ yìí. Fashion DG by Honorable Wasif Tejidi ni Nabi. But before him, Honorable Kowi Olodo ti wa nbe.
2: Ni sa kini gomina.
1: E lo wa lo wo sa kini re un na. E lo wo history re. E lo wo tuto fi kini yen pa. Lori ona to da. Ko se anybody ti nu re dun ngba to wa nbe gege bi Honorable Wasif na se se ti na bayi. Igba to gba commissioner. Ẹ lọ wo track record Abdulkawi Olododo àti central ni àti north ni àti south ni kò síbi tí ọlọ́run ọba ò ní kọ́wọ́ jà rẹ dé torí pé n tó bá tọwọ́ yẹn wá tí wọ́n ṣe ní time rẹ náà látàṣẹ ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni ẹgbẹ́ tí nígbà tó bá ṣe kinní kan ó pèrè kòkó tí wọ́n ṣe kinní ọ̀hún.
1: Gbogbo tó ṣe pé ta lẹni tó ṣe eléyìí ìgbà tí a
2: bẹ sọ̀rọ̀ ìgbà tí
1: flyover tó wà ní tanké tẹ́wà ní commissioner olóṣ ani kanusa wo lo se labo ani roti mi abi to se labo ta en to pari re
2: ati pari se na ni
1: komi lo pari re o tun wa se ti ti division bi bayi
2: unity
1: ti unity bi bayi o se la se pe e wa wo gbogboro e wo tolorun lo ko wi si leni te ba soro pe omo kekere jojolo tolorun ba fun ni lakai e mo pe olorun ba bun obo ni ebun te ba engage ko wi
2: tọ ẹyin ẹyẹ wa àǹtí ọmọ nìkẹ wọn ni ọmọ dára ó dẹjọ eléyìí ò wá dẹjọ ò àlùbáríkà ni ó dà ọmọ nìkẹ ni ọlọwọ bọtì ni wa ti ń sìn bá wa tẹ tá à ń sìn gbádùn rẹ ní báyìí a fẹ́ ṣí ojú òpó lẹ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ní àǹfààní àti pè wá 091-36-55-69-52 lẹ́ẹ̀kan sí ẹni tó bá fẹ́ bá dá sètò àlàyé ọ̀rọ̀ ó yà ó kí lorúkọ yín bó lẹ ti ń pè.
3: Ọkọ mi Abdulrahman láti ìlú Ògidì.
2: Ok Abdulrahman láti Ògidì ó yà ẹ bá dá
3: sí. Aláì gómìnà wa yóò gbìyànjú gan aláì kọ́lọ̀ sáwọn náà wà náà ni wọ́n gbìyànjú gan aláì àyùsọ ọwọ́ wọn gan gbogbo kìbí náà ni ẹ jẹ́ nìyẹn.
2: Ṣe ẹ̀mẹ̀ tí ń jẹ́ kọ̀wé olódodo.
3: Ìlọrin kìí làwọn wà ìlọrin rẹ sí ni.
2: Ok wẹ́ẹ̀sì lẹwà kò sí nǹkan ẹ sì àmọ́ bá a fẹ̀mí tọ̀.

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Bí ṣí ò sí àwọn ọjà yín ò tuntun ni
2: bẹ́ẹ̀ ni òní ló kọjọ mẹ́ta ta ti níná jẹnẹrétọ̀ mi ò sì tún ṣiṣẹ́ mọ́
1: ṣẹ́ gbọ́ ni
2: pé kíni
1: pé jí technology solar depot nigeria limited pẹ̀lú àjọṣepọ̀ kcmb microfinance bank ti gbọ́ ọ̀nà àbáyọ àti ìmúgbòrò bá àwọn okòwò wa pàtàkì jùlọ àwọn táǹtà nǹkan tútù bíi frozen chicken omi tútù àwọn omi mẹ́lẹ́rìn dòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé jí technology solar depot nigeria limited wọ́n ti ń ta solar freezer báyìí lẹ́dínwó tó wá pẹ̀lú battery méjì àti panel márùn-ún o lè sanwó rẹ̀ tán lẹ́ẹ̀kan náà tàbí kó o máa san díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ ọbẹ̀ ni pé tó o bá ti san 30% down payment o lè ra freezer tí wàá sì máa san yòókù lọ pẹ̀lú àsọyépọ̀ àti ìlànà tí wọ́n bá fún ọ gtech solar wà ní ẹgbẹ́ eco bank taiwo òkè adójúkọ owó ni boys ìlọrin ìpínlẹ̀ kwara ẹ lè pè wọ́n sórí 0703769777 gtech solar yá kí lọ ra solar freezer tèmi

0: ọ̀gálà kọ́kọ́ níbi kágbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tun ohun èlò ilé tó nu sólà àti àwọn electronic gadget. JTech Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tun ohun èlò ilé tó nu sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní ìsọ̀lẹ̀. Bákan náà ni wọ́n sì dá yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pé ń tẹ́ ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tan ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 070-3769-7777.
1: Ẹ tètè máa gba iléeṣẹ́ G Technology lọ. Èyí tó wà ní àdojúkọ Owó ni Boys. Àbí tó wà ní àdojúkọ MTN Office.
2: Nítawó òkè.
1: Ẹyọ kan ṣoṣo yẹn. Òun náà ni lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ rí pé iléeṣẹ́ wa méjèèjì tá à ń ké gbàjarè tá à ń pariwo yìí. Ẹ rí pé kò jìnnà síra wọn rárá. Àti rárá ni. Ẹ bẹ́ẹ̀ bá débi tọkàn tẹ̀ wò pé ẹ wo iléeṣẹ́ kejì yẹn. Òun ni mo fẹ́ lọ. Lẹ́yìn kẹ̀kọ́ jáde kẹ̀sì lọ́la sí
3: kẹ̀kọ́
1: mọ́ ọ̀nà bẹ̀pà kẹ̀sì máa lọ. Tọ́ ẹ wo àwọn nǹkan tí ó tún wá wà níléeṣẹ́ G Technology tẹ̀lé rí mbẹ̀ pátá sí ipa ti electronics ni. Ẹ ti ẹ̀já kọ́kọ́ sọ nípa ti electric bike wa. Béèyàn bá lọ níléeṣẹ́ G Technology tó lọ ra electric bike. Gbogbo nǹkan tí èèyàn fi bóyá o fẹ́ ṣáàjì ẹ̀ ni lọ́fẹ̀ẹ́ lófò. Òun ló ṣáàjì ní iléeṣẹ́ G Technology.
3: Tí a bá ti ń pariwo pé epo kìnìkan fọ́ ìkìnìkan èèyàn ti kọ́kọ́ bọ́ lọ́wọ́
2: tó kú. Òun
1: náà ti sànù
3: ìyẹn. Iyí ò ti kọ́kọ́ lọ.
1: O ti kú ọ̀nbẹ.
3: Fẹ́ bá sọ pé
1: ó ti lọ nìyẹn. Tí èèyàn bá tún wá fẹ́ lo wa tá a tún ti wá lẹ̀ electric bike yẹn tá a ti ń lo electric bike yẹn tẹ́lẹ̀ yálà ìwọ fẹ́ o fẹ́ ṣáàjì ẹ̀
3: ni
1: kódà kò jẹ́ pé iléeṣẹ́ G Technology ni
2: ló ti rà
1: ìwọ kan lọ bẹ̀ sọ pé o fẹ́ ṣáàjì
2: electric bike yẹn.
3: Sọ pé lórí rédíò ló ti
2: pọ̀
3: wọ́n sì ní kẹ́ ẹ máa bọ̀ lẹ́sẹ̀ wá o
1: lọ́fẹ̀ẹ́
3: ẹ̀ kọ́kọ́ fìyẹn kọ́kọ́ wo orú èèyàn tá a jẹ́
1: náà ẹ lọ gbọ́ṣẹ́ wa wò
3: náà
1: lọ́fẹ̀ẹ́ lófò láìsàn kọ́bọ̀ lọ sí iléeṣẹ́ G Technology kò lọ ṣe kí ni kò lọ ṣáàjì electric bike yẹn iléeṣẹ́ G Tech òun ló ti ṣe kí ni òun ló ti ṣáàjì wá gbọ́ o tó bá jẹ́ pé àwọn tẹlifíṣàn lóríṣiríṣi inches òun ló fẹ́ ó bá níléeṣẹ́ G Technology
3: tí ó dẹ́ ẹ̀rọ ẹ lọ́rùn
1: tó bá fẹ́ tẹlifíṣàn tó jẹ́ pé bó o bá ń wá àwòrán inú rẹ̀ bí ẹni pé kẹ́ dìmọ̀ra yín báyìí
2: àbí kò wọnú ẹ̀
1: bẹ́ni pé kò gbé ẹni tó wà nínú ẹ̀ kẹ́
2: gbé jáde kẹjọ náà sọ̀rọ̀
1: báyìí pariwo kò wá sírú sound system tó wá dé G Technology
2: tí ò sí
1: gbogbo àwọn tá a like music kò sírú sound system tó wá dé iléeṣẹ́ G Technology ṣé tó ní ṣe pẹ̀lú pé solar kò fi solar charge kò lè rí lo ni àbẹ́ tó jẹ́ pé ó lo solar wa tún lo iná pẹ̀lú ẹ̀ lọ iléeṣẹ́ G Technology ó bà níbẹ̀ èmi ò wá tí mo rú àwọn gadgets tó fẹ́ tó wá dé iléeṣẹ́ G Technology tó bà níbẹ̀ jọ ṣé ó vùn ló fẹ́ rà ní ó wà níbẹ̀
3: lóríṣiríṣi ó wà nlẹ̀ bàbí
1: sùn blender olùfẹ́ra ni ó wà níléeṣẹ́ G Technology lóríṣiríṣi ṣé cameras ló fẹ́ rà ní ó wà níléeṣẹ́ G Technology
2: lóríṣiríṣi
1: ó bà níbẹ̀ kò bá jẹ́ àwọn camera tó jẹ́ pé ó ń tàn 360 gbogbo ibi tí èèyàn bá yí
3: sí ẹ mọ rí gbogbo ẹ tí ó mọ sí kedere
1: lórí fóònù ẹ báyìí ó sì mọ gbogbo ẹ kedere lọkọọkan èjèèjì tí ò sí inú pé kinní kan sásí kọ́nà kan àbó sásí kọ̀rọ̀ kan bó bá wọn jẹ́ wípé àwọn solar fan òun náà ló fẹ́ nínú àsìkò tí a wà yìí ẹ tètè lọ rà torí nígbà tó
3: bá fi di
1: àkókò tó yẹ kéèyàn ó lò
3: gan
1: ẹ lè máa sọ pé
3: títí ló kó wá jẹ àkókò òun ni ẹja tètè sọ àṣírí rẹ fún yín
2: ó ti wá gbéra
1: ṣùgbọ́n ẹ tètè máa lọ báyìí lákòókò tá a wà yìí ẹ máa lọ sí iléeṣẹ́ G Technology bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ ti rí àwọn oríṣiríṣi fan
3: tán ní tó jẹ́ ti solar àbí blender lẹ́yìn sọ ni àbí washing machine lẹ́yìn sọ ni àbí kìsì ẹni nǹkan tẹ́ ń fẹ́
2: àbí solar iron
1: àbí solar iron
3: tẹ́ ní rí lọ́lọ́kan ò jọpọ̀
1: àwọn àyàwó tó jẹ́ wípé ẹ ti fọwọ́ fọṣọ ó ti fi ẹ sọ fún dádì
2: ó ti complain
1: kán lọ sí G Technology
3: àwọn àyàwó sọ fún àwọn dádì ẹ̀yin dádì ẹ lọ fìyẹn gan surprise àwọn àyàwó nínú dé
1: obìnrin mi obìnrin
2: mi kọ́ fi ṣe December
1: obìnrin
3: mi
1: obirin mi o like
3: brother lara ba se so lowo igan tope so da yeti wa ni so mi o ngan lowo lowo o ngan mura ti lo si ji technology
1: modem
3: o si mura lowo lowo bayi
1: bi
3: ti o ni pe
2: fe
3: lara washing machine o gbe lo fe lara me
1: e je ka won mo mi o fe nu ara won so pa won fo
2: ko so n tan fe
1: tori obirin mi o like washing machine a lo ma ba so je
2: o ma ba so je aso ma kobo
3: la den se si o da o kini je wi pe ko da
1: kini
3: don la ro pe ni
2: no no niba ta bere lekan ati soro lekan ni ko sarugbo ni lorin all those correct all those correct ever young
3: did you bet
2: o da
3: be forever
2: oh no
3: e ko se wa no
1: to to ba fun amle ma so pe ki bo lo lawo yi ma so pe washing machine ni
3: washing machine ni
1: o gbogbo eyin iyawo
3: e da ko kile nduro se kile nduro
1: iwo na lowo
3: lowo
1: tori na ko e lo si le se ji technology e lo ke lo ra washing machine ti yin ki se ti o ma consume to ba je pe ayin o ti e ti ni solar setup ni le yin sugbon e ti ni prepaid light e lo be eti oni ma consume
3: ti o ti e ni je no
1: rara ti rara only banile se g technology e gbo bi ta pe fun yin o nigba te wa le gbo lori radio pon ni e lo ra washing machine te lo bo mi le o ra
3: e ma lo si g technology ni o
1: te ma complain
2: nta ta fun mi o da
3: original
1: e lo si g technology
3: ti o pe yin dada g tech ni o tara ta
2: ladoju ko wo ni boys
1: legbe ko ba ibe ni ke ma lo bayi tara ke lo ra washing machine ti yin e bo wa je wi pe solar generator
3: wa le
1: fera o wa ni le se g technology kayode be yan ba charge e pelu panel be ya office ni wa lo
2: office
1: de closing hour bo ba tun wa n lo le
3: e tun
2: gbe wa dun ke dani
1: ile tun ya o tun lo lo nle bo ba si dijo keji lakoko to orun ba mu wa wa se kini wa
3: bu tun
1: be ni wa tun wa tun tan wa
3: tun ni kini ibade
1: e ma lo si le se ji technology ke lo ra gbogbo awon kan ta kakale fun yin to ba je power bank to koju owo to koju osun o ni wo fe ra oto ni ke yo lu power bank oto ni ke yo lu bank o mo pe power bank
2: abe ke lu power ko lo lu bank
3: o ya to sira mo
1: asa
3: mo to lo firu weru
1: kayo ni beyan ba ti lu power in to ti ni carry power ti ni power
3: mo
1: beyan ba lu bank
2: yan bi nkan pa mo ni yan wa lu bank yo bi ko yan lo si micro finance
3: en te se wa ko pa mo
1: nba to ba lu lu power bank lo pe o oni ba ni a ki lo mo ni kaka ko so pe
2: ko si power
1: bank ni
3: ko
1: no wa ni power bank
2: baba gbe mo da ni
1: o charge e o si 100%
2: o
1: le charge amoritana o le charge amoritana
2: full
1: ti o tun fi
3: koda
1: to nu o fi ku
3: kan sa tete wa kan tete wa
1: se power bank wa nu
2: o
1: di bank
2: o ga fe mo fi call
3: imoran ta wa de fun won na ni wi pe
1: ke lo si le se g technology e lo si le se wa to wa ladoju ko MTN office te ba ti debe e so fun pe power bank le fe e original o ni mo fe original le te ba
3: e ko ti e simba ta ni ba won ira ti o lo mo nu e le ba fake nbe
1: ori na nko gbogbo apata e ja pele se ji technology sori ago yi
3: 070 0703 7 3 7 6 9 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7
1: abi ka lo si alojuko wo ni boys
2: lebe eco bank
1: leta e wo kin bakan na e le ko ja tete ma lo ile se ji technology bayi e ma gora e asiko ta lo wo yi asiko te yin o ni lo solar
2: gan gidi gan
1: gbogbo awon to je pe baba ti kuro ninu office ta mo pe gbogbo e otutu mi ni nene baba to denu moto gbogbo e otutu mi ni nene sugbon baba wa dele ama so pe Daniel open down window Daniel maybe you should open the exit I mean the black the back door
2: the back door let breeze enter let fresh air come
1: let allow
2: fresh air
1: please come yo ba di wahala
3: ta ba si ti wa gbe ji technology kale fu wa ko gbe gbogbo roro kale
1: ah ibele lo mi o ti
3: wahala mo wa
1: ibele lo mi o ti mo ran pe ah igba ti mo de call ya mi mo pe ventilation yi o ni to
3: igba yen lo se se ba ma
2: lati increase window
1: window
2: no ba se yin
3: o long o
1: that baba wa l'office baba gba isi to te lo run
2: o nde yo ka pe o si nbe
1: ninu le ni ami ninu moto o tun lo lo aloe
2: si o lo lo
1: gba to wa lele wahala
3: sugbon lo le se ti na je ka won na janfani lara re gbogbo yin na le ni lo ro
1: se in fact AC lo
3: fe
1: solar
3: AC o wa nbe
1: wa ba nbe to ba won je pe iwo ti le si nle tele sugbon nilo setup ti o gbe AC yo gbe electronics
2: ti o tana
1: yo tana yo gbe gbogbo nkan to fe lo le se ji technology lo wo perete anfani to wa nbe ni pe anfani san
2: die die
1: gbogbo to fe ra ko la ko fe roja 10 million naira ni le se ji technology iwo lo san 30% owo yen
3: down payment
1: lo san to ba ti san 30% owo to fe ra o lo won lo be install nkan to fe install
3: e si jo so e jo gbora yin
1: ye be si ma san yoku die die awon installers wa okoju osun lagbara lowo eledumare 24 hour service na won installers wa won do digbi ni
2: always on ground always on
1: lori na nko e tete ma lo le se ji technology abi ke gbo won sori ago
2: 070 0703 7 3 7 6 9 6 9 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 office.
1: E ba wa nbe babi. Eh so si ni wa. Ah ni bi
2: ah ni bi an lo.
1: E ba wa nbe ni. Gbogbo tin je to na ba. E ojo wa mo to ti lo loni.
3: Ah tu
1: ojo musulukun. Igba wo na la wa joko bayi tori
3: Olorun.
1: Ki pe. Ki pe te yan
2: mo. Ka dupe lo Olorun fa lafia.
1: Loju elemi. Loju elemi tori tin kan ba si eyan. E mo pe le mo pe mo.
2: Mo pe o.
1: Won je lomi la go mejo aro yo ni se let man ni alafia ni
2: alafia ni
1: olorun be lomi o ti ro e lomi o ni ro run so yo ma wa
3: gbe ah olorun se pe le ma pe to bayi
2: olorun o si mo
3: olorun bo ja mo ni
2: olorun ba mi adupe
1: o adupe o to awon to wa ku de ka to fun na ninu alafia olorun abi o
2: adun lo la la re o
1: dakun wo lo luwo san oluwo san to ju oluwo san
2: lo
1: dakun ba wa wo mo san
2: ase olorun
1: adupe to awon fe ma lo lori eto ni kayo ni bandagiri jare le ojo
2: e se bubu eyin ti e ba fi fe to na poruko mi yipada Oluwa Kayode Emmanuel Omegbe Yemi MC Balogun yin lo ni o tun dojo mejo
3: e ri oni yen se olobe se awata tun fayo je na apa ibinu bola ola wu loruko ti bi lekan si e tun wa le need attention wa boya alaga duro alaga joko MC to no ti to sana wole deko to sa pra pra pe yen keke le yin ti fe e wo o sa wa nle n to ba ti wu yin ni ko to wo kan yin ni keyin pe fun 070 0703205 0581 1515
1: to e so baba abeji emi lo so pe ile ya se ri gbogbo event yin eyin egbe fa wa
3: egbe wa
1: e mo pe a mo plan
3: dada
1: engage le fe ni MC le
2: egbe wa
1: musician to
3: e sa ri gbogbo
2: gbogbo e lolorun fi club jinki wa
1: o fi jinki wa namba te le pe mi si ta ba ti ko lori eto abeyin fe se poluwo oja yin abeyin na fe ra go sori eto bayi
3: se be de te to fe ka tun te siwaju fun mi
1: sori number 08 1 0 8 1 3 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8
4: bí ṣí ò sí àwọn ọjà yín ò tuntun ni
5: bẹ́ẹ̀ ni òní ló kọjá mẹ́ta ta ti níná jẹnẹrétọ̀ mi ò sì tún ṣiṣẹ́ mọ́
4: ṣẹ́ gbọ́ ni
5: pé kíni
4: pé g technology solar depot nigeria limited pẹ̀lú àjọṣepọ̀ kcmb microfinance bank ti gbé ọ̀nà àbáyọ àti ìmúgbòòrò bá àwọn okòwò wa pàtàkì jùlọ àwọn táǹtà nǹkan tútù bíi frozen chicken omi tútù àwọn omi mẹ́lẹ́rìn dòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ g technology solar depot nigeria limited wọ́n ti ń ta solar freezer báyìí lẹ́dínwó tó wá pẹ̀lú bátìrì méjì àti panel márùn-ún o lè sanwó rẹ̀ tán lẹ́ẹ̀kan náà tàbí kó o máa san díẹ̀díẹ̀ ìròyìn ayọ̀ ibẹ̀ ni pé tó o bá ti san 30% down payment o lè ra freezer tí wàá sì máa san yòókù lọ pẹ̀lú àsọyépọ̀ àti ìlànà tí wọ́n bá fún ọ gtech solar wà ní ẹgbẹ́ ecobank taiwo oke adójúkọ owó ni boys ìlọrin ìpínlẹ̀ kwara ẹ lè pè wọ́n sórí 0703769777 gtech solar yá kí lọ ra solar freezer lèmi
6: ojú balẹ̀ ata ṣàràṣàrà diamond fm 88.7 nípínlẹ̀ kwara ọba gbogbo wọn là á ṣe.
7: It was a search for treasure like no other. But the farther they dug, the more difficult the task was, until they found diamond.
8: Host on the Wednesday edition of the Diamond Breakfast Show.
9: You're welcome once again to the editors.
8: All right, you're welcome in Diamond Moments. I come to your way every weekday.
7: There it was. Diamond 88.7 FM, a rare and valuable radio frequency. With this discovery, this search was over and maximum satisfaction guaranteed. Diamond 88.7 FM. We shine supreme.
10: Got up to date source of credible news at all time. Your shining supreme station is the answer. Stay tuned for the news on the hour by 1 p.m. every day on Diamond 88.7 FM Ilorin. Shining supreme.
11: From the news desk of Diamond 88.7 FM Ilorin, this is News on the Hour.

0: orílẹ̀-èdè America ti ṣe àgbéjáde orúkọ ilẹ̀ Nàìjíríà sára àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe àmúlò àwọn ọmọ ogun tí wọn kò sọ́gun. Àjọ INEC ti tako àgbéjáde ayédèrú orúkọ àwọn olùdíje sípò gómìnà kan. Olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Àwọn ikọ̀ ajínigbé ti ń bèrè fún owó 300 mílíọ̀nù náírà lórí lọ́kọláya àti ọmọ wọn ọmọwọ́, eléyìí tí wọ́n jígbé sálọ nípínlẹ̀ Kaduna. Lẹ́kàn ti ilẹ̀ òkèrè ikọ̀ alátakò gbòógì lórílẹ̀-èdè Indian ni wọ́n ti ń pe ètò ìdìbò tó wáyé níjà látàrí bí wọ́n ṣe kéde wípé wọn ò ka ìbò náà bí ó ti ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ. Ẹ̀ka Association ti darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti ilé-iṣẹ́ wa dé Monday ti 8.7 FM lọ́rí. Ìròyìn àwọn lẹ́kọ̀ọ́ rẹ̀ ń bọ̀ lẹ́yìn ìdánadúró ráńpẹ́.
1: Àwé eléyìí ọmọ eléyìí ọmọ kí ni gbogbo ilé tuntun pọ̀ báyìí náà.
2: Àlàyé mi ó yẹ kó o mọ̀ wípé ojú lásán ò ṣe wọn kàn lójú pópó tó bá ṣá nǹkan sára.
3: Àwé àwọn tó ń retí rẹ nílé òsùn wọn ò wò bẹ́ẹ̀ ìwọ sàsùn péye omi abàwọ̀ ràkọ̀ràkọ̀ òdọ́fun tìrín dalẹ̀rú tí mojú ẹni ràn kókóókó ló fi ń ṣàlejò okùn ó dẹnu tán ló bá ń da gbogbo inú àtọpọlọ rú gùdùgùdù a kì í mu tírìn lójú pópó nítorí àìṣedéédé ọpọlọ a máa pín ọkàn yẹ́lẹyẹ́lẹ̀ ọkàn tí ò ṣù sójú kan kì í wakọ̀ gẹ́rẹ́gẹ́ lójú pópó má wakọ̀ bó o bá mutí bó o sì mutí ṣọ́ra láti má ṣe wakọ̀ roti ẹ̀mí aya ọmọ àtàwọn ará ilé rẹ̀ alọ́bọ̀ lélẹ́dùà yóò máa ṣèrìn àjò wa o jẹ́ kí lílọ àti bíbọ̀ láyọ̀ rẹ̀.

sáré ìdárayá gbajúgbajà agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Austin Jeje Okocha ti sọ wípé Kylian Mbappe ó yẹ fún gbígba ẹ̀bùn tí wọ́n pè ní bọ́ọ̀lù the hall ti ọdún 2026 bọ́ọ̀lù yìí jẹ́ ẹ̀bùn pàtàkì tí wọ́n fún agbábọ́ọ̀lù kan tó ṣe dáradára jùlọ nínú eré ìdíje bọ́ọ̀lù kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí orílẹ̀-èdè amẹ́ríkà ti ṣe àgbéjáde orúkọ ilẹ̀ nàìjíríà sára àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe àmúlò àwọn ọmọ ogun tí wọn kò sangun àjọ inec ti tako àgbéjáde ayédèrú orúkọ àwọn olùdíje sípò gómìnà kan olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé tí kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ àwọn ikọ̀ ajínigbé ti ń bèrè fún owó 300,000,000 naira lórí àwọn lọ́kọ-láya àti ọmọ wọn jòjòló tí wọ́n jigbé nípínlẹ̀ Kaduna lẹ́ka tí ilẹ̀ òkèrè àfitó yín létí wípé ẹgbẹ́ òṣèlú alátakò tó lóko ní orílẹ̀-èdè indian ni wọ́n ti wọ ìjọba orílẹ̀-èdè náà rí ilé ẹjọ́ láti rí wípé wọ́n yọ ẹni tí ó mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè náà nípò lẹ́kàáró ìdárayá jẹ́jẹ́ Okocha ni ó ń fẹ́ kí Mbappe kó gba ẹ̀bùn bọ́ọ̀lù the hall tẹ́tù ìtọ́dún 2026 ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tó ní kò ní mọ jù báyìí lọ Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ ìròyìn náà léde gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajibade lótú lóka lédè Yorùbá ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wà ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì dá Monday to 8.7 FM ìlọrin your shining supreme ó dìgbà.

0: ẹkún kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: We are people, we make you happy. We are SAPPY.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù tá wa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Àwọn tí wàá yàn.
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: ẹ̀bà. Dípò kó lúwọ́ sọ fún ọ pé kó rẹ̀ sọ̀rọ̀.
1: Láwé ìṣòmílá.
0: Wòye ìfẹ́ tọ́lọ́run ti fi hàn nú oṣù yìí. Wòye ìfẹ́ tọ́lọ́run ti fi hàn nú ọdún yìí. Wòye àfọ́fà tọ́ ti fọwọ́ ara rẹ̀ ré àfọ́fà.

0: àwọn ilé iṣẹ́ alálùbáríkà. Tá a jọ ń rìnrìn àjò àṣeyọrí lọ́sọ̀ọ̀sẹ̀. Àwọn ilé iṣẹ́ tí wọ́n ń tẹ̀ wájú gbogbo ìgbà. Àwọn ilé iṣẹ́ tọ́lúwọ́ bá àmìdì ìdì tó gbé wọn kalẹ̀. Irú ilé iṣẹ́ bẹ́ẹ̀. Tọ́lọ́run bá gbé kalẹ̀. Okun wọn ò ní gbá àyàn lójú. Irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bá gbé kalẹ̀. Wọ́n máa wá ìrọ̀rùn fáwọn customers wọn ní gbogbo ìgbà. Irú ilé iṣẹ́ bẹ́ẹ̀. Best quality ni products wọn máa jẹ́. Tọ́lọ́run ló ń gbọ́wọ́ wọn dára. Ilé iṣẹ́ Femtech ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Pátápátá o, a máa rọ́nà gbẹ̀gbẹ̀ yo.
0: Femtech ti wà ń lo òmò àrán, èyí tẹ̀ ń gbọ́ mi ló mọ àrán ó ti wà ń bẹ̀.
1: Ní ti bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Màá já yín débẹ̀ débẹ̀ lénìí.
1: Ìṣòrí ikú. A ò ní ìṣòrí ikú.
0: Bí ọ̀rẹ́ mi táyà Sikari. Ọmọ bàmí tó bẹ tó bẹ. Bí Alhaji tó bẹ tó bẹ.
1: Ọ̀nà àdẹ̀wàlà.
0: Àwọn bàbá wa ni àdàgbà bá wọn àdẹ̀ yóò kàn yẹn kò ṣá.
1: Kò ní tọrọ owó lọ́wọ́ mi. Gbogbo wa àjọ máa wà òkè.
0: Ilé iṣẹ́ uniform. United Foam Products Nigeria Limited.
1: Gbogbo ẹni tó pe rí wa láìda.
0: Ẹ mà á dáràn yẹn ò tá mi o. Ẹ mà dáràn. Yeba.

lára àwọn iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n ń ṣe nọ́mà fẹ́ẹ́dẹ̀ kọ̀ntínù láti máa ṣe nọ́mà. Gadgets Gadget Shop Àjọ wà ní wọ́n bẹ pẹ̀lú wa lórí ètò ọmọ Ihiya Diploma Center ọmọ Ihiya Nursery and Primary School ọmọ Ihiya College mẹ́ta nìyẹn. Ojú kan gbogbo ẹ wà ní ìsàlẹ̀ kókó ọjà gbọ́rọ̀ ńlọrin ẹ mà wá tó bá mí ní business yàtọ̀ tẹ́ni tí ń ṣe àfipánú ẹlòmíì kan fi business.

0: Ìlọrin àti agbègbè rẹ̀ ṣe ti ṣe tán. Ìjọ Jesus our Strongholds ó wà lẹ́yìn Dam Office Ọ̀yun nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ló fi àsìkò yìí pé gbogbo ènìyàn wá síbi àjọ̀dún láọdún kẹwàá tí a pé àkòrí rẹ̀ ní Ọlọ́run Olótìtọ́ Faithful God láti ọwọ́ bàbá wa Apostle and Pastor Mrs. Adéyẹmọ Ayẹni. Àjọ̀dún náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá 14th to 16th October 2026 ní dédé agogo márùn ìrọ̀lẹ́ àti ní ọjọ́ Sátidé tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá 17th October 2026 ní àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run yóò ṣí gbọ̀ngàn ilé àdúrà náà dédé agogo mẹ́wàá òwúrọ̀ àti ní ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá 18th October 2026 ní ìdúpẹ́ àjọ̀dún náà yóò wáyé ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ bákan náà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a retí ni Pastor Adémọlá Kúpọlá, Pastor John Ibitẹ́yẹ, Lady Evangelist Jemesi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa retí yín o.
1: Ìdúpẹ́ òré rẹ̀ bẹ́ẹ̀ ni. Ìdúpẹ́ òré rẹ̀.

0: ẹnisuru ẹnisuru ẹyìn mo fẹ́ tẹ́ gbé kèsì yìí kalẹ̀ dáadáa kí n gbọ́ yín o ọmọ yín ti wà ní yunifásitì àbí bolo wa.
1: Bẹ́ẹ̀ni ó ti wà ní yunifásitì.
0: Yunifásitì taládàáni àbí ti ẹnisuru ṣé taládàáni.
1: Ìjọba ni sà.
0: Tìjọba.
1: Bẹ́ẹ̀ni sà yunifásitì ọ̀fìn Ìlọrin.
0: Ok. Ìlọrin.
1: Bẹ́ẹ̀ni sà so bàbá ti sá lọ tẹ̀ lóbìnrin ni. Ìyá rẹ̀ nìkan náà ni mò ń gbọ́ private dẹ̀ mò ń bá sí tẹ́.
0: Ẹnisuru asobo ẹnisuru asobo ṣe school fees lẹ́fẹ̀ẹ́ san ni àbá sọ. Oh my God. Mugboyin o.
1: School fees pẹ̀lú accommodation mo ti rí díẹ̀ kò rí sí ìpè.
0: Ọ̀dà ọmọ Nàìjíríà ti gbọ́ yín ṣé ẹ ti gbọ́. Bí ọba wá sórí ètò yìí àbí ọba pé bí ìgbà tí yẹn jòkó lórí hot seat ni fa kìí máa ṣeré fa kìí máa ṣeré. Ọ̀dà àjọ wà ń bẹ̀ náà nu à ń bẹ̀ ń bẹ̀ tí kìí bólówó nú ọlọ́run ọ sànù wa yóò fara dẹ gbogbo alágbára ọlọ́run yóò fara dẹ wá gbogbo tí jẹ́ tọ́lọ́run ọba mi ìdùmọ̀ rẹ̀ ẹja sáré dé ẹ̀ka tí ń polówó ọjà náà à ní pẹ́ ẹja dẹ́ka polówó ọjà.
2: Kóbìnrin ò lẹ́nu lọ́rọ̀ ìbò obìnrin ṣe pàtàkì. Ó yẹ kóbìnrin orípo adarí dìmú. Ìjà darapọ̀ mákìtìyàn tó dá lórí àti yọ àwùjọ obìnrin kúrò lọ́fìn ìdẹ́yẹsí ni. Wọ́n sínú ìlẹ́nu lọ́rọ̀ lóṣèlú àti ìkópa nínú ìṣèjọba. Obìnrin ò tó ìdá kan nínú ìdá mẹ́wàá àwọn tá ń dìbò gbé wọlé lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe nítorí àìkújú òsùn àwọn obìnrin. Bí kì í ṣe àwọn ìdíwọ́ tó kó ìfàsẹ́yìn bá ìkópa wọn nínú ìṣèjọba àti ìpinnu lórí ọ̀rọ̀ ìlú. Àwọn obìnrin lòpọ̀ múlẹ́rọ̀ onúlé. Igi lẹ́yìn ọgbà àwùjọ àti orílẹ̀-èdè. Àsìkò ti tó yẹ kí àwùjọ obìnrin rí ipò tó tọ́ sí wọn dìmú. Ẹ ṣàtìlẹyìn fóbìnrin. Ẹ ṣe kóríyá fún wọn nínú ìkópa nínú ìṣèjọba. Ẹ jẹ́ ká ṣe agbódegbà fún déédé. Èmi pẹ̀lú rẹ lè fọwọ́sowọ́pọ̀ lórí bí gbogbo ẹni ọ̀rọ̀ kan ó ṣe lẹ́nu lọ́rọ̀ láwùjọ. Ìyá fọwọ́sowọ́pọ̀ ká kó àwọn obìnrin Nàìjíríà kúrò nípò èrò ẹ̀yìn bọ́ sípò ara wájú. Àjọ tó wà fún rọgùn sábà àwọn obìnrin àti ìdàgbàsókè ọ̀dọ́. Women Environment and Youth Development Initiative WOYODEF pẹ̀lú àtìlẹyìn látọ̀dọ̀ ẹ̀ka tó rí sọ̀rọ̀ àwọn obìnrin lájọsọ̀kan àgbáyé UN Women lolùkéde.

0: nawo lori erongba re lati tayo nibi kibi lati igba ikoko titi darugo kelele ni timotimu uniform ti seto ba ni re fun lati mu ala re wa si imuse sunu fokan bale lati tayo nara itura lati mu ero re wa si imuse timotimu uniform lo nilo 07068245523
1: lati tayo nibi kibi uniform
2: Kere o, se fe mo wa ninu mole lojojumo aye.
3: Afebe!
2: Se fe mo wo bolu torilede yi ati tile okere lai duro de kino de o tabi ero amunawa generator.
3: Beni, owa.
2: Ka wo sinimo, ka gboroyin, ka gborin to wu wa nigba kugba. Labe fokan bale pe ina okuku ni seju.
3: To ba ri be, yodu mo wa.
2: Boko ba jina, ilaki iko. Idan si gbogbo ibere yi, ile ise Femtech lo wa. Femtech inverter ati solar power. Wakati merin le logun odidi ojo yi po ose. Kari osu, ipo odun, inu mole le mo wa.
3: Hey!
2: Ariwo pẹlu efin generator.
3: Asibame.
2: Ta ma gbadun lọwọ kina oku.
3: O si lo pe.
2: Itansorun lasan. Lagbara solar ni leyin, ni le ise ni sub tabi ni bikibi. Bojumo ba ti mo. Solar ti n ba se lo. Ile ise Femtech la soju fun le ise Luminous ni gbogbo ipinle Kwara 08092164444 www.femtechsolar.com. E yoju si le ise Femtech to ba sumo yin julo ke lo gba mole.
0: Kere o, ile ise Unilorin Bread lo tun silekun anfani nla kale fun gbogbo awon ti won ba n gba lero lati je alagbata won. Yala onise owo ni tabi onise ijoba to ni moto, okada tabi moruwa tara re. Eni anfani lati ko bread lai mu owo kankan dani, tesi ma pin fun awon alagbata won kaakiri. Eleyi te ma sanwo leyin ti e ba ti ta tan. Ti ko si di ise ojo yin lowo. Oni taxi, olokada, oni moruwa ati eni ti o ni moto tara re ti a mo si commercial car la anfani yi wa fun. Ele lo ko bread laaro kutukutu. Pin fun awon alagbata, tesi ma gba bi si ojo yin lo. Anfani owo ojumo miran re lati ile ise Unilorin Bread. E kan si won ninu ogba Unilorin Secondary School to wa ni Adewole Ilorin ni ipinle Kwara tabi ke ma pe won sori ago 07063895155 tabi 08053542864 Unilorin Bread o ya togedengbe
4: Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ́ ni láti sọ àbàtà tó so dídùn fún ọmọ di ibùdó ńlá. Ó tún lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́ ọmọ Iya Diploma Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjọ lọ́ǹtẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga University of Ilorin. Ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko. Gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí lẹ́ka ẹ̀kọ́ ìmẹ̀sì Islam àti tèdè Lárúbáwá. Islamic Studies and Arabic Language. Èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́. Láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa EC, NECO, NAPTEP tàbí EMBAIS náà lo nílò. Àwọn olùkọ́ tó yanrantí ń bẹ. Láàyè tó ṣe wẹ̀kú ètò ẹ̀kọ́. Ilégbé hostel accommodation ò gbẹ́yìn. Ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí àtijẹ́ káwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ tó yanjú. Fẹ̀kọ́ lapa láwùjọ nídi kéwúlẹ̀ róngbà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà. Ustaz Khalilu Lai Sorotu. Ẹ má gbàgbé pé ètò ìdánwò wa EC, NECO, EMBAIS. Títí dáyé ìdádí tó fi mára ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ. Tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú Ìlọrin. Telephone 07067716929 tàbí 0031963252.
5: Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayára bí àṣá laptop láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop?
6: Báwo lèyàn ṣe ṣe?
5: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
6: Oṣù mẹ́fà kẹ.
5: Bẹ́ẹ̀ ni o.

0: iná.
1: Ok, nọmba tó wọlé iṣẹ́ Femtech Solar.
0: Ó káyé mọ bá a ṣe.
1: Femtech Solar.
0: Ìrè asálà.
1: 00921644. 00921644. Nọmba tó wọ ilé iṣẹ́
0: Femtech Solar. Ó wà ní ẹgbẹ́ G-T Bank. Ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí.
1: Nọmba àǹtí wa Aisha Tablatif tí wọ́n tàbíkì àwọn ọjà àwọn ọkùnrin ni o àtobìnrin àwọn àgbàlagbà tó yẹ pé ẹ lè wọ̀ lọ́fíìsì ẹ lè wọ̀ lọ́bíṣẹ́ ẹ lè wọ̀ casual ẹ pé nọmba àwọn bẹ́ ẹ bá ti jọ dúnadúrà tẹ́ ẹ jọ ra tẹ́ ẹ fẹ́ tán wọ́n gbé fún bike man yóò wá supply rẹ̀ fún yín ẹ pé 070-77-176982 ẹ̀yin tí a lórí Facebook ẹ má bínú network yẹn ń ṣe bákàbákan àwọn tí wọn ò tí pè ń jẹ ìjọ ni ẹjí wọn pè é dákun ẹyin tẹ ń pè mí àwọn tí wọn ò tí pè ń jẹ ìjọ tán challenge mi ńgbà tá a parí ètò tán pé àwọn náà fẹ́ dá sí àwọn tíchà yín ńgbà tẹ wà ń skul tíchà wo lẹ lè gbàgbé ẹ kẹni tó ṣe fún yín nu láìfò yín 0901-3655-6952 ni nọmba tẹ fi pe 0913655-6952 hello hello
2: hello
1: ẹ káàsán
2: ẹ kú ètò
1: ẹ ṣeun orúkọ yín àti ilé tí ń pè
2: mọ́mí ìdẹ́nàbù ni
1: mò ń bọ yín
2: láti dàrọ ẹ ṣeun jó ní ìwọ̀n ìṣeun owó mọ̀ òkè o àwọn tó fún mi lówó náà ilé ìṣẹ́wọ̀n ní jó náà o
1: mọ́mí zainab
2: o lákàlá bẹ́ẹ̀ni tí mo wá láti làwó
1: mọ́mí zainab
2: níjó ní tẹ̀sí transfer fún mi bílíkì
1: ó kọ́ tẹ́ dá fún àjẹ́ ìjọ nù bàlíkìsì ẹ̀yìn lẹ wá
2: bẹ́ẹ̀ni ẹ̀yìn tó bá dúdú oore yóò torí mi gbà lọ́jọ́ mi
1: ẹ fẹ́ gbà mí àbí
2: àmúwò bá rí
1: ẹ mọ rí ayé ẹ ṣe ọlọ́run fún àlùbáríkà sí bó o lọjà.
2: Àmìnà àyín ṣe dáadáa ìwọ́n mi ṣe dáadáa kódà méjì tí mo ra mẹ́ta gbọ́n mo tún ti rírà sí tí ọlọ́run bá tún wá ní
1: ẹbí kí ni ẹni sùúrù
2: mo tún ti rírà sí mẹ́ta ni mo rà tẹ́lẹ̀ ó ti di mẹ́rin tọ́lọ́run bá tún wá ní ẹ bá mi róró náà lọ́wọ́ òróró sì ń tà tí wọ́n bá tún ẹ̀pù mi ní ikọ̀ àmọ́ mo dúpẹ́ o.
1: Náà ló jẹ kọ́kọ́ dúpẹ́ ẹni ẹlẹ́ni ẹ ti ẹ̀ impress mi lẹ́nu ìjẹ́ ẹjọ́ sísìn owó àpò mẹ́tàlá fún yín ẹ ti sọ́ di àpò mẹ́rin tẹ́ ń rà báyìí.
2: Bẹ́ẹ̀ni tí mo máa ń wá láàánú tí ó máa tó rà mí lọ́wọ́ bí òróró.
1: Ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ ọlọ́run ó fà àlùbáríkà sí ẹ gbọ́n tó ọlọ́run tó ṣe léyìn ẹja fi ìyókù lẹ̀ fọlọ́run.
2: Wàláì mọ torí ẹ pẹ́ẹ̀kì
1: rẹ̀. Ẹja fi ìyókù lẹ̀ fọlọ́run ṣe ti gbọ́. Owó ò sì ní parẹ́ lọ́wọ́ yín owó ò ní parẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun. Akọlù yìí dùn mọ́ mi nú. Ẹ̀rọ kọ̀ọ̀kan yìí ni ẹ mọ̀ dá. Ẹ̀jẹ̀ mọ̀ kọ́kọ́ túìsì làákà yìí. Hello.
3: Ọlọ́run níjó rẹ̀ yẹn àní wa yín.
1: Àmì ọlọ́mà.
3: Mọ́mí Yusuf rẹ̀ náà ṣe ẹ̀kọ́.
1: Mọ́mí Yusuf, ẹ káàsán.
3: Ẹ kú ètò àní akínyìn náà.
1: Ọlọ́run ni o. Ẹ ṣe púpọ̀ mà. Thank you. Àmì. Thank you. Ẹ ṣe gan.
0: Ni mo ṣe ní tábà tí kì í ní.
1: Mọ n tàá sisi. Wákàtí kan yóò dàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún.
0: Bá a ṣe tó, a sì tún máa ń ta pé.
1: A ní ìdíkẹ́tò yìí ó di bíi 2 hours sífá. Ká mọ fà á já. Hello.
4: Hello, ẹ̀yin lẹ́ẹ̀dú.
1: Ọmọ yìí ológun jẹ orúkọ yín.
4: Bọ́lá Jíyín láti Sóbí.
1: Ọya ẹ̀yin ni last caller lórí ètò yìí.
4: Àwọn fẹ́ ká àwọn mìíràn fẹ́ ká àwọn ọ̀gá wa Lámìdè. Bẹ́ẹ̀ni.
1: Lámìdè lẹ́yìn lọ.
4: Lámìdè mo lọ o.
1: Wọ́n lẹ́ni wọ́n bá lu Lámìdè wọ́n ní sukùn wọ́n náà burú gan sí lóòótọ́ ni.
4: Nígbà wọn burú àwọn sójà lọ pọ̀ tí ń kọ́ wa ń gbà yọ̀bọ̀ nísìnyí wọ́n ti ń gba sìfìlíà nísìnyí.
1: Wọ́n ti ń gba sìfìlíà nísìnyí. Ọ̀gá wo lẹ rántí ń bẹ̀ ń gbà wọn tẹ̀ lé gbàgbé rẹ̀ láyé àbí gbogbo àwọn ọ̀gá wọn náà nọ́kọ́ yín.
4: Gbogbo ọ̀nà burú lọ́gàá kan ọ̀gá mi kan. Àwọn pé òní Mr. Jonathan ó máa ń dé àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀
1: eyole
4: mo wa mi wa no mo wa mi wa no class pe on bere mi ojo kan kan pade mi no wa ni kindap pe omo kan be ni science class bayi bola jikini ka lo nje en ba won so bo ki ma je teni body ma ah aya mi ja pe mi na lo ga yin wa mo wa paro fun wa mo je ta si yo tu bayi mo lo le ni bo ore mi ka ka se pe mi nu o ka pe mi lo ko mi ni mo gbo yin bayi de ba do won atoga tan jo nsoro oga ba ni eh what ba ni wa mo ma je anjo yi o ta ko mi pa foto mi le njo o jo lo ni
1: eh le gbagbe oga un laye
4: ala le gbagbe
1: Saying no, saying no, seeing you now, law school in 2003 to 2019. No, Ludo.
4: Ah, along my
1: ass. Hey, I do. Thank you so much.

ẹ̀kọ́ ọ̀jọ́rọ̀ ìròyìn ní sókè láti ìkànnì ìdámọ́rí tí 0.7 fm nílùú ti ìlọrin ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa nigeria labour congress nsa àti eléyìí tó jẹ́ ti olólù ilẹ̀ wa àti ẹgbẹ́ tàwọn tó jẹ́ òní eléyìí tó jẹ́ ti àwọn olùkọ́ni ajímẹ́fọn tó jẹ́ ti olólù ilẹ̀ wa bákan náà wọ́n ti takú ọ̀rọ̀ tí mínísítà fún olólù ilẹ̀ wa yẹsan wike ń sọ ò tó fi dúnkokò mọ́ wọn pé kò síṣẹ́ kò sí owó oṣù nìlànà táwọn lò lórí àwọn òsì tó bá yanṣẹ́ lóde ọ̀gbẹ́ni nambaye adalo tí ń ṣe alága fún ẹgbẹ́ nsa ní olúlu ilẹ̀ wa àti abilékọ margaret jethro tí ń ṣe akọ̀wé fún àjọ nut lólúlu ilẹ̀ wa ni wọ́n sọ̀rọ̀ ipò tí wọ́n tò sí lọ́tọ̀ọ̀tọ̀ àyè tí wọ́n ti fọ̀rọ̀ pọ̀ wọn lọ́fun lónìí ránṣọ kan rèé o eléyìí tó jẹ́ fasa designer èyí tí ó fi ìlú kánò ṣe bòjókò abdulkadir hasanu basari ni ẹni tó sọ pé ó ń gbà lérò láti ní àkọsílẹ̀ nínú ìwé ìtàn ti guinness world record nípa ríránṣọ ní sísẹ̀léǹtẹ̀lé fún wákàtí tó jẹ́ 120 hours níye wọn ni ṣe ni ìpèníjà ọjọ́ márùn-ún náà ló pè ní ìránṣọ fún orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́rùú ọjọ́ keje nínú oṣù kẹwàá tó sì jẹ́ pé òní yóò parí ní ọjọ́ ajé ọjọ́ kejìlá nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí gẹ́bí ètò náà yóò ṣe wáyé ní gbọ̀ngàn ti eré ìdárayá gbogbo tó wà ní Miriam Abacha American University ìyẹn tilẹ̀ Nàìjíríà tó wà ní Kano. Mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde nílẹ̀ wa David Umahi ó ti sọ̀rọ̀ sígbè lẹ́yìn ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti gbé iṣẹ́ tí ó jẹ́ ti ẹ̀ka ti Òǹdó nínú iṣẹ́ àkànṣe ti òpópónà láti Èkó lọ sí Kàlàbà kúrò lọ sójúkò míì ó ní ojúkò táwọn kọ́kọ́ sọ pé àwọn fẹ́ lù ọ̀hún ló ní àwọn kò tó pitimu eléyìí tó jìn tayọ mítà lọ́nà ọgọ́rùn-ún kan tó jẹ́ pé ṣe ni yóò kàn jẹ́ kí owó iṣẹ́ táwọn fẹ́ ṣe ọ̀hún kó wọn sí kó sì gogò sí i Umahi sọ̀rọ̀ nílùú Àbújá nígbà tó ń ṣàlàyé níbi tọ́rọ̀ dídò lórí àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe mẹ́rin gbòógì tó jẹ́ tòpópónà tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu gbé lọ́wọ́ ó ní ìgbésẹ̀ ọ̀hún kúrò lọ sí agbọ̀n bòmí ni ojé lẹ́yìn tó jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìyẹn lẹ́ka ti onímọ̀-ẹ̀rọ tí wọ́n wòye rẹ̀ pé eléyìí kò ní jẹ́ káwọn ná ànádànù lórí owó aráàlú. Àwọn tó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ń díje dupò gómìnà nípínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Yakubu Saliu Danladi ó ti sọ̀rọ̀ sígbè lẹ́yìn bó ṣe yọ gambo bí ọmọye nínú àti díje dupò sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2007 nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó takò àwọn ẹ̀sùn tí wọ́n fi léde pé sí ni gómìnà Abdulrahmanu Abdulrazak kíkan lórí ní dandan lé ẹgbẹ́ òṣèlú náà lórí Danladi Saliu tó jẹ́ agbẹnusọ ilé asòfin ìpínlẹ̀ yìí ló ṣàlàyé pé ọdún méje tó ń lò nípò bí asòfin ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ agbára ìrírí wọ òun tí òun fi lè lò láti fi tukọ̀ ìpínlẹ̀ tá a wà yìí èyí ló pin ìròyìn ní sókè ẹ̀ṣinṣin fún bẹ́ẹ̀ sí tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

ẹ̀yìn tí mò ń bá bọ̀ lórí ètò à ń pa fóònù sùn lóru ká tó sùn àjọ ń wò síra wọn ni. Àwọn nẹ́bà aládùúgbò rẹ wọ́n lè fẹ́ ta olólobó pẹ̀lú pé wù kán bẹ lóko ló ń gẹ́ lóru nígbà mi. Ṣùgbọ́n wọ̀rí ọtí pa fóònù ó ti lọ nìyẹn. Ṣiṣẹ́ kànlẹ́ ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ àbí máa wáyé lọ́wọ́ tí wọ́n ó pè nọ́mbà rẹ tí ò ní lọ. Ẹlòmíì yóò pe pẹ̀lú àìmí máa miss call àórí rẹ̀ lèmi wọ́n ń pè padà yín kàn fi sí nígbà tí fi sí silent yín ń pè padà ìbílẹ̀ bá mọ́ ìyìn ò lè pè mí lóru kí n gbé. Ọjọ́ tí ìjàmbó bá ṣẹyẹ kì í kan tàìmọ́ fò ó òótọ́ kò sẹ́ni tí ó gbàdúrà ìṣẹ̀lẹ̀ aburú ṣùgbọ́n ń gbà mí bá a ti dálé ayé ti bi tiri ni. Òjòjò ó lè sògùn ẹnìkan ládùúgbò àbí kálábọyún kan ó fẹ́ bímọ lọ́gànjọ́ òru wọ́n nílò ìrànlọ́wọ́ rẹ àmọ́ ìwọ́ rèé tó ti lu fóònù.

ẹ̀yìn mi nù ọmọ tí ònírònú yẹ mo dé wọn gbọ́ yóò bá ọlọ́run darí ẹsẹ̀ méjì ọ́ ìjàmbá iná àbí káwọn ọ̀nkú káwọn ká yín má rúgbò ń gbà mí ó lè ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ́ wọ́n fẹ́ ké sí ọ pé ewu ti ń bẹ o kó o tètè wá bó ṣe ṣe wá sẹ́yìn ṣùgbọ́n ìwọ rèé wọ́n ti pa fóònù rẹ̀ kẹlẹ́dùn àmọ́ sọ wa kó gbà lọ́wọ́ àwọn èyíkéyìí ewu ni o ló gbọ́ ọlọ́run nírèwewo ò ní ṣe á kò ní ṣe wá kò ní ṣe àwọn ọmọ wa kò ní sáwọn nǹkan ọ̀sìn wa kò ní sayasọ kan lágbọ́ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ náà à ń pa fóònù sùn lóru ń gbà mí.

0: ni ẹjẹ lọ sábọlá kejì lórí ètò fótò ní mú kí yẹn lẹbẹ kú kalẹ.
1: olú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọ́n lówó lọ́wọ́. a máa dára
2: àìlówólọ́wọ́
1: ọ̀pánilókọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí mbẹ́.
3: ẹ máa wò yín gbọ́lọ́hún tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
1: lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀.
2: o kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
3: èmi náà kọ ngbà já yín ta yín tẹ̀ já.
1: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
3: ebi isi lona. iná ọ̀la sírí ẹwà tèmi.
1: isi lona. àwọn ìwọ́nà tún jẹ́ bá wọn.
3: bẹẹni o isi lona ojúbò kan ti sọ tálíkà dọlọrọ ti yí ìròrí tálíkà padà sí tolówó. àjọ isi lona wọn kọ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọn fúnni lẹ́jà jẹ tẹnu rẹ o le tọrọ láwùjọ kó o le rọwọ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ isi lona. àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí wọn ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọrọ. ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀ léyìí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. ìwọ náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
0: bẹ́ẹ̀ ni ẹjẹ́ ọmọ tó kíra wa èmi a máa pé ẹjẹ́ kíra wa ló kọ lọ́hún torí pé ó kọ lọ́hún náà làwọn fi kíra wa. abala tá a wà yìí ni ti isi lona cooperative international àjọ afúnilówó ọ̀pọ̀ a máa pé ayárilówó àwọn máa pé afúnilówó torí pé àwọn ìlànà táwọn gbélẹ̀ tí wọ́n fi ń fúnilówó wọ́n pé eléyìí ò afúnilówó gan ni àlepè ní ayárilówó. ó dá international tí ń bẹ lórúkọ yìí wọ́n bá ń ṣàlàyé rẹ̀ fún gbogbo ará ayé tó ń gbọ́ mi. ẹjẹ́ wọn káwọn aṣojú wọn káàbọ̀ ní gbèjégbèjọ. ẹjẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀hún alàgbà Káyọ̀dé Ọmajẹ́ bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára o.
4: ẹ ṣe gan olótùú ẹ kúṣẹ́ lónìí. gbogbo etí tó ń gbọ́ akíyín ò pé akúṣẹ́ òní. orúkọ tèmi ni Káyọ̀dé Ọmajẹ́ láti Easy Loan Cooperative International.
0: tọ ìyá wa ni Sulaiman Nimat akẹ́yìn náà káàbọ̀ sí yàrá agbára. ẹ bá ń káwọn èèyàn kan gbọ́ òyìn nílé.
5: ẹ ká sàn án olóòtú ẹkùnṣẹ́ ọlọ́run máa ṣàgbára lọ sùn.
0: àmì
5: mo kí gbogbo ilé gbogbo ibi tẹ́ ti ń gbọ́ àti kánà yìí fẹ́ dé. orúkọ tèmi ni Sulaiman Nimat kíkẹ́ lọ́mọ.
0: tọ ó dẹ́jẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alàgbà Káyọ̀dé Ọmajẹ́ bàbá mo sọ mo ní international ti bẹ nínú orúkọ yìí tá a pè ní Sinona Cooperative International bó ló sì jẹ́ gan.
4: ẹ ṣe gan olóòtú. kí n tó ṣàlàyé a fẹ́ kọ́kọ́ kí àwọn tó darapọ̀ torí aláìka máa ṣe ilé ìlẹ́kọ̀ọ́ kan torí gbà tí wọ́n darapọ̀ àwa náà là ń pè wọ́n pé ẹ mọ́ ìjókòó sí ilé ẹ jáde.
0: tán ti wá pinnu tán gbé ṣẹ́ àti darapọ̀.
4: bẹ́ẹ̀ni àtàwọn làwọn ti ń gbọ́ tipẹ́tipẹ́ wọ́n jáde wá àwọn náà wá rí i pé òótọ́ náà ń sọ gbogbo wọn náà sì darapọ̀ á kí gbogbo wọn àwọn náà kú oríire. so easy loaner fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àtàwọn tó tún kù sílé tán ti ń gbọ́ láti jọ ìkan tó mọ tẹ́tí sí wa. ètò ẹ̀fúnnilówó ni.
0: ètò ẹ̀fúnnilówó
4: ẹ̀yẹ̀pẹ́ yìí náà ti bá wa túmọ̀ rẹ̀
0: kó tó nípa
4: wọlé bẹ́ẹ̀ ni olóòtú. so owó tá a wá ń sọ yìí ló bẹ̀rẹ̀ láti 150,000 sí 7.5 million naira.
0: kábíyèsí ọlọ́run
4: owó tá a ń sọ nìyẹn o. ètò yìí làwọn sọ pé ó bẹ̀rẹ̀ ní 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta. ó dé Africa ní ya 2020 táìmù gba corona. ó wá dé Nigeria ní ya 2022 àmọ́ àwọn àtàwọn wá sórí ètò ya 2024 làwa gbọ́ o. táwa sì darapọ̀ tá a sì bẹ̀rẹ̀ sí jẹ àǹfààní yẹn títí ọdún kẹta wa là ń lò lọ.
0: ọdún kẹta ló lọ yìí.
4: bẹ́ẹ̀ni mẹ́rin ọdún tó ń bọ̀ láṣayẹyẹ ọdún mẹ́ta látún ìnfàìtì gbogbo àwọn èèyàn àti gbogbo mẹ́mbà
0: látọ́ bá yín ṣayẹyẹ ṣàjọyọ̀
4: bẹ́ẹ̀ni kan tó wá jẹ kan wá mú kan wá gbẹ̀bùn lọ́lẹ̀. so àwọn ètò yìí la wá ń sọ pé ó ní àwọn
0: àǹfààní tó kó nínú.
4: bẹ́ẹ̀ni àǹfààní nínú
0: tó kó dání. ẹ jẹ́ pé wọ́n àǹfààní tó kó lọ́wọ́.
4: kí láǹfààní àkọ́kọ́ òní pé kò nídìí pé àwọn onídùúró kì í bá qualify àti gba owó yìí. nídìí onídùúró.
0: kò nílò onídùúró kankan.
4: pé kò nídìí collateral bóyá wèlé àbí wèlé kò nídìí. ẹni tí o ti rò ń jẹjẹ bó ló ti fẹ́ rí wèlé bó ló ti fẹ́ rí wèlé kò nídìí.
0: bódó ti rí dúkìá tó fi dúró.
4: bẹ́ẹ̀ ni olóòtú kò nídìí kò ní èlé lórí.
0: kò ní tírẹ̀sì kankan nínú.
4: bá a ti mọ̀ pé bíbélì àti kùránì wọn fara mọ́ wèlé o. tẹ̀ pé mo máa ń sọ pé àríbi ìyẹ́sí ní nàìjíríà la ṣe ń dara wa láàmú tá à ń gbà.
0: pé ó bá lè tẹ́lẹ̀ lómi ìṣe pé ẹ̀gbọ́n àríbi
4: ẹ̀jẹ̀ ńgbà bẹ́ẹ̀ tí mo bá fún nínú ebi bẹ́ẹ̀ ni. àmọ́ ní ìsìn ayé o ti dé o. èyí tí o lè lé lórí o ti dé ayé ọpẹ́ ti yọ. owó ètò wa ni àní kò díṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ẹ pé mo máa ń tẹnu mọ́. kò nídìí pé à ń jókòó pàdé bóyá lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ kò nídìí. owó ètò wa ni aláàmú gba àjẹmọ́nú ká tó gba owó yìí.
0: láwọn aláwáńsì
4: ìsìn bẹ́ẹ̀ ni tó mọ wọlé tolóńtoló bẹ́ẹ̀ ni. ẹ wá mọ èyí tó mọ ń ya ogbó èèyàn lẹ́nu jù tó jẹ́ pé torí rẹ̀ làwa tẹ̀ ń wo ìṣe darapọ̀ sẹ́ ẹ pé mo máa ń tẹnu mọ́. o ní pé ta bá gba owó ìtàn àní kò ìṣe inú àpò wa làá ti mọ dá padà.
0: emi na ko ni da pada la
4: ko se mi ti o ni se ni kayefi especially Nigeria ta wa ipon ni wa gbowo kan o ni da pada nu apo re ati ile na ti mo so pe wallahi taala iro ni nkan ti o soju yin e ti sare mo bu wallahi taala be ni so olowo odumi ta ba so be amo e wa te mo pe se awon osa ni gan ni afiji ewa bẹni eyin ni ewe wa wo to ba jero ni e mo to ba joto ni e mo e mo joko si le dajo e ki mo mo tenu mo e mo sari mo dajo nile nkan ti eyan ba gbo to ba ru yan loju eyan mo nwa di re ni ko ti pe yo sari conclude pe iro ni iro ni ta ne ba conclude lojo na ni bi ana ta ba conclude pe iro ni iro ni a mo ni debi ta dey
0: pe awon afare teyin na ti je
4: yan ni ati abi yi ta wa ti en se ta nfun yan se be to ni no nbu yan ni isin to ba oni ni ola ni isin awon ti o tun darapo wa ebun ti tun wa nle fun won
0: ti won tun gba
4: ebun ti tun wa
0: nle e je lo sodo ogbeni kaide o ma de ki to lo sodo ya wa ni abehun baba e ka bo sori eto baba o soro lori eleye e ola I won soro la ola ibole to ti waye lola ago melo ni o waye se gbogbo ta so ibe na lori e ba mu ni soki o
6: e seun olotu oruko temi ni olaniki kende asan fun gbogbo ti tin gba wa lati Easy Loaner Cooperative International Easy Loaner gbogbo ti won so nipa e bo se ri niyan amo ma kokoko tako lakai iyan teyan ba kokoko ngbo ojo temi na gbo tako lakai amo gba mu darapo mu ri pe ododo ni Easy Loaner wa yi fan now na won ton ma fe je anfani owo yi tori pe a sese mo wa sori eto ama won kan na yese ngbo fun gba kokoko ni iwo to mo bi ta tin se wa pade wa ni state office wa lola state office wa wa ni eyin full mart ni taiwo sale ni junction unity ni taiwo fun gbogbo eda to ba bo wa boyo nbo lati garage ofa gamo gbogbo awon area yen to ba tin bo to ba ti wo moruwa bi okada ton ba tin gbe de bi junction teyin o ti mo ya lo si taiwo ke abi taiwo sale mo je kan gbe lo si bi ona mejeje yen sati bo le bi junction yen to ba ti bole wuwaju e street ni the second side o ma ri interlock to lo street to ya wole legbe format to ba ti cross isi bi interlock yen the first building to ma doju ko ibe na ni office Easy Loaner wa ibe lati se seminar yen iwo to ba je pe taiwo ke lo tin bo wa to ba tin bole bi junction yen to fi ma lo si bi taiwo sale mo je kan gbe cross bole bi orita yen to ba tin bole nbe ori format legbe kan wegbe o ma rona tan wi to ya wole ona gbalode ni to ba ti ya wobe the first building to ba face me wule to lo soke ile olowo lo jasin e ba pe taiwo sale na lo tin bo to ba ti de bi junction yen ma wule je kan gbe lo si taiwo ke bo le bi junction yen ko wegbe re o ma rona to ya wole to ba ti ya wobe interlock lona tan so lo jade si oke aluko ona tan wi to ba ti ya wole loju ona ma wule to lo soke rara the first building to ba face bayi o ti ri bana wan de ibe ni dan leku ti waye ni ago mokanla
0: lago mokanla lola
6: beni do the African time
0: iro awon le nbe le nre ti ninu eto yi sa
6: ala olotu gbogbo eda to ba nilo wo la reti
0: gbogbo eda to nilo wo
6: o wa de eda kan to wa laye
0: ti so omode atagba
6: omode gan nilo wo omo tin kose lowo oni de owo eni tin kawe oni de owo eni tin taja oni de owo eni to sise owo oni de owo osise ijoba gan si tun wa owo kun owo
0: ti o si dise tan se lowo
6: ti o dise won lowo rara mo kawe ko kan mi o kawe ko kan baba laje ni mi iya loja ni mi ma bo wa gbogbo eda to ba sati mo pe o oni ntan fowo se laye abi wa to se project kan lowo o wa duro soju kan owo lo de duro ma bo wa gbowo Easy Loaner irorun ni won ni ile akiri tori wi pe owo Easy Loaner ke se wa lo ma san pada owo to de wa be ke sori si kan ame ti afani gba wa ati akoko gba wa lati yanana
0: o la yanana
6: orisi meta lo wo be to de ma gba ti o se ni ti o pe owo pe ko wa da pada ama gbogbo n te ba wu ka so ayi o gba wa bayi tori akoko ma bo wa si bi dare leko lola
0: oda eje lo sodo ya wa Suleiman ni ma eje wo bayi bi abati robirin opolopo ko bi abati robirin pe be obe nso kutukutu nbe ma ndun mo niyan gbayunba ya wa eje jo wo seyin na ti jafani eto yi
5: anfani to
0: awon akegbe yi lobirin imoran wo le ni fun won ni soki
5: anfani to po ni mo si je nbe oga nti eyin te mo so pe lalai lalai sina tru ma fi koja eni mo iwo to jobirin egbe mi bi awon mama ni anybody sha to ba ti mo npe mo mo wo ka so se nbe a npe eni le se Easy Loaner en te wa jobirin bi akegbe mi ti mo je omo kekere yi e mo je ka duro jo ko wa nikan o tori anfani ta anje nbe ke se kekere en te ba si robirin ti mo pe ibe e rorun ni to se irorun ni
0: lona
5: wa na irorun ni won na kuro legbe 2k ko legbe 5k so eni to ba nbere 2k 5k lo mo ma fe sa ko ni
0: o je 2k o je 3k na
5: mo ma fe sa be
0: o
5: dise to se la ni so won mo bo wa janfani to awon na tin je le se 0 na won mo bo wa je so ba no se ka ba mo nbe e no ni ka ba mo aba mo re le ma ko inshallah
0: to ami
5: e ga
0: ami oda
5: ta ba bo
0: ta ba bo kini ka mu lowo
6: wo nilo ati mo kankan dani olotu tori pe se lo lati se awa lori koja ka ton ma gbowo lowo eyan
0: okay
6: idanileko ta fe se lola anfani ofe ni idanileko
0: ife idanileko ofe ni
6: ah gba wa na lowo eyan lati
0: gbo
6: o wole o de joko o de gba laye e amo ko to ba gbo tan to wa wu e pe yes emi na fe je anfani e o darapo ni o idarapo yin wa so fe yo na yan lowo perete
0: owo pinti
6: owo da ko mo ni
0: owo da ko mu
6: owo ti ojo sa na lojumo lo iwo to ba fe mo npa e pe elo lowo na
0: ati awon ibere mi
6: to fe bere mi to fe bere boye omo na ma pe wa sori awon number ta fe
0: fi e ba awon number
6: to ba ti pe sori e won ma de lohun
0: e ba npe awon number e ba npe awon number
6: number ti a ma pe si alakoko 08 0 6 0 6 0 9 4 9 4 ti ise ba
0: po lori
6: eyan abi lori e e pe sori elekeji 08 1 08 1 24 2 4 23 55 55 13 13
0: 13
6: awon number ti won mo pe wa sinu
0: leyin e ba o to address mo la awon tun bo lola ti o ba won na number ti won pe sinu address e ba to mo le kan si
6: ani state office wa ta nlo yi na ni o gbe idati ti n gbo tele ti mo bi ta tin se state office wa ni eyin format fa wa ta ese n gbo ni Taiwo sale ni junction unity ni Taiwo
0: ni Taiwo
6: bẹẹni
0: to so Taiwo ke Taiwo sale papọ
6: bẹẹni
0: ni o ti waye lola
6: ni o ti waye lola to ba ti de bi junction yen wa sa bo le nbe o ri interlock to ya wole legbe format to ba ti yawo jona yen ibe ni le se isi lo na office wa
0: ba
6: de wa nbe lola
0: o ba be je nbere bayi tori oju ojo eja wo bi gbogbo ise lopolopo awon eyan won pe se ta won si o faye le fa won lati wa kopa ni ago mokan lati e wi samon na lori ofe lati pe yin leyin eto peto ago mele le fa wa to ye pe boyo si se ijoba abonise o to ye pe akoko won awon oga tan ba si se won le won fun won lori ofe
6: e se won lotu gbogbo eyan ti anfani o ba wa fun la ago mokan la boja ago kan lo anfani wa fe boja ago meji office wa na ni be yen ke se pa kan se mina ta
0: fun lo ya be lo office
6: ni be lo o ba wa nbe ti di ago merin a si ba wa nbe olori ofe ati wa amo idanileko gangan ago mokanla ni o bere no african time
0: ko sa mi ka ta si
6: nlo eleyin lowo wa sibe wa je anfani ta nso yi
0: ka be si olohun
6: ti mo bo se ri o digba to ba de be o
0: o da eyin alete n gbo wa tori akoko wa to ti lo ni soki e ba nkan mo ni soki
4: o ye ke mo olotu pe a tun boyan lebun
0: pe ebun to wa lola
4: be ni
0: eru ebun wo
4: awon mewa
0: mewa
4: to ba kokko pe wole
0: to ba ko pe
4: won se
0: le
4: di
0: aya bi ta ko
4: le eto
0: ta ko pe bayi
4: eyan
0: mewa to ba ko pe
4: to mu number
0: ka mu number
4: be ni tan ready ati darapo ni o ebun wa fun
0: ah eyo to
4: awon mewa to wa tun wa kokko de si office lola ti won si ready ati darapo na ebun tun wa fun
0: ebun tun wa fun won na
4: e
0: ja ma lo e te so ah e ja ma lo isi lo na corporate international na lajowo de to ni olatire waju ogun ni ope bi ti lo ko temi ewo airona airowolo o ma ti di gbagbe won ni baba ti da po ma won o ni isilona cooperative international no ni o lola oreye ara anu gbagbo wa o a ri taje se o di gba kan lori eto
7: o tun ti yo mi ko nu pade mo lebi won ni tori ti won o lowo lo
2: a ma daran ailowo lowo pani lo koda se bi won ni mr ni oni sinbe
3: e ma wo yin olohun talika si wa kun enu eyin pipu yi bayi
2: lamidi se bi ngba ti wo ti rowo ori loju o ma se be o kuku fasiri ola re han
3: emi na ko ngba ja yin ta yin te ja
2: oja wa aja ke lona wo
3: ebi isi lona ina ola siri e wa temi
2: isi lona awon awon na tun je ba o
3: ni o isi lona oju ko kan ti so talika doloro ti yi ori talika pada ti to lowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won fun ni leja je tenu re o le toro lawujo o le rowo ti papo oni lati darapo mo isi lona awon gangan lomo tin so lowo yi be ni won ni bere ni duwo kankan lowo re tabi pon ni ofin kan ni re duwo kan to so doloro iwo na ba dayato ninu malebi ajo isi lona wa kaakiri gbogbo software eyi ti won se fi irori oto ti won so opolopo eyan dolowo doloro akai moye eyan lo ti tara won dide iwo na gbegbe si ologbon loni ko darapo mo isi lona oro re o le dayo ni lorin ati gbogbo agbegbe e ma lo si office won to wa ni eyin fun ma bai wo sale nilu lorin ku
7: State. There's certainly more to radio than what you've ever experienced.
8: Yeah.
7: With Diamond FM, radio's not just about talking, it's about the laughter. Solutions.
9: Ah, I feel so relieved listening to you.
7: Platforms to express yourself.
9: I didn't say,
7: and most importantly, companionship.
10: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
11: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
10: Become an HBM distributor today. Call 0913-901-3242. 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy.
12: HBM Nigeria, formerly Lafarge.
10: HBM, Beyond Buildings.
13: Lo bi ejo
14: mo wa ni bi lo dun akoko lodo 2020 o so pe oko yi ko ni daba soke sugbon mo si wa ni bi o
15: family ko di ile itaja ko di eleka meta
16: odun mejo orule kan soso
17: owo ile iwe mi di sisan iya mi gan le fendo lori orunro
18: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtànkọ́ ṣoṣo.
19: Síbẹ̀, ó dára.
20: Obey at 8. Real people, real stories. Obey. It's okay.
21: Wà mí yóò dìde nínú ọgọ́rẹ́.
22: Gbogbo àfonífojì la ó gbé sókè, gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀. Wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú. Ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú. Olùjọ ti ìlú Ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Elfata. Ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀. Ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú Ìlọrin tí bẹ ní òpópónà Muritala nínú Ìlọrin. Bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ àrùgbó ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé. Má ṣàlàyé sí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: for you.
1: Dúró lọ́hùn kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré?
2: Afrofine ti ṣètọ́jú wa.

0: ẹkọ ọjọrọ ìròyìn jákè jádọ báyé ló ń di sí etí gbọyìn láti ìkànnì ìdámọ́ 88.7 fm nílọrin ẹsìkò wẹliwẹli òjò yìí. Ìjọba àpapọ̀ ni wọ́n ti tún gba 85 kan àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà padà láti ilẹ̀ Ghana o tí wọ́n ní wọn lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ orí ẹ̀rọ ayélujára. Ọ̀gá àgbà ọlọ́pàá ti pè fún lílo agbára láti fìdí òfin múlẹ̀ lórí à ń ṣègbéyàwó àwọn ọmọ kéékèèké nílẹ̀ Nàìjíríà. Ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti NUT wọ́n tako àgbékalẹ̀ kò ṣiṣẹ́ kò sówó oṣù tí mínísítà olúùlú lẹ̀ wá gbékalẹ̀. Ilẹ̀ Saudi Arabia ṣèlérí o láti gbégbèsẹ̀ tó gbópọn tako ìdáhùn sí ọ̀rọ̀ àkọlù tí wọ́n ṣe sí Houthi ìyẹn láwọn pápákọ̀ bàálù wọn. Lẹ́ka ti okòwò ń ṣe ni ààrẹ ilẹ̀ US dojúkọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbé o lórí èròǹgbà rẹ̀ láti képo wọlé tó jẹ́ epo dísù láti ilẹ̀ Russia. Iran Star lẹ́ka ti amúlùdùn di ẹni àkọ́kọ́ o nílẹ̀ Adúláwọ̀ tó jẹ́ pé yóò ṣeré o ní àárín ìsinmi tá a mọ̀ sí halftime nínú ìdíje ti NFL. Lẹ́ka ti rí ìdárayá ṣe ni akọ́nimọ̀-àgbá ikọ̀ Rangers ìyẹn ilé chukwu ogboríyìn fáwọn agbábọ́ọ̀lù rẹ̀ bí wọ́n ṣe ta omi ayò pẹ̀lú ikọ̀ ti Barão FC. Ẹ̀sìn ṣe fún bẹ́ẹ̀ sí ń tẹ́tí gbọ́ ìkànnì yín èyí tó ta àwọn èèyàn Diamond 88.7 FM nílọrin ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
1: Láti inú yàrá ìròyìn Diamond.
2: Ilé ti sún mi mẹ́ ọlọ́run kíkọ rẹ ní opportunity buy. Ma ex ni japa ni.
3: O le ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́, àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ̀ kúrò nílé. Síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
1: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 ìlọrin.

0: ẹ káàbọ̀ padà. Ìròyìn lẹ́kùnrẹ́ ọ̀hún rè látẹnu ọ̀làǹrẹ̀wájú Ògùn níyì. Ẹ má gbàgbé o, ẹ lè tẹ̀lé wa lójú òpó ìtàkùn ayélujára ní www.damorefm.net àbí láwọn ojú òpó ìtàkùn ayélujára wa gbogbo. Ìjọba àpapọ̀ ni wọ́n ti dóńlá 85 kan tó ṣe àwọn ilẹ̀ Nàìjíríà tí wọ́n fi ẹ̀sùn kàn nílẹ̀ Ghana lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ orí ẹ̀yọ ẹ̀rọ ayélujára. Wọ́n ní àjọ àpapọ̀ kan tó ń gbógun ti à ń fi ọmọnìyàn ṣòwò, ìyẹn NAPTIP, ló sọ lójú àrọ̀ náà nínú àpilẹ̀kọ kan tán fi léde lónìí tí wọ́n buwọ́ lù látọ̀dọ̀ ẹni tí ń ṣe adarí ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ wọn, ìyẹn Vincent Adekoye. Gẹ́gẹ́ bí àjọ náà sì sọ, wọ́n ní ṣe ni àwọn ṣiṣẹ́ náà tí wọ́n sì gbé àgbéjáde ọ̀hún jáde láti ọ́fíìsì tó jẹ́ ti olùgbanímọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa ONSA lẹ́yìn àwọn ìròyìn kan pé ilẹ̀ Ghana ni àwọn aláṣẹ wọn fi ẹ̀sùn náà kan àwọn àtìláàwí. Wọ́n ní àjọ NAPTIP ọ̀hún ni wọ́n kó àwọn elétò ààbò ilẹ̀ Nàìjíríà àti àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ààbò ni wọ́n kó wọn sòdí o, léyìí tá a ti rí àwọn àjọ bíi Immigration, àjọ DSS àti àwọn àjọ NIA tó fi mọ àjọ tó ń rí sọ̀rọ̀ àwọn àtìpó àti àwọn míì bẹ́ẹ̀ lórí àwọn tí wọ́n sá fi ibùgbé wọn sílẹ̀ tí wọ́n kó wọn sòdí lọ sí ojúkọ̀ ọ̀hún. Nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ṣe ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà Lábújá ti fọwọ́ sí da ẹjọ́ olóǹkà mẹ́jọ kan tó jẹ́ ẹ̀sùn ọ̀daràn tí wọ́n kọ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tako ẹni tí ń ṣe adarí àpapọ̀ fún àgbékalẹ̀ iléeṣẹ́ ti iléeṣẹ́ ààrẹ torí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ni Adeniyi Adeyemi nù sígbó. Onídàájọ́ Muhammed Garuba Umaru lẹ́ni tó dá ìpẹ̀jọ́ náà nù lẹ́yìn ìkọ̀wé ìpẹ̀jọ́ kan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó ní Adeyemi ni kí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ kúrò ní ilé ẹjọ́ gíga ti eléyìí tó wà lọ sí olúlu ilé wa fún àgbéjáde ẹ̀sùn títún ọ̀tún míì. Ní inú ìgbẹ́jọ́ tó tẹ̀síwájú lónìí, adarí fún ìgbẹ́jọ́ agbèfọ́ba fún olúlu ilé wa àtilẹ̀ Nàìjíríà lápapọ̀ Rotimi Oyedepo SCN lẹ́ni tó kọ̀wé ẹ̀sùn pé kí wọ́n wọ́gilé ẹ̀sùn náà. Oyedepo ó sọ fún ilé ẹjọ́ náà pé sẹ́rí ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ ètò ìdájọ́ àpapọ̀ nílẹ̀ wa ni ó ti ṣe àtúngbéyẹ̀wò àti àtúnyíríwò ẹjọ́ tó ní sí pẹ̀lú Adeyemi náà, eléyìí tí wọ́n kọ̀wé ẹ̀sùn náà látọ̀dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá ilé wa, eléyìí tó ní ó láwọn ojúkò kan nínú eléyìí tó jẹ́ àwọn àlàfo tó sílẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá ilé wa ìyẹn IGP Olatunji Disu ó ti pè fún ìfọwọ́ tó gbópọn mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọdé, èyí tó sì pè fún ìfìdí òfin múlẹ̀ lọ́nà tó dúró lórí à ń sì ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Ó ní a gbọ́dọ̀ mú àlékún dé bá bí wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ àti ètò ìlera tí wọ́n ń gbà fáwọn ọmọbìnrin, gẹ́gẹ́ bí ó ṣe kìlọ̀ pé òun ṣe ni ká má ṣe lu ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àìní àti òsì. Ohun ìgbélẹ̀lẹ́gbẹ̀gbọ́nà tó fi mọ ọ̀rọ̀ ẹ̀yà lọ́lọ́kan òjọ̀ kan fi tako àwọn tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ kéékèèké náà. Dísù ló sọ̀rọ̀ nínú àgbéjáde ọ̀rọ̀ tó fi léde fún tàyájọ́ àwọn ọmọ kéékèèké lọ́mọbìnrin tó wáyé nílùú Àbújá lónìí ọjọ́ Ajé. Ó ní ṣe ni àwùjọ ni kò gbọ́dọ̀ fàyè gba à ń lo àwọn ìwà tó jẹ́ ti àṣà kan tó ní ṣe pẹ̀lú à ń fi ẹ̀tọ́ du àwọn ọmọbìnrin kéékèèké láti kẹ́kọ̀ọ́ láti dàgbà àbí láti lo àwọn àǹfààní tí wọ́n ní. Ẹni tí igbákejì ọlọ́pàá ilé wa tó ṣojú fún DIG tó wà lẹ́ka ti èyí tó ń rí sí bí nǹkan ṣe ń lọ àti à ń pèsè nǹkan fúnni ní olúlu iléeṣẹ́ ọlọ́pàá Lábújá DIG Kenneth Chukwu Onwemele. Ó ní ọ̀gá àgbà ọlọ́pàá ilé wa tẹpẹlẹ wọn pé àṣà ni àtúntò gbọdọ̀ débà tí a sì gbọdọ̀ lò ó láti fi pé ṣe ni eléyìí ó farajìn láti mọ kó ipa tí ọ̀dà lórí àwọn ọmọbìnrin àti ẹ̀tọ́ wọn àwọn ọmọ kéékèèké láwùjọ tó fi mọ́jọ́ iwájú wọn. Ẹbí ọ̀rọ̀ rẹ̀ ó ní àṣà ni ó yẹ kó fún àwọn obìnrin láǹfààní láti pé àwọn náà wọ́n jẹ́ èèyàn nínú ayé. ninu ipinle ondo gomina ipinle ondo lucky ayedatiwa o ti fowo si afikun million lona 500 million naira fun ile igbe ati eyawo oko eto to gbele fawo si ijoba nipinle ohun gomina ohun lo fowo si alekun lori ayawo papa julo fun awon ajemonu olokun ojo kan fawo osise nipinle ohun eleyi ti won buwo lo pe ko ma waye fawon to wa ninu orilede yi ati leyin odi se ni olori osise ipinle ohun segun odusanya lo so lojoro loni ojo je ngba tun ba won niroyin soro nilu akure lori awon eto ti won lale fun ti ayeye olododun ta awon osise ijoba ti won fe se fun ose ose fawon osise ijoba odusanya lo so pe ibuwolu na ni lati mo igbe laruge ba won osise na ati igba igbadun won eleeto ni se ni igba igbadun ati irorun awon osise na to fi ma won osise feyinti loji awon logun ke bi oro olori osise ijoba na oni ijoba lo ti ntesiwaju lori akiti won lati ri pe awon bere si ni yanju gugu awon ajele wo ti won je awon osise ijoba ati awon to je osise feyinti ninu ipinle ati lawon ijoba abile are apapo fun egbe awon bibi ilu lorin emirate iedpu alhaji abdulmumin ayo abdulmalik ni ojo aiku anu ode yi o ti darapo mo gomina ipinle yi o sadanu ati lorin malam abdulrahman abrasag eleeti lo soju sultan ti sokoto alhaji muhammad saad abaka keta cfr ati eni ti se emia eleke dogun ti ilu kano alhaji aminu aduba yiro cfr kebi o se darapo mo eni ti se arele asofin agba tele ri nile wa Dr. Abubakar Bukola Saraki CON lati sa joyo ayeye ti se ogoro odun kan leyi to je ti gbaju gbaja ti ile eko ni yen as Sumartu Adabiya Kamalia School ti Arabic ati Islamic Study to wa ni lorin eto na ni o waye yen ni Muhammad Kamaluddin University to wa ni lorin Alhaji Abdulmalik eni ti won soju fun latoro igbakeji re Alhaji Abdulrahuf Baba Tunde Isa o sakawe to na bi eyi to je pe o je eto to duro re eleyi to ko opolopo awon eleyi to ko opolopo awon eto lowo ti awon sin lo eleyi fun ti idani idasile ti ile eko na fun ti mufti akoko nilu lorin Zeek Muhammad Kamaluddin Ali Adabi won ni are leni to pe to si tun ranti pe se ni ologbe na to si adasile ile eko na lo je eni ti a le fi we ni keni o loro alafia ti ifaye gba itesiwaju ilorin emirate won salaye pe ile eko na leyi to dure eyi to si pe fun ijoloto Alhaji Abdulmalik waro awon to je afa yen lesin ninu muslimi lati se awokose idurure ijoloto ati ainimo tareni to je ti ologbe Zeek Kamaluddin eleyi to fi farareje pelu igbesi aye ati asiko re lori pe eto eyi to ni se pelu esin islam lo ntesiwaju pelu imo eko to ni ati iwa ijomoniyan fun idagbasoke iroyin jake jadogba yi londisi ti gboyin lati canada mode 8.7 fm ni lorin a lo fun idanuru rapeta paparade e ma gboroyin lati le okirin ati lati ka ti ere idaraya e ma yi kuro nibe
1: social media in me on my in pretty by me I'm blushing most your video you know ni let's update everybody as you can see I'm at Bola Kale Street Cherry White House ni legbe get black ni oh if I go go ni let me e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day mo se ma keep fit lele yi every shape me ni can see obo omo lo tu yi
2: o ma se o si se be fowo ara re silekun fole fira re lajini gbe lowo gbogbo n to ni se pelu korokondu aye re ati ara re lo ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru ke si se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
3: imoran yi lo n de se ti gbo yin lati ikan ni diamond 88.7 ilorin

lẹ́kàtì rí ìdárayá bákan náà ṣe ni ilẹ̀ kọ̀rìntì ìyẹn ni wọ́n ti yan Clarence Dolfo bí akọ́nimọ̀ọ́gbà wọn pẹ̀lú ẹni tó jẹ́ ẹni tí ń gba ọwọ́ àárín gbùngbùn tẹ́lẹ̀ rí fún Netherlands ni ti wọ́n yàn bí akọ́nimọ̀ọ́gbà fúnbà àkọ́kọ́ tó ti wà ńbẹ̀ látọdún 2019 ẹni 50 ọdún 50 years ọ̀hún ló darapọ̀ mọ́ buwọ́lu ìwé àṣẹ ìbániṣiṣẹ́ náà títí di òpin ọdún 2027 lẹ́yìn tí wọ́n ní ṣe ni ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ni ó ti kópa bí ìgbà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún èyí tí ó kópa fún ikọ̀ náà eléyìí tó sì jẹ́ pé sinimá wà ní abala ẹyọ kan oṣù láti mọ́ sí wà ní relegation tí wọ́n já wálẹ̀ yanyan tí wọ́n sì ní àwọn bọ́ọ̀lù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó wà nílẹ̀ tí wọ́n fẹ́ gba wọn ní sẹ̀dọ́ọ̀fù ló gbaṣẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ẹni tó wà ní ikọ̀ akọ́nimọ̀ọ́gbà tẹ́lẹ̀ àpapọ̀ fún ilẹ̀ brazil ìyẹn fernando diniz eléyìí tó yẹ pé wọ́n ní wọ́n dá dúró látọ̀dọ̀ ilẹ̀ corinthians ọ̀hún ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù náà tí wọ́n pàdánù ìdíje ẹlẹ́ẹ̀keje wọn léraléra nínú ìdíje tí wọ́n ń gba nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ní sẹ̀dọ́ọ̀fù ni ẹni tó ti ń kópa bí akọ́nimọ̀ọ́gbà pẹ̀lú ikọ̀ ti agbábọ́ọ̀lù cameroon tó ti lé ní ọdún méje sásìkò yìí nígbà tó jẹ́ pé ṣe ni ó ti kópa pẹ̀lú ikọ̀ ti AC Milan Sensing FC àti Deportivo La Corona wọn ní sẹ̀dọ́ọ̀fù ọ̀hún náà lẹ́ni tó jẹ́ pé ó jogún ikọ̀ ti corinthians ọ̀hún tí wọ́n buwọ́lù báyìí látọ̀ ẹni tí ń ṣe àwọn agbábọ́ọ̀lù tó wà tẹ́lẹ̀ rí fún ikọ̀ Manchester United bíi Memphis Depay àti Jesse Lingard. Ká tó máa lọ fún ròyìn ìjákèjádò àgbáyé tòní kókó rèé tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti rí 85% 105 àwọn Nàìjíríà gbà padà o nílẹ̀ Ghana lórí àwọn ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ ayélujára tí wọ́n fi kàn wọ́n. Ọ̀gá àgbà ọlọ́pàá lẹ̀ wá pè fún ìlú òfin tó takò à ń fi ọmọdé ṣègbéyàwó tipátipá. Ẹgbẹ́ òṣìṣẹ́ NSC lólùlù lẹ́wọ̀ àti NUT tako ọ̀rọ̀ kò sí owó ti mínísítà ilẹ̀ wa tó fi léde. Nílẹ̀ òkèrè ilẹ̀ Saudi Arabia wọ́n pinnu wọ́n sì jẹ́jẹ́ pé àwọn yóò sì dá padà tó gbópọn lórí àkọlù tó ń ṣe ọ́tì láwọn pápákọ̀ bàálù wọn. Lẹ́ka tó kòwò ilẹ̀ US ní ààrẹ wọn ló dojúkọ àwọn ìbẹnu àtẹ́lù lórí èròǹgbà rẹ̀ láti kepò dísù wọlé láti ilẹ̀ Russia. Lẹ́ka múlùdùn ayíra star lóde akọrin ìyẹn òṣèré àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ èyí tí ó ṣeré fún abala ìsinmi ti NFL. Lẹ́ka eré ìdárayá akọ́nimọ̀ọ́gbà ikọ̀ agbábọ́ọ̀lù Rangers ilẹ̀ Chukwu ó kan sára sí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ bí wọ́n ṣe ta omi ayò pẹ̀lú ikọ̀ ti Barão FC. Ìjọ Jẹ́mà pé láyàjú òní lọ́dún 539 BC ni Sirop ni tí wọ́n jẹ́ Sirop the Great tó wà ní Persia ni wọ́n gbàkóso ìlú Babylon. Fún ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́fẹ́ tó yàrá ròyìn wa ní Diamond FM létí ẹ̀pẹ̀ sórí 0916-0627-526 0916-0627-526 àbí ọdún Akínwùmí ló ló tu ròyìn léde Gẹ̀ẹ́sì Ọ̀làrẹ̀wájú Ògúnléyè ló tu ló kà léde àbínibí sí ti gbọ̀nyín. Ẹ ṣe ṣeun bẹ́ẹ̀ sí tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo anígboro ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ̀kùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: We are the people, we make you happy. We are SAPPY.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká máa jẹ. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
7: Àwọn tí wàá yọ.
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: eku akoko ye o oruko mi ni Reverend Pierre Olawa Olusidasilejo Fante Independent Baptist Church Banke Okeodo Ilorin akoko Bible 2 no wo dun lati ma te ma tete si iwasu Olúwa yóò ràn lọ́wọ́ ẹ̀sì níbùkún níbẹ̀ Olúwa yóò wà pẹ̀lú yín ojú sí ìbùkún fún ẹ. Amen.
1: Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n, mo kí ni orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, ẹni tí ó ti wà tẹ́lẹ̀, tí ó sì wà nísinsìnyí, tí yóò sì tún padà wá. Inú mi dùn láti mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín lónìí nípasẹ̀ ìtorí rédíò yìí. Ibikíbi tí ẹ bá ti máa gbọ́ ohùn mi, yálà ní ilé yín, ní ọ́fíìsì, ní ṣọ́ọ̀bù, ní oko tàbí ní ojú ọ̀nà, nígbà tí ẹ rìn nínú ìrìn àjò yín, mo gbàdúrà pé kí ọ̀rọ̀ Ọlọ́run lè wọ inú ọkàn yín, kí ó sì bá yín sọ̀rọ̀ ní orúkọ Jésù. Àmín. Lónìí, a ó jíròrò lórí àkòrí pàtàkì tí ó yẹ kí gbogbo ènìyàn ronú lé lórí. Àkòrí ọ̀rọ̀ náà ni lẹ́yìn ikú kí ni ohun tó kàn. Lẹ́yìn ikú kí ni ohun tó kàn. After death, what next? Ẹ já gbàdúrà. Olúwa Ọlọ́run, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ mìíràn tá a tún rí gbà lónìí. Ẹ ṣe fún àtìlẹyìn nígbà gbogbo. Ẹ ṣe fún àánú yín. Ọlọ́run, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín ní àṣálẹ̀. Ẹ bá wa sọ̀rọ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ wọnú ọkàn wa lọ, kó sì sọkàn wa lóore. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Mo ní kókó ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Òun ni lẹ́yìn ikú kí ni ohun tó kàn. After death, what next? Ọ̀pọ̀ ènìyàn ni kò fẹ́ràn láti sọ̀rọ̀ nípa ikú. Àwọn kan bẹ̀rù ikú, àwọn mìíràn kò sì fẹ́ ronú nípa ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Àwọn kan gbà pé nígbà tí ènìyàn bá kú, ohun gbogbo ti parí. Ṣùgbọ́n àwọn mìíràn gbà pé iye kan wà lẹ́yìn ikú. Ṣùgbọ́n ẹ̀yin ará mi, kí ni Bíbélì kọ́ wa nípa ikú àti ayérayé? Ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ Bíbélì wa fún ti àṣálẹ̀ yìí. Èyí tí a rí nínú ìwé Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n Hebrew chapter 9 verse 27. Eléyìí tí ogún ni níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n lẹ́yìn èyí, ìdájọ́ and is at his appointed unto men wants to die, but after this the judgment. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa, ẹsẹ̀ yìí ó fi òtítọ́ pàtàkì méjì hàn wá. Ìkíní, ó ní pé ikú jẹ́ ohun tí gbogbo ènìyàn yóò dojúkọ. Our death is inevitable. Ẹ̀kejì, ó ní ìdájọ́ wa lẹ́yìn ikú. Ó ní pé ìdájọ́ wà lẹ́yìn ikú. There is judgment after death. Ẹ jẹ́ ká wò báyìí. Kí ni ikú? What is death? Kí a tó lè lóye ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú, a gbọ́dọ̀ kọ́kọ́ lóye ohun tí ikú túmọ̀ sí. Ikú ti ara ni ìparí ìgbésí ayé ènìyàn lórí ilẹ̀ ayé. Ó jẹ́ ìyàsọ́tọ̀ láàrin ara ti ara àti ti iyè ti mú ara náà ṣiṣẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Bíbélì ti kọ́ wa, ikú kò túmọ̀ sí pé gbogbo ìṣirò tí Ọlọ́run yóò ṣe pẹ̀lú ènìyàn ó ti parí. Ìwé oníwàásù orí kejìlá ẹsẹ̀ keje ló sọ pé ìyàngbò yóò sì yí padà sí ilẹ̀ bí ó ti rí tẹ́lẹ̀. Ẹ̀mí yóò sì padà sọ́dọ̀ Ọlọ́run tí ó fi fún. Ara wa yóò padà di èrùpẹ̀. Ṣùgbọ́n Bíbélì kọ́ wa pé a gbọ́dọ̀ ronú nípa ibi tí a ó ti dúró níwájú Ọlọ́run lẹ́yìn ìgbésí ayé wa.
2: ninu we Genesis ori kete ese kokandilogun o wi pe Olorun ran eniyan leti pe erupe ni adawa erupe si ni a o pada si eyin ara mi aye yi ki si aye raye ile ti o ko yo seku owo ti o kojo yo pada duro leyin re ipo ti o wa yo koja lo si ori owo elomiran awon aso ti o won loni yo di ohun ti elomiran le lo tabi ki won baje patapata sugbon ibere nipa aye raye ko le di ohun ti o pati Jesu bere ninu we Marku ori kejo ese ikerindinlogoji Mark chapter 8 verse 36 pe kini ere ti eniyan ni bi o ba jere gbogbo aye ti o si so emi re nu eronu nipa eni ti o ni oro pupo ti o ni ile lanla oko ayokele owo pupo ati ipo giga sugbon ti o ku lai si basipo pelu Olorun kini eni na jere ni toto bi ba padanu okan re eronu nipa eni ti o lo gbogbo aye re lati lepa si ori aye ti ko si ronu nipa igbala okan re eyin olugbo mi owon e ma si lo gbogbo igbesi aye yin lati mura sile fun aye yi ki e si gbagbe aye raye igbesi aye wa lori ile aye o je fun gba die sugbon ibi ti a o ti lo aye raye se pataki gan awon meta ti a gbodo ranti nipa iku o ni wonyi akoko iku daju a le ma mo ojo tabi wakati ti a o ku sugbon a mo pe igbesi aye wa lori ile aye yo dopin ekeji ni pe iku ko wo ipo eniyan ko bowo fun oro ojo ori eko tabi ipo eni lawujo eketa iku ran wa leti pe a gbodo mura sile akoko to dara julo lati mura sile fun aye raye ki se igba ti o ti wa lori ibusun aisan ti o ko le se ohunkohun mo akoko to dara ju ni nisinsin yi nigba ti o si le gbo oro Olorun ti o si le dahun si ipe re ohun ti iku ti o tumo si ni kini yo wa sele leyin iku kini o sele leyin iku eyin olugbo mi eyi ni okan pataki okan pataki julo ninu iwaasu wa loni kini yo sele leyin ti eniyan ba ku e je ki a wo ohun ti bibeli ko wa ikini iku ko mu ki ojuse wa niwaju Olorun pari iwe beru ori kesan ese ketadinlogbon bi ti a ti ka so pe leyin ku ni idajo wa beeni iwe koriti keji ori karun ese kewa so pe gbogbo wa ni yo farahan niwaju ite idajo Kristi igbesi aye wa lori ile aye se pataki niwaju Olorun awon ipinnu wa iwa wa ati bi a se dahun si otito oro re o se pataki fun wa pupo pupo o le ta awon eniyan je sugbon o ko le tan Olorun je o le fi awon ise re pamo fun idile re pastor re oga re tabi awon ore re sugbon ko si ohun ti o pamo le oju Olorun weberu ori kerin ese ketala ran wa leti pe ohun gbogbo han gbangba niwaju Olorun ẹni ti a o si jiyin fun nitori naa e je ki a bi ara wa ni awon ibeere wonyi ikini ni pe se mo n gbe igbe aye ti o ba Olorun mu se mo ti ronupuada kuro ninu ese mi iketa se mo ti gbẹkẹle Jesu Kristi fun igbala mi ati kẹrin eleyi ti o gbẹyin re ni pe se mo ti mura sile lati duro niwaju Olorun awon ibeere wonyi se pataki ju iye ile ti a ni lo tabi iye owo ti o wa ni banki wa ohun ikeji ti bibeli ko wa o ni pe bibeli ko wa pe ibi ti eniyan yo lo leyin iku o wa ninu iwe Luku ori ikerindinlogun ese kọkandinlogun si ese ikọkanleniogbon Jesu so itan okunrin oloro kan ati ọkùnrin tálákà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lazaru. Ọkùnrin ọlọ́rọ̀ náà ń gbé ní ìgbádùn, ó ń wàṣọ olówó iyebíye, ó sì ń jẹ oúnjẹ adùn lójoojúmọ́. Ṣùgbọ́n Lazaru jẹ́ tálákà, ó sì ń jìyà púpọ̀. Nígbẹ̀yìn, àwọn ọkùnrin méjèèjì kú. Ìtàn náà fi ìyàtọ̀ ńlá hàn láàrin ipò wọn lẹ́yìn ikú. Ọkùnrin ọlọ́rọ̀ náà wà nínú ìrora àti ìyà. Nígbà tí a gbé Lazaru lọ sí ọkàn àyà Abrahamu, ibi ìtùnú gẹ́gẹ́ bí àpèjúwe ti Jésù fún wa. Kí ni ẹ̀kọ́ tí a rí nínú ìtàn yìí ni pé ọ̀rọ̀ tí ọkùnrin ọlọ́rọ̀ náà ní ní ayé kò dáàbò bò kúrò nínú ìyà lẹ́yìn ikú. Bákan náà, ipò tálákà tí Lazaru wà kò dí lọ́wọ́ láti rí ìtùnú. Ìtàn yìí kìlọ̀ fún wa pé a kò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ tàbí ohun ìní ayé díwọ̀n àṣeyọrí ìgbésí ayé wa. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a lóye ẹsẹ̀ yìí dáadáa. Jésù kò kọ́ wa pé tálákà ni yóò wọ ọ̀run láìka ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run sí, tàbí pé gbogbo ọlọ́rọ̀ ni ó dálẹ́bi. Ìgbàlà jẹ́ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́, kì í ṣe nípa jíjẹ́ ọlọ́rọ̀, tálákà, tàbí nípa àwọn àṣeyọrí ènìyàn. Bí a ṣe ń sọ fún wa nínú ìwé Efésù orí kejì ẹsẹ̀ kẹjọ àti kẹsàn-án, tí ó kọ́ wa wípé nípa oore ọ̀fẹ́ nípasẹ̀ ìgbàgbọ́ ni a ṣe gbà wá là, kì í ṣe nípa iṣẹ́ wa. Ìtàn tó wà nínú Lúkù orí 16 yìí tún kìlọ̀ fún wa pé ọ̀nà tí a ń gbà dáhùn sí ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì, àti pé a kò gbọ́dọ̀ fi ìrònúpìwàdà sí ọ̀la tàbí sí ọjọ́ iwájú. Ẹ̀yin ará mi, ẹ má ṣe rò pé nítorí pé ayé yìí ń lọ dáadáa lónìí, ohun gbogbo dára pẹ̀lú ọkàn yín níwájú Ọlọ́run. Ẹ má ṣe rò pé nítorí pé ẹ̀ ń lọ sí chọ́ọ̀chì ní gbogbo ọjọ́ ìsinmi, ìyẹn túmọ̀ sí pé ẹ ti múra sílẹ̀ fún ayérayé. Ìbéèrè tó ṣe pàtàkì jù ni pé ǹjẹ́ o ti fi ìgbàgbọ́ tòótọ́ gbẹ́kẹ̀lé Jésù Kristì? Ohun kẹta tí Bíbélì kọ́ wa, o ní àjínde àti ìdájọ́ ìkẹyìn yóò wáyé. Jésù sọ nínú ìwé Jọ́hánù orí 5 ẹsẹ̀ 28 àti 29 pé àkókò ń bọ̀ tí àwọn tí ó wà nínú ibojì yóò gbọ́ ohùn rẹ̀, wọn yóò sì jáde wá. Bíbélì kọ́ wa pé ikú kìí ṣe ọ̀rọ̀ ìkẹyìn. Ìwé Ìfihàn orí 20 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15 ṣàpèjúwe ìdájọ́ níwájú ìtẹ́funfun ńlá, níbi tí a ó ti dá àwọn òkú lẹ́jọ́ níwájú Ọlọ́run. Ẹsẹ̀ wọ̀nyí tún sọ nípa ìwé ìyè àti bí ó ti ṣe pàtàkì kí orúkọ ènìyàn wà nínú rẹ̀. Ìdájọ́ Ọlọ́run kìí ṣe bí ìdájọ́ ènìyàn tí a lè yí padà nípasẹ̀ owó, àṣẹ, tàbí ìbáṣepọ̀. Kò sí agbẹjọ́rò tí yóò lè fi owó ra ojú rere Ọlọ́run. Kò sí olórí tàbí adarí òṣèlú tí yóò lè fi agbára rẹ̀ yí ìdájọ́ òdodo Ọlọ́run padà. Ọlọ́run mọ òtítọ́ nípa ìgbésí ayé gbogbo ènìyàn, ṣùgbọ́n ìhìnrere kan wà. Bíbélì kan náà tí ó kìlọ̀ fún wa nípa ìdájọ́ tún fún wa ní ọ̀nà ìgbàlà Ọlọ́run ó fi hàn wá nípasẹ̀ Jésù Kristì. Ọlọ́run kò fẹ́ kí àwọn ẹlẹ́sẹ̀ ṣègbé, ó ń pè wọ́n sí ìrònúpìwàdà kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ọmọ rẹ̀. Nítorí náà, a kò gbọdọ̀ jẹ́ kí ìkìlọ̀ nípa ìdájọ́ mú wa sínú àìnírètí, kàkà bẹ́ẹ̀ kí ó mú wa wá sọ́dọ̀ Ọlọ́run fún àánú rẹ̀ nígbà tí àǹfààní sí wà. Ibi méjì tí ènìyàn lè lọ tàbí tí ó ti lè lo ayérayé rẹ̀ tí a ní láti kíyèsí. Bíbélì fi àyànmọ́ méjì tó yàtọ̀ hàn wá: ìyà nípẹ̀kun pẹ̀lú Ọlọ́run àti ìjìyà àìnípẹ̀kun. Ẹ jẹ́ kí a wò wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé. Ìkíní, ìyà nípẹ̀kun pẹ̀lú Ọlọ́run. Jésù sọ nínú ìwé Jọ́hánù orí 11 ẹsẹ̀ 25 pé èmi ni àjínde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú síbẹ̀ yóò yè. Ìlérí àgbàyanu ńláńlá ni eléyìí. Jésù Kristì ní ìrètí àwọn tí ó gbẹ́kẹ̀lé. Jésù Kristì nireti awon ti o gbekele ifihan oriko kanlelogun ese kerin o sapejuwe ojo iwaju ti olorun ti seleri pe olorun yo si nu gbogbo mi je gbogbo kuro ni oju won iku ki yo si simo be ni banuje tabi ekun tabi irora ki yo simo ero ninu pa ibi ti iku ko ni simo nibi ti banuje ati irora yo ti pari nibi ti awon eniyan olorun yo si ma gbadun wiwa niwaju re ko ni si ibusun ile iwosan mo ko ni si isinku mo ko ni si iyapa nipase ku mo ko si ni si omije ibanuje mo eyi ni ireti alabokun fun awon ti yo wa pelu olorun titi ayeraye sugbon bawo ni a se le ri iye yi jesu so ninu we joanu ori kerin lese kefa pe imi ni ona ati otito ati iye ko si eni ti o le wa si odo baba bi ko se nipase mi iya nipekun wa ninu jesu christi a ki ri nipa jije omo ijo lasan nipa wiwa tabi tabi lati inu idile kristiani nipa fifunni ni owo fun ijo tabi nipa sise awon eto esin awon nkan wonyi ko le ro pe ronu pe wada ti ara eni ati igbagbo ninu kristi ibi keji oni ijiya ainipekun ibeli tun kilo nipa ijiya ainipekun ifihan ori ogun ese ikedogun so pe enikeni ti a ko ba ri oruko re ti a ko sinu iwe iye a o so sinu adagun ina eyi je ikilo to lagbara a ko gbodo ka ese si ohun kekere tabi ki a ro pe olorun yo foju ko tabi yo foju pare lati teti si otito re sibe a gbodo ranti pe olorun ti pese igbala nipasẹ jesu kristi iwe joanu ori kẹta ẹsẹ kẹrìnlélógún sọ pé ọlọrun fi aráyé tó bẹ gẹ tí ó sì fi ọmọ bíbí rẹ kan ṣoṣo fúnni ẹnikẹni tí ó bá gbàgbọ kí wọn bá ṣègbè ṣùgbọn kí ó lè ní iyè ainipẹkun pípèsè ìgbàlà fún wa jẹ àmì fi ọlọrun àgbélébu kávárì fi bí ẹsẹ ṣe búburú tó àti bí ìfẹ ọlọrun sí àwọn ẹlẹ́sẹ̀ sí tóbi tó bí ó ṣe fi hàn wá jésù kú nítorí ẹ̀sẹ̀ wa a sì sin ó sì jíǹde nítorí náà kò sí ẹlẹ́sẹ̀ tí kò ní ìrètí ẹnikẹ́ni tí ó bá tọ kristi wá pẹ̀lú ìrònú pìwàdà àti ìgbàgbọ́ tòótọ́ lè gba ẹ̀bùn ìgbàlà rẹ̀ ẹ̀yin ará mi ìbéèrè kìí ṣe pé ọ̀run tàbí ọ̀run àpáàdé wà tàbí wọn kò sí ìbéèrè ni pé ṣé o ti gba ìgbàlà ọlọ́run nípasẹ̀ jésù kristi báwo ni a sì lè múra sílẹ̀ fún tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú níwọ̀n ìgbà tí a ti gbọ́ ohun tí bíbélì sọ nípa ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú a gbọ́dọ̀ béèrè pé báwo ni a sì lè múra sílẹ̀ fún ayérayé bíbélì fún wa ní ìdáhùn tó ṣe kedere tí ó sì ṣe pàtàkì ìgbésẹ̀ àkọ́kọ́ jẹ́wọ́ pé ẹlẹ́sẹ̀ ni ọ́ wérò mórí kẹta ẹsẹ̀ kẹtàlélógún sọ pé nítorí gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo ọlọ́run gbogbo wa nílò ìdáríjìn ọlọ́run kò ṣe pàtàkì bóyá ó kara rẹ sí ẹni rere tàbí ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀sìn dáadáa gbogbo wa ti kùnà láti dé ìwọ̀n òdodo pípé ọlọ́run ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìgbàlà ni láti jẹ́wọ́ pé o nílò àánú ọlọ́run má ṣe máa dá àwọn ẹlòmíràn lẹ́bi fún ipò tí o wà má ṣe fi ara rẹ wé ẹlẹ́sẹ̀ mìíràn kí o sì sọ pé òdodo ni ìwọ ìgbésẹ̀ kejì ronú pìwàdà kúrò nínú ẹ̀sẹ̀ rẹ ìṣe àwọn apòsílẹ̀ orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún sọ pé nítorí náà ẹ ronú pìwàdà kí ẹ sì yí padà kí a sì lè pa ẹ̀sẹ̀ yín rẹ ìrònú pìwàdà túmọ̀ sí yíyí ọkàn àti èrò padà kí ènìyàn sì yí kúrò nínú ẹ̀sẹ̀ láti tọ ọlọ́run lọ kò tó láti sọ pé ọlọ́run dáríjì mí nígbà tí o ti pinnu tẹ́lẹ̀ láti máa bá ẹ̀sẹ̀ náà lọ láì ní ìfẹ́ kankan láti yí padà ìrònúgbò àdá tó tọ́ túmọ̀ sí pé ajẹ́wọ́ ẹ̀sẹ̀ wa ayé padà sí ọlọ́run a sì wá ọ̀nà láti gbé ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ìgbésẹ̀ kẹta, gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Ìsàwọn apọ́sẹ́lẹ̀ orí 16 ẹsẹ̀ 21 sọ pé gba Jésù Kristì Olúwa gbọ́ a ó sì gbà ọ́ là. Jésù kí nítorí ẹ̀sẹ̀ wa a sì sin ó sì jíǹde. A kò lè gba ara wa là nípasẹ̀ iṣẹ́ rere tàbí iṣẹ́ ìsìn wa. A gbọ́dọ̀ fi ìgbàgbọ́ wa sínú tí Jésù Kristì ṣe fún wa. Rómù 10:9 kọ́ wa nípa pàtàkì gbígbàgbọ́ pé Ọlọ́run jí Jésù dìde kúrò nínú òkú àti jíjẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa. Ẹ̀yin ará, ṣé ẹ ti fi ọkàn gbẹ́kẹ̀lé yín sínú Jésù Kristì? Ẹ má ti gbẹ́kẹ̀lé ìgbàgbọ́ bàbá yín, ìyá yín, ọkọ yín, aya yín, pásítọ̀ yín tàbí ìjọ yín nìkan. Àwọn òbí yín kò lè gba Kristì gbọ́ ní ipò yín. Ọkọ tàbí aya kò lè ronúpìwàdà ní ipò yín. Ìwọ fún ara rẹ nílò láti gbọ́ o, láti gbọdọ̀ dáhùn sí ìpè Ọlọ́run. Ìgbésẹ̀ kẹrin, gba ẹ̀bùn ìgbàlà Ọlọ́run. Efésù 2:8-9 ni a sọ fún wa pé nípa orí ọ̀fẹ́ la fi gbà wá là. A kò lè fi owó ra ìyà nípẹ̀kun. A kò lè rí ìdáríjìn ẹ̀sẹ̀ nípa fífún ìjọ ní ọ̀rẹ́ ńlá nìkan. O kò lè fi iṣẹ́ ẹ̀sìn rẹ láti fi rí ojú rere Ọlọ́run. Ìgbàlà jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tí a ń gbà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristì. Iṣẹ́ rere ṣe pàtàkì nínú ìgbésí ayé Kristẹni, ṣùgbọ́n kì í ṣe owó tí a ní àfihàn ìgbàlà. Ó jẹ́ èso ìgbàlà nínú ìgbésí ayé ẹni tí ó ti gba Kristì gbọ́. Ìgbésẹ̀ karùn-ún, máa gbé ìgbésí ayé òtítọ́ fún Olúwa. Lẹ́yìn tí a bá ti gba Kristì gbọ́, a pè wá láti dàgbà nínú ìgbàgbọ́, láti ṣègbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti láti gbé ìgbésí ayé tí ó fi ògo fún. Jésù sọ nínú ìwé Jọ́hánù 14:15 pé bí ẹ bá fẹ́ràn mi, ẹ pa àwọn òfin mi mọ́. Kristẹni gbọ́dọ̀ máa lépa ìwà mímọ́, fẹ́ràn àwọn ẹlòmíràn, dáríji àwọn tí ó sẹ̀ sí ọ, sin Olúwa pẹ̀lú òtítọ́, kí o sì máa pín ìrere fún àwọn ẹlòmíràn. A kò gbà wá là nítorí pé à ń gbé ìgbé ayé pípé láìsí àṣìṣe. Ṣùgbọ́n ìgbàgbọ́ tòótọ́ nínú Kristì gbọ́dọ̀ mú ìyípadà wá sí ìgbésí ayé wa. Ṣé o ti múra sílẹ̀ láti pàdé Olúwa? Bí o bá sọ pé Kristẹni ni ọ́, ṣé ìgbésí ayé rẹ ń fi ìgbàgbọ́ tí ó jẹ́wọ́ rẹ̀ hàn? Ṣé ọ̀rọ̀ ẹnu rẹ, ìṣe rẹ, ìbáṣepọ̀ rẹ àti ìwà rẹ ní ìkọ̀kọ̀ ń fi ọ̀la fún Jésù Kristì? Ẹ jẹ́ ká yí ọkàn wa wò níwájú Ọlọ́run. Ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n, ẹ jẹ́ kí n bá ọkàn yín sọ̀rọ̀ ní tààrà. Ó ṣeéṣe kí o gbọ́ ètò yìí nígbà tí o jókòó nínú yàrá ìjókòó ilé rẹ. Ó ṣeéṣe kí o wà ní ṣọ́ọ̀bù rẹ, níbi tí iṣẹ́ rẹ, tàbí kí o wà ní inú ọkọ̀ bí ojú ọ̀nà tí o ti rìn ìrìn àjò. Ó ṣeéṣe kí o jẹ́ ọ̀dọ́ tí o sì rò pé ikú jìnà sí ọ. Ó ṣeéṣe kí o ti dàgbà, tí o sì ti bẹ̀rẹ̀ sí ronú nípa ayérayé. Mo fẹ́ kí o lóye òtítọ́ yìí. O kò nílò láti mọ ọjọ́ tí ó kú kí o tó ronú pìwàdà, tàbí kí o tó múra sílẹ̀ fún ayérayé. O nílò láti dáhùn sí Jésù Kristì lónìí. Ìwé Jákọ́bù 4:14 rán wa létí pé ìgbésí ayé wa dàbí ìkúkú tí ó hàn fún ìgbà díẹ̀, tí ó sì pòórá lẹ́yìn náà. Ìgbésí ayé kò dájú. Àwọn mìíràn máa ń ṣe ètò láti rìnrìn àjò, ṣùgbọ́n wọn kì í dé ibi tí wọ́n ń lọ. Àwọn kan máa ń múra sílẹ̀ fún ìsinmi lẹ́yìn iṣẹ́, ṣùgbọ́n wọn kì í wà láàyè láti gbádùn rẹ̀. Àwọn kan máa ń sọ pé àwọn yóò ronú pìwàdà nígbà tí wọ́n bá dàgbà. Òtítọ́ látinú ọkàn rẹ wá pé mo wá sí iwájú rẹ lónìí mo jẹwọ pe ẹlẹsẹ ni mi ati pe mo nilo aanu rẹ mo gbagbọ pe Jesu Kristi ni ọmọ rẹ pe o ku nitori ẹsẹ mi a si sin o si jinde kuro ninu oku mo ronu pada kuro ninu ẹsẹ mi mo si yi pada si ọdọ rẹ fun idariji ni oruko Jesu Kristi Oluwa wa eni ti o ti ma n soro o na ni oluswagotan JJ Malik lati nu ijo Fontaine Independent Baptist Church to wa ni Sawo ni oju ona Diko si express si ni eka wa na ni ilu Ilorin ni Tanki Okeodo ni opposite Educational Resources Center fun bere tabi amoran ele pe sori ago yi 0906945 2428 ele ke pe sori ago 0901653 5627 yóò dára fún yín.
3: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
4: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
5: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
3: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: Bí àbíkún mi lẹ́kùn rẹ̀ bí àṣẹ́pp wa.
3: Pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
7: After working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
3: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
8: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: O fẹ́ simi létí o ń gbọ̀n rìnrìn ìdọ́kan ìkànnì Diamond 88.7 FM.

0: Ọbátẹ̀dọ́ Oṣogbo Osun State. Ẹ̀rí ẹ̀lọ́mọ̀rẹ́ 08032265255. Ààrẹ Agbọ́mọlà ń pè ọ́, ó ní ẹ máa bọ̀.
1: Tẹ́ẹ̀dọ̀
2: káìkàìkàì.
1: Tẹ́ẹ̀dọ̀
2: tẹ́ẹ̀dọ̀
1: tẹ́ẹ̀dọ̀
2: tẹ́ẹ̀dọ̀ egbègi ìbílẹ̀ tó ń sọkùnrin dákọ.
3: Ẹlẹ́fẹ̀ẹ́ sàdúrà fún wa.
4: Ẹlẹ́tí wá lẹ́sẹ̀ wa lódò tá gbà kan.
5: Ìtìbọ̀ bá ń jọ náà, ayin àtọ̀gbẹ́ àti agbára ọkùnrin. Ọwọ́ yín lọ́ọ́ máa rùkè lágbára àtọ̀lọ́. Ǹtẹ́ ẹ fẹ́ lágbára lọ́yọ́ ẹ máa rí ìṣe. Ìṣá àlà iṣẹ́ yín Ọlọ́run jẹ́ òkèjì tó ń jù báyìí lọ. Ṣé mùsùlùmí yín àbí mùsùlùmí lágbára àtọ̀lọ́? Ọlá Kábàtà lọ, Ọlá Sàfáì Márúwà, Ọlá Màkàmà Ìbùrà, Ọlá Tàwùrẹ́tà, Ọlá Lìjìlà, Ọlá Sàbúrà, Ọlá Kùránà, àlàáfíà tẹ̀mí gúgùn. Ọlọ́run pèsè fún yín. Ọlá Haúlà, Ọlá Kùwàtà, Ìlà Bìlàlà. Ìṣẹ́lẹ̀ ni, ẹ̀ṣẹ́lẹ̀ Ọyọ́.
4: Bẹ̀lẹ̀ tí wọ́n sí ìlọrin gbà fẹ́ kọ́ wá.
5: Bẹ́ẹ̀ ni, àmọ́ ìbẹ̀lẹ̀ àmọ́ wà déédéé
4: ní. Ẹ̀tí wọ́n bẹ̀rẹ̀ tuntun wá sí ìdìbò lónìí
5: báyìí. Bẹ́ẹ̀ ni,
4: bẹ́ẹ̀ ni. Ní sinmi ìgbà yẹn, àtọ́gbẹ́ yẹn, ẹ̀ríṣẹ́ dáadáa.
5: Alhamdulilayi.
4: Ìkọmọkùnrin náà wà òfin dáadáa.
5: Alhamdulilayi.
4: Ìlú tí wọ́n
5: wọn
4: àgbẹ̀ wá
1: Bàbá, Ọlọ́run gbàdúrà wa nídàmú.
6: Àmín Jésù.
1: Ó wù lọ́kàn ara yín ẹlẹ́fẹ́ fi ìdùnnú hàn nílé iṣẹ́ wa wípé ẹ wá lọ àárín Agbọ́mọlà. Wípé ojú yín ò rí nǹkan kan tẹ́lẹ̀ pé ṣùgbọ́n báyìí ojú yín ti rí nà kedere. Àwa gbélérè pé ìdùnnú tẹ́ fẹ́ fi hàn yín ẹlẹ́fẹ́ tí gbogbo ayé wọn gbọ́ ni lo rédíò àbẹ́ẹ̀kọ́.
6: Bẹ́ẹ̀ni.
1: Ẹnu níkan láti ń gbọ́ pọ̀n.
6: Orúkọ mi ni Olóyè Joseph Oyelade Jẹ́gẹ́dẹ́, ọmọ bíbí ìlú Ìlókún ní Ìjẹrò Èkìtì, inú ìjọ Mojojoyè. Mo wá síbi ilé iṣẹ́ yìí ní àárín August lọ́dún tá a wà yìí. Ìgbà tí mo wá síbi orílẹ̀ èdè mo ti bọ́ announcement bàbá. Ìgbà tí mo wá síbi mi ò rí nǹkan kan, mi ò rí nǹkan kan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí mo ti ń wá, tí wọ́n ti fún mi nìkan.
4: Ẹ fojú rí nǹkan kan tẹ́lẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
4: Àmì náà bẹ̀rẹ̀ mọ̀ pé ń gbà yẹn ẹ̀rí bà tẹ́lẹ̀.
6: Mi ò rí kankan tí ó ń gbà tí mo wá lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn. Ẹ̀yìn tí mo ti dé yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ní rí kankan tó yẹ tí ń bá ń bọ̀ nínú mọ́tò mi. Mo wá rí mọ́tò tó ń kọjá lẹ́bàá mi.
4: Èyí tó ń bọ̀, èyí bẹ̀rẹ̀ rí bà tẹ́lẹ̀.
6: Mi ò rí kankan. A kàn gbé wá sí bẹ́ẹ̀ni mi mo bá jẹ débi. Ṣùgbọ́n.
4: Bàbá láàrin ẹ káyọ̀ lè kó lè mọ̀ pé tẹ́ ń sọ yìí bó ti rí gẹ́lẹ́ nù. Kílẹ̀ lè wá fi sẹ̀rí sáàrin yẹn pé bó ti rí nù.
6: Mo ti bẹ̀rẹ̀ sí rí ìrìnà.
4: Kẹ́lẹ́ mi ò ní kílẹ̀ lè bá a sẹ̀rí láàrin yẹn. Àwọn mùsùlùmí ní ìsìn àmọ́ fọlọ́n sẹ̀rí. Àwọn kìrìsìtẹ́nì kílẹ̀ lè bá a sẹ̀rí.
6: Wọ́n yẹn lè tára Bàbá Agbọ́mọlà mo ń rí báyẹn.
4: Ẹ̀rí mi kiri
6: báyẹn. Ẹ̀rí
4: sí rí bí tẹ́lẹ̀ rárá.
6: Mi ì rí wọn tẹ́lẹ̀. Mo ti mo ń rí fígọ̀ ẹ̀ báyìí.
4: Ẹ̀rí mi dáadáa báyìí.
6: Mo ń rí wọn.
4: Kí lẹ wọ́n fẹ́ sọ.
6: Ilé iṣẹ́ yìí òótọ́ ni kì í ṣe fẹ́ẹ̀kì. Torí tó bá jẹ́ pé fẹ́ẹ̀kì ni màá ti mọ̀. Torí eyín tí mi ò rí mo ti bẹ̀ sí ní rí
4: báyìí.
6: Bẹ́ẹ̀ni àwọn ènìyàn tó bá ní ìṣòro bíi tèmi yìí mo darí wọn síbi kan máa wá síbi iṣẹ́ wọn níbi kíbi tá a bá ti polówó gbọ́ wọn wà lóòótọ́ ni ẹ̀dẹ̀ máa rí ìgbàlà lórúkọ Jésù.
4: Sọ bàbá ẹ ti dàgbà ẹ tó mọ ọdún mélòó báyìí.
6: Àti àbá ní tarawa jẹ mo ti súnmọ́ àádọ́rùn-ún ọdún báyìí.
4: Àádọ́rùn-ún ọdún ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iléeṣẹ́ wa pápọ̀ gbọ́dọ̀ àti mẹ́jọ tá a ti ń dáwé tá a ti wakò gbàgbọ́ àtòkù ọdún àti mẹ́jọ tá a dá iléeṣẹ́ dr ọ̀gbìnlẹ̀ a fi àdúrà lẹ́nu yín bàbá.
6: Lórúkọ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yìí kẹ́ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ bá ti wí kó máa rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù.
4: Ẹ ṣe bàbá.
1: Bàbá December tí a wá rí yìí August lẹ ti ń wá.
6: Bẹ́ẹ̀ni.
4: December tá a wá rí báyìí kílẹ̀ wá sí December yìí.
6: Mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí iwájú ilẹ̀ pábìtì eré sí iwájú ilẹ̀ ó máa lọ o ẹ ò ní rẹ́yìn o nǹkan tá a bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni Ọlọ́dúnmọ̀rẹ́.
4: Ilé tọ́jú pé ní ìsìn ìmọ̀ bíi ti rí nà kedere.
6: A dúpẹ́ lọ Ọlọ́run.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08032265265 08032265265 wọ́n tọ́ lára ojú tọ́ lára àyà tọ́ lára mùjẹ̀mùjẹ̀ ara ńlá pálapà ara ńlá tanratan àbára àgínísà inú ẹ̀ ń gbóná orunú mọ́ inu e ngbona kolukole ti wa fole da o abe da bu abe do rusu nje owo ti wole oko ogbopa ogbopo ogbopo ogbopo to ti wa primary infertility abo wa secondary infertility olohun ba la lo ba ton somo sugbon lo tire mi ari agbonma la ile yoruba oba isegun agbaye ati wa gbogbo ni segun bile jake jado lead nigeria olohun ti ran mi sio lati fi wi ati gbogbo iwu gbarun ti ba nsio ka wu ti gbogbo ti gbogbo ko dupe olohun ba won to wa kiss po larun balopo kuno infection won ni on ton komo kure njo abo lato se egbe staphylococcus infection in kan inu komo kure in kan gi oje abo ni e ato se ajere syphilis ere ara ni ma je ne fun gbe lato se ajere in to ba wulo la ni ma je ne fun gbe lato se ajere ori people si bi owo wa mi yo lo yo pada kolukole ti wa kolo bi pe o ti wa di oni lo spankant abi what you spam abi ko to lato se eleje nipase lo spankant abi what you spam to ni o ti nda wa la ti nda wa laarin ako ati yawo ngba to ba je pe ko ba soyun awon arun balopo lo se akoba fun o ti o fi je ki anfani o wa lati je ki omi to le wu laarin okunrin sobirin ko di omo won to wa ki si pe in ti wo ti e ni arun asuki ni o wa lo mo goji odun nkan mo kunrin wa dabi to mo odun medogun bi battery se ngbe ko ori ko bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin yẹn ti kéré ìtọ́jú mẹ́ta ṣe fún ọ láàrin ọjọ́ mọ́kànlá àbọ̀ṣẹ́ méjì láàfin tọ́jú àsúkì tí wọ́n náà bá rí nǹkan ọmọkùnrin yẹn wà á bú ẹ̀rìn níbi tí inú ẹ̀ máa dùde abẹ́ẹ̀ tó kéésì pé onítẹ̀sọ̀ ọ̀dọ́dọ̀ ìyáálé ò ṣe ọ̀dọ́ ìyàwó kò ṣe ṣe ọ̀dọ́ ìyàwó ṣe ṣe ọ̀dọ́ ìyáálé kò ṣe ṣe tẹ̀sọ̀ ni ìyá ẹ̀mọ́ fìhùn dáyẹn láàmú ni abẹ́ẹ̀ tó wá kéésì pé oni ti npe nnaun ajaka oko elewu gbedu egbo kinaun ni won ni nnaun ajaka oko elewu gbedu jagun labi jo lara bi owa o kuro na tun paradi to ba ti gbe wero erun na won agbara ara bere si ma jaje ja oje oju obere si ma su ti kolukolu e bayi ko nu oju adi wi pe to oni ta npe ni katarati abi o to ti wa kesi pe oni glaucoma owo yen kan nda bi gbeyan owo kan nda bi blue owo kan nda bi osumare owo kan pe meji won to ti ni katarati abi glaucoma opolopo awon yen odun mewo odun medu gogo odun elomi ori nkan kan ododu ari egbomola ofuju ori na kedere e osu kaabo simi la fin toju glaucoma bi katarat to de fuju eri na kedere o da loju confirm ni won to wa kesi pe ntiche nse wo oju ti wo ni pe an fora di oloju ni abi an fe wo di oloju ni to je pe ogun aye ntie ose meji la fin toju oju ti o ba ri na toju ogun aye e we le so pe a kede kan e le kini lo ke wa jo asu wa gba egun la lanu se meji o ti ri na to olorun lo ba oni meleku o to ba dodo ari egun mo la awo toju e to laarin ose meji ye tori pe opolopo elomi wa to je pe oju yo mi kale bayi ni ko de sin ti se loju aye ni to ba ti fo ni awon ogun kan siwaju bi ojo bi melodi e o wa fi nkan yen fori e wa bi oju e wa sale o fu jo ni na kedere ni laarin ose meji won to ba ni pe ni je oju to je togun aye ose meji la fi toju e o fu jo ni na kedere won to wa kesi pe nti won ti e ni tojo bere o kesi nkan foloju are won wa ni white won wa ni yellow kolukolu e ti kolu nkan so e nipase nkan wayi o ti wa foyun ju nipase pe ori nkan so e mo o ti foloyun ju ju alakan won ni ni abi ju alama abi ju olola abi ju alapadi e won ni won ni oyun ju operate o tun gro bada wa ju are agbonla wa dupe olohun oba abi o to kesi pe nla ku egbe to ba ti ni bi opo na kan si keji eh tupe tupe lo mo mi ati focus on ti hallelujah ogun ni ati na romasa si ku oran ni fe lomi elomi e sangu sangu lo ni lagun lagun ta won lo mo pe ni attractive abi romantic ta won ba won pe lawoka abi la ku egbe e ti ko ba ni nbe wa ju are agbonla abi oni atogbe abi to sugar elomi ni to be rejo kilo to mo to ba ti nko je kan vitamin ara e kan abi meji vitamin ara ro lo ntodanu e o abi on to kale ran pe bo abi ti wo ti e ni o ti ni pa ki abi pa sai ta won lo yin bo pe ni ania abi o to ni ko egbe abi ko se mi se mi opolopo elomi o ti le gbo adaje na nipasẹ to sugar abi o to je pe gbo adaje ti wo ti e ni ogun aye ni abi o to ti ni di yoro fe loge mo ki ko mo tun wa fe ti nkan mo kunrin e idakole elomi ni to ba ji laro ye ki nkan mo kunrin o bo ji o wa ji o ma of current wa abi o boyara abi o gbianju e kan so lo ran gbadan to ye be se kan so lo ni woni eh abi nti je se wo ogun aye ni o se be ni o jeje liri igbega lo wa ifaseyin lo nba opolopo elomi o wa ya wa ya ora ya fe omo po mo hans lokunrin won ti buju arugbo soju eni opolopo obirin mi omo ko mo re wa lobirin eh owo ko woko roko fe won ti buju arugbo soju eni won to lepo lepo to ri pode won to je pe ohun lo o fe traka to lati lo du oba odugun fun o abi won to je je pe won bo sa ti po loju orun je loju orun wa pade ari agbomo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun bile jake jado lead nigeria wa pade wa ko dugba volon oba to ba ti wo lu lo ni so pa lo sodo ta bole le party gris asi shopping company lawa ba se ma le ti ba du ko arun kabikeji an ti ba ti do laamu ta mu ba ti lo ko iko egbe ni abi ko semi semi abi o kesi pe oni ma ni ya pasa yellow vibe tavo river abaru ti ba ndo laamu nu ara e padi ari agbomola agbe fa bonda ji lati wa nbe ero e ba ni soro mi ni 08032265265 08032265265 ilu ofa awani asuka mega plaza legbe le po dana ilu ofa ilu osogbo awani serifat asiwaju adm agelesi to ba ti wo lo osogbo so po lo sa fi on ba si gun agbaye awon lokada to ni korope mo be to agbe fa bo ndaji lati wa nbe o e pade mi o se lan lowo lowo ti o si ni pe pari mo emi ari agbomo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun bile jake jado lead nigeria mo ndabere pe mashallah wa ile ni ko

0: Daru, agogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọ̀ láyàlẹ́nu wò.
1: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
0: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọ̀mọ̀ràn tó mọyínú gbénú kara wọn.
2: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
0: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi ká gbé kà sí.
3: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
0: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó sún mọ́tò sí. Agbólóhùn bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí, látọ́kù ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

lólùfẹ́. Ayọ̀ kan ń bẹ nínú ayé yìí, ayọ̀ kan wà ní dúníyàn. Ayọ̀ ọ̀hún bó ti kéré tó, kò wọ́pọ̀ o. Ayọ̀ ọ̀hún náà ni wípé ká nífẹ̀ẹ́, ká sì rẹ́ni nífẹ̀ẹ́ ni padà. Ká rẹ́ni nífẹ̀ẹ́ ni ò tún wá jà tó, ká rẹ́ni fìfẹ́ han ni gbangba. Mo dúpẹ́ olólùfẹ́, ìwọ ló jẹ́ káyé ó dùn ní yùngbàyùngbà. Ìfẹ́ rẹ ló mú káyé ó rọrùn ní gbogbo ìgbà. Tó bá dàbí pé ó fẹ́ dojúrú bí mo bá rántí ìfẹ́, ọkàn mi a sì tún balẹ̀ pẹ̀sẹ̀. Ìwọ ló mú kí ayé ó rọrùn. Mo mọ rírì ìfẹ́ rẹ o, olólùfẹ́ mi àkànkẹ́. Ẹyin náà lè fi orúkọ olólùfẹ́ yín sí Àdìsá, Àmọ̀kẹ́, Àpèkẹ́, Àṣàkẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ káàlẹ́ o. Báwo lojú ọjọ́ ti rí lápá ọ̀dọ̀ yín? Ṣé mo bá yín dáadáa? Àkú atura yìí lọ́tún lọ́sì yóò tù wá lára o. Ẹ kú kalẹ̀ kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday ní Diamond 88.7 FM. Ìlọrin èmi ni tiyín ní tòótọ́ olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí mọ̀lẹ́bí ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ìfẹ́ lálẹ́ ọjọ́ Monday. Ẹ kú kalẹ̀.

Bẹ́ẹ̀ni o, lọ́kọláyà ká máa ṣọ́ra ṣe lálẹ́ òní lábala àkọ́kọ́ lábala àrìn àjò òfẹ́ tí a bá ń ṣàdúà. Wọ́n á máa ṣàdúà fáwọn ìyàwó pé Ọlọ́run mọ́ wọn lé akú nídìí ẹrù wà. Àwọn ìyàwó ṣàmí nǹkan méjì lẹ lè sọ fóbìnrin pàápàá jùlọ obìnrin tó bá ti dìyà, tẹ bá fẹ́ kó rẹ́rìn, tẹ fẹ́ kí wọn rẹ́rìn músẹ́, tàbí ẹ fẹ́ kí wọn rẹ́rìn ìgbà ìwé wọn, ẹ sọ fún àgbàlagbà obìnrin pé you are beautiful, màmá ẹ rẹwà lóbìnrin o, àǹtí ẹ rẹwà lóbìnrin. Bí wọn bá ń bínú tẹ́lẹ̀, wọn á wẹ̀yìn wò pé bí wọn ó tiẹ̀ dá ọ lóhùn lọ́nà tí ò fi bẹ́ẹ̀ ṣe kó má bàa dunnú jù wọn ni. Ó dà mo gbọ́ tàbí ẹ ṣe, àmọ́ wọn á kọ́kọ́ rẹ́rìn ìgbà ìwé. Tẹ bá sọ fóbìnrin pé you are beautiful, ó rẹwà. Kódà kó jẹ ọmọ ọgọ́rùn-ún ọdún àti mọ́kànlá, tírú rẹ̀ ò sì lè wọ́pọ̀ mọ́ láyé torí gbójú ọjọ́ ti ń yí padà. Ní báwọn èèyàn náà ṣe ń pẹ́ mọ lókè pẹ́ ń kábíyèsí Elédùmarè. Tàbí tẹ bá ṣàdúà fóbìnrin, tẹ bá fẹ́ kó ṣàmí, tẹ bá ti ń sọ gbogbo nǹkan tí ò bá ṣàmí, tẹ bá ní Ọlọ́run ò ní lé ọkú ò nídìí ẹrù rẹ̀ yóò ṣàmí. Ó dà ẹ̀yin ìyá wa, kí gan lẹ́rù yẹn ṣe ẹ jẹ́ àfihàn ẹgbẹ́fẹ̀ díẹ̀ lálẹ́ yìí ká wa tara ẹ̀ mẹ́kọ̀ọ́ jáde. Ẹ má jà máa ká má máa mú un lóní sírìọ̀s sírìọ̀s lálẹ́. Ìjẹ́ ìjọ wọn ni ó dìpù. Rotìyá rẹ lẹ́ẹ̀mejì, rotìyàwó rẹ lẹ́ẹ̀kan. Àwọn kan ń pé àsí ọ̀rọ̀ ni o, àwọn kan ń pé nǹkan kì í ṣe ìràgó. Ibi à ń lọ lálẹ́ yìí ó jìn gan-an, àmọ́ ẹ̀jẹ̀ àmúlẹ́lẹ́fẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ kú kalẹ̀. Kí ni ẹrù tóbìnrin ń jòkó tì nílé ọkọ? Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí, Ọlọ́run mọ̀ ní lé yín kó ń di ẹrù yín o. Ẹ̀yin náà ṣàmí ẹ̀ sì láyé wa, kí lẹ rò tóbìnrin jòkó tì nílé ọkọ? Lábala ìrìn àjò òfẹ́ 091-3655-6952 091-3655-6952.

0: a dúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ tí wọ́n ń polówó ọjà lórí ètò yìí. Iná ò ní tán owó yín o. Wọ́n pọ̀ ń bẹ̀. Ẹ ṣeun gan ni. Ẹ̀lú ẹ káàlẹ́ o. Oda 091-365-5962. Ẹ̀yin tẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp, ẹ dákun, ẹ mẹ́yìn tí ìsọ̀rọ̀ síbẹ̀, ẹ kàn máa tẹ ọ̀rọ̀ sí, kí n máa kà á, kíkà ń ọ̀rọ̀rùn gbá. Hello. Ẹ máa tẹ ránṣẹ́ kí mi ò máa kà fún yín, kí n máa kà jáde ń bí. Hello, ẹ kàlẹ́ o.
1: Ẹ kàlẹ́
0: mà. Lọ́nṣẹ́. Ẹ bá mi yín rédíò yín lẹ̀ díẹ̀. Agbègbè ibo lẹ ti ń pè wá?
1: Àti Custom Road, Ejiba.
0: Ok. Ẹ rọra mà.
1: Yes, sir.
0: Kí ni ẹrù tí obìnrin jòkó ti ń lé ọkọ̀? Ọlọ́run nílé yín kó ń di ẹrù yín o.
1: Àní, sir.
0: Ẹ̀hún, kí wàá lẹrù tí ẹ̀yin ìyá wa jòkó ti ń lé ọkọ̀ gan? Ǹjẹ́ ẹ lè là wá lọ́yẹ̀ ń pa rẹ̀?
1: Nǹkan méjì náà lèèyàn máa ń lọ sí ilé ọkọ̀.
0: Ok.
1: Àwọn ọmọ. Bí ọkọ̀ bá tún ṣe dáadáa, tó lè gbóyan jìjì.
0: Ok. Èèyàn kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín, ó ń tọ́ ni. Ẹrù di méjì. Àbí ká máa kúkú pe ẹ̀yin ìyá wa nílá di méjì. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́ kẹ́tù.
0: Ẹ̀ka alẹ́ sà.
2: Orúkọ mi ni Ọ̀gá Sínìọ̀ Mẹ́kálíkì Ọmọkúntàdà wa.
0: Ọ̀gá Sínìọ̀ Mẹ́kálíkì. Ẹ̀yin èé sobìnrin, àmọ́ kí lẹ lè gẹ́ẹ̀sì pé àwọn ìyá wa ń jòkó tí ń lé ọkọ̀ tí wọ́n bá ní olóòrùn nílé ń kó di ẹrù yín o, wọ́n á sàmì àmì wọn a máa jákè.
2: Ọ̀la bẹ́ẹ̀ ni. Ọmọ náà ni. Ọmọ ni.
0: Ok.
2: Ìyá lágbára púpọ̀. Ìyá lágbára tí wọ́n bá ní tí ìyá bá wà níbi kan nísìn. Tí wọ́n bá ní ọmọ tó bá yá ọ̀sẹ̀kẹ́ni kan ní ẹ̀ báyìí. Ìyá ti fò dìde. Ìyá ti fò dìde o, torí ìyá lára ọmọ ó lágbára púpọ̀ jù.
0: Ó lágbára pọ̀. Ọmọ ni wọ́n ń jòkóó tí wọ́n ń pè lẹ́rù. Ọmọ lẹ́rù obìnrin nílé ọkọ. Ọ̀gá sí ní ọmọ kálíìkì ló wí bẹ́ẹ̀ o. Hello, kí lẹ̀yìn pè lẹ́rù? Ẹ kàlẹ́ o. Nàìjíríà. Ojú òpó òun ọwọ́ bí tí ni o, ẹ mọ́ ṣèyọnu. Bó bá jẹ́ àtẹ̀jíṣẹ́ orí WhatsApp náà lẹ rí tẹ̀, wọ́n mọ̀ kà jáde. Bójórí Facebook náà ni èyí tá a jù ú tàun. Ẹ bá fọ̀rọ̀ ọbẹ̀ náà, a mọ̀ kà jáde. Hello, ẹ kàlẹ́ o.
1: Ẹ kàlẹ́ o.
0: Ẹ kàlẹ́ mà.
1: Ẹ ṣe pé.
0: Ẹ ṣeun ìyá wa, Ọlọ́run ò mọ̀ ní lé kó ń di ẹrù yín o.
1: Àmì o, Jésù.
0: Kẹ dákun kí lẹ rò tí àwọn ìyá wa jòkó tì í.
1: Èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀rù àwọn ọmọ.
0: Pàtàkì jù. Ok.
1: Bẹ́ẹ̀ni, òun làwọn ọmọ torí ibi tí ò bá ti sọ máa. Ẹgbẹ́ bí àwọn ìyá wa láyé ọjọ́ òun. Kò sẹ́rù, wọ́n ó tẹ̀ ní kò tí ì rí ìdíjókòó.
0: Wọ́n á ní kò tí ì rí ìdíjókòó.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹjẹ́ mi àti yín ó fohùn ṣọ̀kan lálẹ́ yìí. Gbogbo ẹni tí ń gbọ́ wa, tí wọ́n ń sunkún àìrígbé jó, tí wọ́n ń sunkún àìrígbé pọ̀n, Èdùmàrè kó bá wa dá wọn lóhùn o.
1: Àmì Jésù.
0: Kó jẹ́ wọn rí ìdíjókòó fọkàn balẹ̀ nílé ọkọ̀.
1: Àmì Jésù.
0: Ẹ ṣeun ìyá wa, wọ́n ní ọmọ ni. Ẹrù yìí ò ní dànù o. Ọlọ́run ò ní lé yín kúrò nídìí ẹrù yín o. Ẹ̀yin tẹ̀ ń pè, ẹ̀yin tẹ̀ ti ráàyè wọlé, ẹ̀yin tẹ̀ ti ráàyè wọlé. Ọlọ́run ò mọ̀ ní lé yín kúrò nídìí ẹrù yín. Hello, ẹ kàlẹ́ o.

0: tiyẹ. Gbogbo àwọn toxins ẹ̀ nípa oúnjẹ sìn fertilizer caffeine kò náà fi pín gbogbo àwọn toxins yẹn ìní fa oríṣiríṣi wọn ní cancer wọn ní kíní kan wọn ní àwọn àìsàn lálálálá ìyẹn di bye bye. Gbogbo àìsàn tó lè bá omi wọlé tẹ bá lè ra plate tẹ kó sínú storex yín omi tó bá ti ń jáde ń bẹ omi yẹn ti kó ní dead water ó ti di living water bẹ́ẹ̀ ni so omi yẹn dẹ̀ ní. Tó bá ti tẹ bá ti mú omi yẹn ẹni tó bá jọ máa sàn nù ìdílé yẹn ẹgbàgbé ẹ
1: bye bye inú.
0: So quantum ceramic plate òun máa recommend for everybody wa
1: láti
0: ká máa fi jẹun gbogbo àwọn tó wà ní orí ìdìbò láìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ rà fún wọn.
1: Ok ká máa fi jẹun
0: wọn máa fi jẹun ká máa kọ́ bẹ̀ mú mi ẹ tẹ láìkì fàájì kọ́ọ̀pù yẹn kẹ́ fi máa mú
1: àwọn tí wọn
0: bá mú plate yẹn is 340,000 now. Ẹlẹ́kejì.
1: Yes sir.
0: O ni quantum polarized eye glasses.
1: Glaasi tá n polówó
0: yẹn. Tá n ti sọ láti jọ pé ẹ̀yin tẹ ní glaucoma. Ẹ̀yin tẹ ní cataract. Pé glaasis yìí sẹ̀ ẹ lọ gbìyànjú ẹ wò. Níwọ̀n ìgbà tí ojú yóò bá ti fọ́.
1: Yan
0: yan. Bọ̀ ojú tó bá ti lọ.
1: Ẹ
0: má débẹ̀.
1: Okay.
0: Tẹ bá sì rí díẹ̀ díẹ̀. Ìrètí wà fún yín pé quantum polarized eye glasses.
1: O lè ṣiṣẹ́
0: o máa ṣiṣẹ́ yẹn. Tẹ bá dẹ̀ ti rà era detox ti pọ mọ detox ti ẹni ọfà fọ gbogbo àgọ ìdọtí ìdọtí inú àgọ ara yín nù. So tí ẹ bá pè mí ibi tẹ́ ti lọ ra glasses yẹn nílùú ìlọrin máa sọ fún yín.
1: Èló ni glass yẹn sà.
0: Glass yẹn 320,000 ni wọ́n bá.
1: Ni wọ́n bá.
0: Now ẹlẹ́ẹ̀kẹta o ni quantum graphene boxer. Fún àwọn ọkùnrin.
1: Àwọ̀tẹ́lẹ̀ kọ́hún.
0: Àwọ̀tẹ́lẹ̀ ni.
1: Okay sir.
0: Ìyẹn wà fún àwọn tó bá ní prostate. Sétọ̀ sétọ̀. Tí ọkùnrin bá ti lé ní ogójì ọdún. There is tendency kò ní prostate. Iṣẹ́ bọ́ksà yẹn ni pé ó máa ń ṣe àmójútó àárín yẹn. Láti maintain healthy prostate.
1: Ìyẹn ni pé yóò jí àwọn.
0: Gbogbo àwọn cells tó ti kú yẹn.
1: Yóò jí.
0: Yóò improve energy ibẹ̀ yẹn. Yóò improve blood flow ibẹ̀ yẹn.
1: Ẹyọ
0: ọkùnrin ń ṣe ìṣẹ́jú méjì. Ó sì rẹ̀ mí gbogbo yẹn máa kúrò ńbẹ̀. So gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin tẹ́tí lé 40. Tẹ́tí rán pẹ́pẹ́ tí ní sétọ̀ sétọ̀ yẹn prostate. Ẹ tètè lọ ra quantum graphene boxer.
1: Èló ni boxer yẹn wà jẹ́ bá.
0: Boxer yẹn 100,000 ni.
1: O ní.
0: Bọ̀ mẹ́ta 250,000 ni.
1: Okay.
0: Tó tọ́lọ́ bá bẹ́sẹ̀ wọn kí n yàn ra mẹ́ta. Ìlú Ògbómọ̀ṣọ́ ni mo kalẹ̀ sí.
1: Okay.
0: But a máa ń ṣe wébi káàkiri.
1: Gbogbo ibi téèyàn bá ti fẹ́ ra.
0: Jerry Gold Wellness wà ní Odetomi Street.
1: Okay.
0: Ní àdúgbò Odoro.
1: Okay.
0: Ní ìlú Ògbómọ̀ṣọ́.
1: Nọ́mbà wo la
0: le pèsè? Ẹ lè nọ́mbà yìí. 080 34 34 84 84 43 89.
1: Ẹ tún pè
0: 080 34 34 84 43 89. Àwa fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà
1: fún gbogbo àwọn products
0: tá a ti dárúkọ yìí.
1: Okay.
0: A sì máa retí.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣe.
1: Ó dàbọ̀.

0: Tabanika wo iṣẹ́, yes, 8 to 5 in the evening. A tún sọ pé a fẹ́ lọ mọ́ mọ́ skul ẹ délé, àṣìjájá obìnrin ẹ bẹ̀rẹ̀ sí ní dáná, ẹ ń ṣe gbogbo ọ̀pàǹda yẹn, stress máa ti wọlé, àbíkítà máa wọ̀ torí ó yá wákàtí tó kú ẹ fẹ́ fi sùn. So intentionality yìí náà ló lè mú àbíkítà kúrò nígbéyàwó. Parenting, imagine ọmọ àkọ́kọ́, ọmọ kejì, ọmọ kẹta, and the woman is taking care of tao ta ló ń bá ràn wá lọ́wọ́, àwọn bàbá wa lọ́wọ́ tán bá tún ràn wá lọ́wọ́ ńgbà tá a bá ń take care of àwọn ọmọ náà. Nígbà míì àwọn obìnrin míì a máa divert ìfẹ́ wọn lọ sọ́dọ̀ ọmọ. That emotion they are supposed to build with their husband, they now divert it on the children, which is not supposed to be, but àìbìkítà náà ló ń fà. Because ìfẹ́ tó wà láàrin òbí sí ọmọ ó yàtọ̀ sí ìfẹ́ tó wà láàrin ọkọ sí ìyàwó. And daily responsibility, there is nothing we want to do without that. We are going to face our daily tasks. But I usually tell people that writing down your daily schedule will help you. Now include your family in part of your daily schedule. You must have time for your children. You must have time for your husband every day in your schedule, even if it is 30 minutes or so ever, as much if you are together. If you are not together, there is a way to go around it. Once in a while, when the man is around, you create enough time for yourself. Okay, so it is intentionality. Ló máa dé fún wa ní orí ọ̀fẹ́ láti rí solution sí. Bó ṣe rí nǹkan mẹ́rin tá a sọ yìí, wọ́n contribute greatly sí àìbìkítà nínú ìgbéyàwó. So because tó bá yá àní ní ìfẹ́ ara wa mọ́, emotional connection yóò ní síbẹ̀. So we must know that whatever thing we are doing, the emotional connection between husband and wife must be intact, which is very, very important.
1: Ẹ ṣeun. Ìgbà abẹ̀rẹ̀ rẹ̀ mi gan mọ̀ pé yóò fẹ́jú tó báyìí, àmọ́ àdúpẹ́ á gé pépèpé ńjọ́ mẹ́jọ, á wà bọ́ sórí àwọn nǹkan míì tó tún jẹ́ wípé ó máa ń ṣúyọ lábala ètò kókó ọ̀rọ̀ tá a mẹ́nuba yìí. Lórí kókó ọ̀rọ̀ tá a mẹ́nuba tó dàbí erémọdé yìí, ó kọjá bẹ́ẹ̀ o, ó kọjá bẹ́ẹ̀. Torí tó bá dé àkókò kan, a máa ṣòro àti mọ ìyàtọ̀ láàrin ní tí wọ́n ń pè ní relationship fatigue àti emotional disconnection tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan. Èyàn ni pé kí ọkọ àti ìyàwó kí wọ́n mọ̀ ní kó jẹ́ pé nínú ìfẹ́ wọn, àsopọ̀ ìfẹ́ wọn, kókun àsopọ̀ ìfẹ́ ó ti já, àti pé káàárẹ̀ ó bá àsopọ̀ okùn ìfẹ́, ó méjèèjì yàtọ̀ síra wọn. Ọ̀rọ̀ yẹn fẹjú gan, ṣùgbọ́n a máa mú lọ́nà tí ó gbà, tí ò fi ní dàbí, tí ò ní di ilé ẹ̀kọ́ kíláàsì sùkúù tí máa bọ́rìn. A máa mú nímú tí ó jẹ́ pé a máa lo ìrírí àwọn ènìyàn nílé láì dárúkọ wọn láti ṣe àtìlẹyìn ọ̀rọ̀ wa. Ẹ ṣeun àlejò wa, ojú òní tìyìn, ilé tìyìn náà ò ní dàrú. Arábìnrin Esther Olúwọlé, adúpẹ́ o. Ẹ ṣeun púpọ̀.

gbogbo ẹyin tẹ n tẹ àtẹjíṣẹ gbogbo ẹyin tẹ n like ẹ tẹ n share lórí facebook ẹ ṣeun ojú òní tí yín ṣe san bello olúwa gbẹngà success akin pẹlú success presenter nìyẹn ọpa tu lèmi mọ pé èèyàn tọpẹ ẹbí ti tèmi tọpẹ òjò bàbá èkìtì gbogbo èkó arómi sálẹgbẹ ńkọ o dayo teure èèyàn tèmi dáadáa adérelé adétọlá ẹyinjú ẹyinjú olórin ẹmí ẹka alẹ yìí o ṣẹgun gabriel timothy st adérọgbà samson ruth adébáyọ bankole rachel ọmọ ọmọ ọba ní àdúpẹ o àrékayame judith ẹmọ bínú o èdèlúwa mi pé ó kọyún nù àmọ judith ọlọrun tọlá emmanuel ìdòwú ikoyè ajibola esther olùṣèyí samuel comfort samuel ọláoyè olúwagbémiga ọlábísí taiwo daniel dada àti gbogbo ẹyin èèyàn tó kù tí wọn ò lè dákọ tán gbogbo ẹyin tẹ ṣí ààrẹ ojú ọmọ ní tìyìn taiwo daniel dada ṣẹsan bello àti gbogbo ẹyin yòókù náà bẹ́ẹ̀ ṣe ń ṣe ààrẹ ogo yín yóò tàn kárí ayé o. ẹ wo ibi à ń lọ lónìí ò jìnnà àwọn bí aya lọ́pọ̀ díẹ̀ ẹ wo ìwọ̀nba ọrùn tó kù lókè yìí ó tó aṣọ ó tó sáko gbẹ ká tún lọ dánwò lẹ́tà ọ̀hún gbọ̀nàgbọ̀nà ni ngbà mo wá rí lẹ́tà ọ̀hún ara mi ò gbé mọ́ èmi fúnra ara mi mo pè láti béèrè àwọn ìbéèrè méjì tàbí mẹ́ta labala ìgbà mi nímọ̀ràn ẹ jẹ́ ń wọlé báyìí. onítọ̀hún bẹ̀rẹ̀ ó ní olóòtú deborah ló kọ̀ mi o ọkọ̀ tí mo fẹ́ ń jẹ́ fatai fatai ní ń jẹ́ o àmọ́ kìí kírun ọmọ oníṣègùn ìbílẹ̀ ni lẹ́yìn ikú bàbá ẹ̀ oṣù kẹta tí bàbá ẹ̀ kú ló ṣàìsàn ó ní ẹ mọ́ gbàgbé o pé òun sọ fún yín pé fatai ní ń jẹ́ deborah ló kọ tòun o kìí kírun o kìí lọ ṣọ́ọ̀ṣì àmọ́ lásìkò tí wọ́n bá ń ṣe àwẹ̀ àwọn mùsùlùmí ramadan àmọ́ bá wọn gba àwẹ̀ wọ́n lò nídìí ọdún kan àbọ̀ làwọn fi gbé ọkọ̀ àwọn yìí fatai làwọn fi gbé káàkiri tó sì jẹ́ wípé wọn ò rójútùú tí ń ṣe wọ́n ní bó bá pa ewu orí lónìí yóò pa ewu ẹ̀yìn lọ́la ó bá pa ewu ẹ̀yìn lónìí yóò pa ewu ẹsẹ̀ lọ́túnla ó débi pé àwọn dókítà wa sọ pé àwọn ò rí nǹkan kan tí ń ṣe ọmọkùnrin yóò bóyá kẹ ẹ lọ tẹramádùá lẹ́yìn ìgbà yẹn wọ́n lóríṣiríṣi nǹkan míì tún ṣẹlẹ̀ táwọn ò lè sọ gẹ́gẹ́ bí oníròyìn mo ní kí làwọn tó ṣẹlẹ̀ gan-an wọ́n ní wọ́n wá ṣàdúrà wọ́n ní edumare òní ṣe wá ní ẹrú oníṣègùn mo ní àmì wọ́n ní tójú àwọn rí lọ́wọ́ oníṣègùn kèrémíkọ́ àmọ́ o wọ́n ní gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún ara rẹ̀ wá padà yá àmọ́ ngbà tí ibi wọ́n ti lọ tọ́jú rẹ̀ gbẹ̀yìn tára rẹ̀ fi yá wọ́n ní kó mọ́ ṣàìgbọ́ràn o pé kò sí nǹkan kan tí ń ṣe ju wípé òun náà ti ń rà pẹ̀rẹ̀ rẹ̀ lára ó kàn jẹ́ pé ìwà inú rẹ̀ àti pé bó ṣe jálákọ̀wé ni òjì ó fẹ́ gbọ́ wọ́n ní yóò jòkó ni o tí ó máa ṣiṣẹ́ táwọn baba ńlá rẹ̀ ṣiṣẹ́ kù ẹni tó kàwé tí ń dìtà ìmọ̀ràn tó tún ti gbaṣẹ́ lábẹ́ ìjọba àmọ́ gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ ohun èmi wá ń bi wọ́n pé kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ kọ́ ọmọ nàìjíríà ó gbà yín ètò wà yìí ṣètò òrírí ayé àbí bò ló ti jẹ́ gan wọ́n ní níbẹ̀rẹ̀ ọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ àìsàn ọ̀hún padà àìsàn tó ṣe ń gbà náà wọ́n ló tún ti bẹ̀rẹ̀ sí ṣe àìsàn débi wípé nígbà tí ó doṣù kẹta ọdún yìí ó bá pàtì jùmọ́.

bẹ̀rẹ̀ sí ṣe ntáwọn bàbá rẹ̀ tí a ń ṣe iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ kájú ewé kájú egbò kájá jágbá kalọ̀ mọ́ jogbo bó wa ni ṣé nǹkan ó yí padà wọ́n ní nǹkan yí padà àmọ́ o ntáwọn ń fẹ́ mọ̀ràn lé lórí ni pé láńlọ́ọ̀dù ti fẹ́ lé àwọn kúrò nílé pé tàwọn pọ̀ jù popopodo warawarawara orí ọlọ nǹkan jíjó lóríṣiríṣi oorun oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ní ṣé inú ìlọrin wa yìí náà lẹ̀ ń gbé wọn ìlọrin kọ́ o abúlé kan tí ó jìnà púpọ̀ táwọn ti máa gbé tò wà làwọn wà

0: o ni ise to n se eyan dede gbara atasi afẹ ni o ba nife si to fe ko to fe ni mo npa e ah won ni ka won mo tan mi n se awon bi pe ka won o sa lo igba mi gan awon mo gbadura pe kolon je landlord wo tete fa won wi pe e ma lo pe awon wo bi ta won o dagba nti won fe mo ran eyan mo Nigeria sinu pe n se awon bi ka won o sa se ka won o sa lo abi ka won mo fori ti pe koda oko awon tun so fa won ni koro yara pe landlord yo man tin fa lese o wa nbe pe dakun o ma se nkankan ti o se palara fun landlord o oko awon tin foju si tabi o ti ri ibi ti o tun ti ma se eto re be na ni nsare ile ta won ko lowo boya ile tara awon gan la won pada ko lo ama igbe aye yi o bun lara mu olootu debora lo ko ohun fatai lo ko ko ohun ibi ta won ja si losan gan yi ohun oro kan re ri laye eyan mo Nigeria won ni egba won moran 0913655 6952 na ni number te fi ba mi gba arabirin yi moran o oso si ni lenu obuyo si o ole bi o pa won o iya o jeun mo o ohun dan gan ni lasiko yi amo ori e kan na owo da padi lolorun lo ni ko won ojobin bo ba je okun ti a ma ba wo gbogbo igba ni ah awon ore won ti se pade lohun lori elu e ka le o e ka le sa
1: ku e to sa
0: e se won olorun ni to
1: evangelist kola wole
0: obirin ni se ko won ma sa lo
1: ku bere yan ma sa lo sa
0: ah
1: ku ni afori
0: eh
1: ti mo fi so pe ko la fori ti ni pe o ti mo to ju le ri lori baba yen bi pe ka ki
0: ye se baba ba na odo la mejeji
1: eh odo yen eyin e wo toju ti ri olo ti gbe lo kaakiri gba to wa pada si ise baba re la ise aro baba re alafia wa je fun teri gbogbo nkan yi ka ta ma so ka omo ne kan lo meni to se both christian muslim and baba la wa ya pa gbogbo ata ni ile aye ni ìfẹ́fẹ́ kíyàn máa ń wà burúkú kọ́ mọ́ fi bá tọ́ mọ́lá kejì jẹ sí tó burú nù pé kọkùnrin yẹn máa fi ṣẹ́fẹ́ yẹn kóbìnrin yẹn láfarada
0: ó ti ń pa láǹtì ẹ̀ ni pé gbogbo jíjó jíjó gígún gígún lílọ̀ lílọ̀ yìí kì í sì ṣiṣẹ́ téèyàn lè sáré gba oníṣẹ́ ọdún sí pé màá bá wá sí.
1: kò parọ́ wọn ìgbà yẹn sí ni wọ́n bá fẹ́ kọ́ sẹ́rẹ̀
0: wọ́n ní ọmọ àforí tí o ìyá wa wọ́n ní ẹ mọ́ àforí tí o bẹ́ẹ̀ bá ń gbọ́ wa lábúlé ibi tẹ́ ẹ wà báyìí bẹ́ẹ̀ ẹ dákọ̀ ọbẹ̀ fún ẹ ní abúlé kan nítòsí bẹ́ẹ̀ tí ẹ dákọ̀ rẹ̀ àwa gan ò ní sọ ọ́ ẹ ló ẹ kalẹ́ o.
2: ẹ kalẹ́ ẹ pẹ́tọ́.
0: ẹ kalẹ́ sà.
2: ṣe ẹ rí mo fẹ́ gba obìnrin mọ̀nà.
0: ẹ ṣeun
2: ọlọ́run ojú kan ọmọ tó bí kọ́lọ́
0: àmì o.
2: kó forí ti nǹkan tí ṣe ìyẹn tọkọ ń ṣe kó forí ti kó sì ràn án lọ́wọ́ gbogbo nǹkan tó bá ní lágbára kọ́lọ́n kókó wọn pẹ̀lú ìfẹ́ gbogbo ẹ̀kọ́ ràn lọ́wọ́ bẹ́ẹ̀ nítorí ọkọ rẹ̀ ti ń ṣàìsàn àìgbọràn ni ilẹ̀ yorùbá tí ọba ti pé ọba bàbá yẹn kan bá ti ṣe bí irú ìbílẹ̀ báyẹn o ò ní fẹ́ yé kó kú. Wọ́n fẹ́ jẹ́ ìmọ̀lẹ̀ pẹ̀lú ọmọ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí tán pà fún ìwọ lè kápá ogbó nǹkan tá ń ṣe yìí. Tó bá fi lè débi báyìí òkú ọmọ kan ọkọ ọmọ kan wọ́n fòtọ̀ iṣẹ́ títọ́ àwọn bá fi kalẹ̀ náà ni kò ṣe. Àmọ́ ó wà ìgbọ̀rọ̀. Lóògùn bàtà tó wá rí bá já kó fún ọkọ rẹ̀ ni gbogbo wọn bá ṣe gbà ká fi fún kọ́lọ̀n kó ràn lọ́wọ́.
0: Ẹ ṣe
2: Mani
0: o ṣe sùúrù.
2: Mani
0: o ṣe sùúrù pẹ̀lú ọkọ o.

0: ìyá wa wọ́n ní ẹ ṣe sùúrù pẹ̀lú ọkọ yín o. Ẹlú ẹ̀ kalẹ̀ o.
1: Ẹ̀ka àkọ́ bí mi.
0: Ìyá ṣokoṣoko.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ kú ọjọ́ mẹ́wàá o.
1: Àmọ́ mi ń kọ́ o.
0: Àdúpẹ́.
1: Ọmọ ìyá mi náà ń kọ́.
0: Alhamdulillah.
1: Àní dúpẹ́ ìbànújẹ́ lérí wọn lágbára ọdọ́run.
0: Àmì o.
1: Ayé òní ṣe sí ọ̀tún rẹ o.
0: Àmì o.
1: À ń wọlé bọ̀ dà táìmù tí ń ṣe ní ìgbà mí ti má dẹ̀ ń fẹ́ lọ́pẹ́ sáyè lọ́mọ
0: yìí.
1: Ní ọkọ mi ànídàmú o.
0: Ọ̀pẹ ní fọlọ́run.
1: Àní dúpẹ́ ìbànújẹ́ ṣàkàlà.
0: Mo fẹ́ kẹ́ ẹ bá mi gba arábìnrin ní mọ̀nà.
1: Ṣé náà mo fẹ́ ṣàlàyé fún ṣé ẹ rí gbogbo nǹkan sọ́wọ́ Ọlọ́run ló wà. Àwọn obìnrin bí abáṣù abá wa fi ká ṣe sùúrù. Ó ṣòro o.
0: Dèbórà. Ọjọ́
1: àbáṣù ló padà jèrè ẹ̀. Ó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ kó gba késo bọ́lọ̀ ṣe ni yóò wá ló wà.
0: Ẹ̀ló. Ẹ sì bá ń tún mú. Ẹ bá ń tún mú o. Dèbórà ló po ọkọ ara ẹ̀. Ó ní mo ní àwa ìdákọ èèyàn. Ó ní ẹ̀dákọ. Ó ní ẹ̀dákọ. Ó ní kí ọ̀rọ̀ òun lè yá àwọn èèyàn lòún fi ní àdákọ. Mo ní àwà ìdákọ èèyàn. Ó ní ẹ̀dákun ẹ̀dákọ. Ó ní bàbá dákọ kò ní yí àwọn tí wọ́n fẹ́ gbóhùn nímọ̀ràn. Ẹ̀ló. Ó ní àṣà àfowókọ bàbá ṣe àṣìfowókọ ọkọ sí. Ó ní Dèbórà pọ̀ ní títì. Ẹ kalẹ̀ o.
2: Ẹ
0: kalẹ̀ ma.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o.
2: Wọ́n mú ìdámọ́lá mi láti inú Òkèndì.
0: Láti Òkèndì. Ẹ dákun ẹ bá ń gba arábìnrin nímọ̀ràn.
2: Ọlọ́run ràn lọ́wọ́. Kó dìgbàgbọ́ rẹ̀ mú.
0: Màdámù Dèbórà.
2: Kó mo bá yẹ ebí ń jó nǹkan ni. Tó bá ti jó níbẹ̀ aburú kó yọ ọwọ́ rẹ̀. Ó wà ẹ pé ẹni tó fẹ́ bímọ ẹni tí ń sàárẹ̀ kó mọ̀ sí tóun náà bá dìgbàgbọ́ rẹ̀ mú ọ kó gbà kó padà. Tó bá ti dìgbàgbọ́ rẹ̀ mú àsìkò tọ́sí kó lọ àsìkò tó yẹ kó gbàdúrà kó dúró kó gbàdúrà. Àwọn tí ń wá gan-an tó bá yá wọn ò jọ di ìránṣẹ́ Ọlọ́run tó mọ̀ sí evangelista. Kó mọ̀ fọkọ rẹ̀ lẹ̀. Ọlọ́run ó dì wọ́n mú.
0: Àmì àmì.
2: Ọlọ́run pẹ̀lú wọn.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Kó sáà dìgbàgbọ́ rẹ̀ mú.
0: Kó dìgbàgbọ́ rẹ̀ mú.
2: Kó mọ̀ jẹ́ kó mọ̀ dàìbá.
0: Kó mọ̀ jẹ́ ó yẹsẹ̀.
2: Kó mọ̀ yẹsẹ̀.
0: Ṣé ò wá ní máa takora wọn? Bíyàn bá ẹ mọ̀ pé àwa ò mọ gbogbo ẹ̀ tán. Wọ́n ní bíyàn bá ń pe àwọn ọkọ táwa ní kìnní wọn pé jù pé bíyàn bá ń pe Jésù Jésù Jésù àbí èèyàn bá lọ ń fa yàlá òjù níbi wọ́n ti ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ kó mọ̀ di pé àwọn nǹkan ọmọ rí bọ́ lórí àjà ìjì burúkú ọmọ á fẹ́. Àbíbò ẹ kalẹ̀ o. Ẹ ṣeun.
3: Ọlọ́run ọgbà bí àbúgbò wa.
0: Àmì o.
3: Arábìnrin tó mú programme wa mo kí mọ́ ṣe. Ṣe rí ìtumọ̀ sí kí wọ́n rántí àtẹ̀yìnwá wípé ṣé bí àwọn tó ń gbé arákùnrin ṣe ló dà. Àìmọye ọ̀nà làwọn náà ti yà. Wọ́n ti fi tó wọn létí pé kẹ́ni yìí padà síbi ẹ rẹ̀. Tẹ́ mọ́ wò fáwọn gbégbé alákọ̀wé ń ta. Kí wọ́n dúró ti bàbá yìí dáadáa kọ́lọ́run ọba kó sì dúró tì mí. Nípa ìgbàgbọ́ ọlọ́run gbàdúrà méjì jalè.
0: Àmì o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Wọ́n ní ẹ̀dú òtọ̀kọ yín o. Wọ́n ní ẹ̀dú òtí. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ wọ́n ní ẹdú òtí o. Ẹ̀ló ẹ kalẹ̀ o.
4: Ẹ̀ló ẹ kalẹ̀ olótú.
0: Ẹ kalẹ̀ sà.
4: lẹ́sà ọpọlọ yìí kò ní jọba o.
0: Àmì o àti tẹ̀yìn náà.
4: Lẹ́sà ọlọ́lọ́rọ̀ kò dẹ̀ ní dikí.
0: Amen. Àmì.
4: Ṣẹ́ rí níta àwa tàbí máa ń ṣera wa gan ló pọ̀ tí ó mọ̀ ní pé bóyá bàbá kàbí kan ló ṣe yàn. Nígbà tí wà tọkọ ẹ̀tẹ́ ní ṣòro ẹ pé wọ́n ló ń ṣe wa aláàlóore kiri. Gbogbo ìgbà tó ń rẹ̀ yẹn. Ṣèlú ò ní mọ̀ gbé kiri lọ́tọ̀.
0: Bẹ́ẹ̀ni. Wọ́n
4: fún lóúnjẹ lágídí. Torí ẹni tó bá ti rẹ̀ ó ti dẹ̀ra lẹ́nìyẹn.
0: Bẹ́ẹ̀ni o.
4: Ìgbà tó wá padà sí iṣẹ́ bàbá rẹ̀ tó iṣẹ́ ìbílẹ̀ ò lẹ́sọ́ọ̀sì tẹ̀sọ́pọ̀ tí ẹ̀ parí lé. Ṣé eyín báyẹn. Wá wò ó pé nǹkan ná o ti ń bú ọwọ́ ti ń bó bí kiri. Ẹ rí pé lómi àárín nǹkan lẹ̀ wá dẹ̀mọ́ tọ ara ẹ̀ gbọ́ wàhálà. Tíkan náà ọkọ rẹ̀ gan máa ń gbọ́ irú afẹ́fẹ́ ìbísì àbọ́kọ gan fúnra yóò ti mọ̀ pé àtọ̀dọ̀ ni só ti rùn tónú ní láńlọ́ọ̀dù fẹ́ lé tó ń ṣe nǹkan báyìí lẹ́yìn kùlé. Abẹ́mọ̀ tó bá ṣe bí tó bá ṣe pé tó bá ṣe bí irú èmi ni o. Tí máa gbọ́rù nǹkan báyìí àtẹ̀kọ́kọ́ dé kó lọ lóṣù mẹ́fà nù nílé bàbá rẹ̀.
0: Ẹ má ṣe bẹ́yìn.
4: Ẹ rí i pé apààyàn lóbìnrin ní irú ẹ̀yàn báyìí.
0: Ó fẹ́ ìmọ̀ràn ni, ó fẹ́ ìmọ̀ràn ni, ẹ má di ẹ̀bi rú.
4: Ó ti bẹ́ẹ̀ ni inú
0: ò ń fẹ́ ìmọ̀ràn ni. Ẹ fún ní ìmọ̀ràn.
4: Ìmọ̀ràn tẹ́mi ó fún ni pé tó bá wù ú. Ìmọ̀ràn tẹ́mi ó tẹ̀sán ni pé kókó ẹrù gan fúnra rẹ̀ ó fọkọ rẹ̀ lẹ̀.
0: Ìmọ̀ràn
4: tẹ́mi ó fún.
0: Ìmọ̀ràn tí yín nìyẹn.
4: Orúkọ tèmi ni Michael Ọbánlá láti là o. Obìnrin tí ò gbọ́n mi nà.
0: Pé kó fi ọkọ ẹ lẹ̀.
4: Àbẹ́ẹ̀ ni.
0: Ìmọ̀ràn tí yín nìyẹn.
4: Bẹ́ẹ̀ ni ẹni tó ń dán tó ń gbádùn. Wá sọ pé ọwọ́ rẹ̀ ń bú kí irú ọwọ́ ta ni ó ń bú. Ẹ mọ̀ pé tán bá gbẹ lómi ìṣirò iṣẹ́ rẹ̀ ó lè dá wàhálà sí àárín òun àtọkọ rẹ̀. Kẹ́yìn òtúmọ̀ ni ọkọ̀ òtún fẹ́ bí irú wàhálà yẹn tó ṣe lo ìyàwó ẹ̀. Wá gbọmọṣẹ́ nìkì kò sí tó ṣe lè nǹkan lè mọ dùdùdùdùdùdù tó. Confusion mọ wà láàrin ọmọṣẹ́ yẹn àti ọ̀gá ìyàwó. Kò lè lọ títí tó ń torí ẹ̀ ló fi ń ṣe ní one man business.
0: Ẹ ṣeun.

láì fi àkókò ṣòfò láì ṣe àtúnwí asán. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbà yín nímọ̀ràn. Àbóyá kí n fàdúà tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀, kí n ṣe fún yín pé Èdùmàrè ò ní lè yín kò ń di ẹrù yín o. Gbogbo àwọn tójú ti rí nígbà tẹ́ fi ń gbé baálé yín kiri, wọ́n ní ẹ mọ̀ wọ́n jọ já sásán. Bẹ́ẹ̀ bá lọ, èèyàn kan ó fi tayọ̀tayọ̀ jòkó tí ń tẹ́ lẹ́ẹ̀fẹ́ hùn. Báwọn èèyàn ti wí nù o. Tó bá ní nítorú yín lójú ẹjẹ́ àsọ̀rọ̀ lẹ́yìn ètò lórí 070-3794-4104 lẹ́yìn ètò 070-3794-4104 nọ́mbà eléyìí kìí ṣe èyí tí wọ́n fi ń dá sétò bí ó bá ní tí ẹ fẹ́ bá tọkùn sọ lẹ́yìn ètò àbí ọ̀rọ̀ kan rú yín lójú. Ẹ lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sórí WhatsApp yẹn. Ẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó gbà yín nímọ̀ràn. Kájọ túntò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé 070-3794-4104. Mo fẹ́ sáré ṣe àtúnṣe ọ̀rọ̀ kékeré kan. Alàgbà tí wọ́n pè wá yẹn, wọ́n ní tó bá tiẹ̀ jẹ́ àwọn ni àwọn á jẹ́ kó lọ jòkó oṣù kan nílé wọn. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ẹni tó bá sọ ọ̀rọ̀ lórí ohun tó ń dẹ́rùbá, lórí ohun tó ń kọ́lóminú, onítọ̀hún fẹ́ ojútùú sí ohun tó tóbi tó kà á láyà ni. Ohun tó kéré lójú ẹnìkan ó tóbi lọ́rùkan ẹlòmíì. Ohun tó dẹ̀ kéré lójú ẹnìkan ó tóbi lọ́dọ̀ ẹlòmíì. Ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ síta, ẹ má jẹ́ ká fojú aláìmọ̀ kan wò ó. Onítọ̀hún fẹ́ ọ̀nà àbáyọ ló ṣe sọ̀rọ̀. Ojú òní ti wá. Gbogbo ohun tó ń dùn wá lọ́kàn, Èdùmàrè á bá wa sọ́dẹ̀rọ̀ o. Ká sùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday tó ní òní jù báyìí lọ. Ẹ jẹ́ ń yà sí ẹ̀ka polówó ọjà. Láti bẹ̀, tá a bá padà dé, gbogbo àwọn orin tó ń wù yín tó jẹ́ ti olólùfẹ́, ẹ lè béèrè fún un, á máa bẹ̀rẹ̀ sí taari ẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àbí tí mò ń wí òye yín. Ká sùn láyọ̀ Olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí mọ̀lẹ́bí yín ẹni tẹ́ ẹ panu pọ̀ pé ní Balógun Ọ̀fẹ́ lálaalẹ́ ọjọ́ Monday. Diamond 88.7 FM la wà yìí nílé Ìlọrin àbúrò ní ṣe yín. Irú Ayọ̀ la máa gbọ́ síra wa ó dọ̀jọ́ mẹ́jọ.

0: ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun ò ní bí rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle arts international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò tó fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yún ni àìlèṣedéédé ọmọkùnrin àti ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọmba yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 ilé iṣẹ́ miracle arts international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ miracle arts international mr guarantee olóòtú ìṣètò àti ìsanra. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 07066799 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 07036505.

8206 lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, àwa kìí ṣe awogba àrùn, àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ sẹ̀yọ́, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìsétọ̀, a ti ṣe àrídájú ògùn ìsétọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa nílé-iṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí báná wa ń bẹ̀ kó o tó wọlé o, tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793 lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93. Òun náà ni WhatsApp nọmba mi, tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 070-3650-8206 lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìsétọ̀? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹyọ rẹ yóò lẹ bí ẹyọ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn, síbẹ̀síbẹ̀ ṣeré-ṣeré ni ó máa jáde, tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹyọ tó jáde. Ẹyọ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹyọ fífọ́n ká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára, tàbí kí ẹyọ má ní control. Ibi tó bá jókòó ló ń ṣẹ̀yọ́ sí. Ìwádìí ìjìnlẹ̀ fi yé wa wípé àpọ̀jù ẹran jíjẹ, red meat pẹ̀lú processed food lè ṣe àkóbá fún àrùn ìsétọ̀. Ẹ máa jẹ ẹ̀fọ́ pẹ̀lú èso, kí ẹ sì máa mu omi dáadáa. Ẹ ṣọ́ra fún ọtí mímu. Tí o bá ti ń pé 40 years, tọ́jú ara, torí bí o bá ṣe ń dàgbà sí, ó ṣeé ṣe kí o ní àrùn ìsétọ̀. Tí o bá ní bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tó ní àrùn yìí, ó ṣeé ṣe kí ìwọ náà ní. Tọ́jú ara rẹ, ìjáfara lè wò. Ìwádìí fi yé wa wípé ọkùnrin tí o bá ń ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀, ó lè ṣe ìdínkù 20% láti ní àrùn ìsétọ̀. Tí a ò bá tètè tọ́jú àrùn yìí, ó lè ba bladder jẹ́ tàbí kó ṣe àkóbá sí kíndìnrín, yóò sì sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìsétọ̀, a ti ṣe àrídájú ògùn ìsétọ̀. Ọjọ́ tí a bá bí ewúrẹ́ ló máa ń rìn. Ọjọ́ tí ìwọ bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn wa, ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágọ̀ọ́ ara rẹ. Act fast, gbé ìgbésẹ̀ kíákíá, kó o sì tọ̀ wá wá ní ilé-iṣẹ́ wa. Ohun táwọn èèyàn ń rí, ohun ni wọ́n fi ń kan sára sí wa, ni wọ́n fi ń pè wá lọ́tùn, ni wọ́n fi ń pè wá lọ́sì. Ìwọ náà máa bọ̀. Torí àìsàn nípa mímọ́ra kí n pa ọ́, tún mi síta kí n tú ọ lẹ̀ lórúkọ òun. Ọ wá ń sọ pé o ti náwó, ó ti lògùn, síbẹ̀síbẹ̀ o ò rí àyípadà. Ó ti ń sọ pé nàláì, ìgbà tí nàtúrò ó ba kọjá, ẹnìkan ò mọ̀ ní mọ̀. Gbé ìgbésẹ̀ kíákíá lórí àrùn tó ń bá ọ fínra, nítorí ìgbésẹ̀ tó bá gbé, òun ni ó mú ọ kúrò nínú àrùn tó ń bá ọ fínra. Ìwọ sáti máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí báná wa ń bẹ̀ kó o tó wọlé o, tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793 lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93. Òun náà ni WhatsApp nọmba mi, tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí
070-3650-8206 lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé àlàáfíà? Ǹjẹ́ o mọ̀ wípé àrùn tó ń dà ẹ́ láàmú ó lè jẹ́ àfọwọ́fà látara ìjẹkújẹ, ìmúkúmu àti lílo ara ẹni nílòkulò pẹ̀lú àìse àyẹ̀wò ara rẹ lóòrèkóòrè? Tí o bá fẹ́ gbé ìgbésí ayé àlàáfíà, tọ́jú iṣan ara rẹ, torí iṣan jẹ́ òpómúléró. Tí iṣan rẹ bá wà lálàáfíà, yóò ṣòro fún àìsàn láti kọlù ẹ́. Ṣùgbọ́n tí kùdẹ̀kudẹ bá dé bá iṣan ara rẹ, wàhálà ni yóò dé bá gbogbo ara. Bóyá iṣan ara tiẹ̀ ti da iṣẹ́ sílẹ̀, ni ó jẹ́ kó o máa rìn wọ́nkú wọ́nkú, àbí ò ń rìn kòlòbàkòlòbà, o ò lè rìn láti òpó iná kan sí kejì tó máa fi rẹ̀ ọ́. Ẹ jẹ́ ká tọ́jú ọkàn wa dáadáa, torí ọkàn wa ló ń lo àwọn àpọ̀jù iyọ̀, ọtí mímu, processed food, pẹ̀lú àpọ̀jù wàhálà, stress. Eléyìí lè ṣe àkóbá sí ọkàn wa, ìnira yóò dé bá ara. Ǹjẹ́ o mọ̀ wípé bí ṣúgà bá pọ̀ nínú ẹ̀jẹ̀, ó lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yíká ara? Pàápàá jùlọ ìwọ tí o ní àrùn àtọ̀gbẹ, pẹ̀lú ẹ̀yọ ṣíṣe ní gbogbo ìgbà, ebi yóò máa pa ẹ́, òǹgbẹ yóò máa gbẹ ọ́, àìróorun sùn déédéé, ìwọ yóò máa rù, yóò máa gbẹ, kódà egbò ara rẹ kò ní tètè jiná. Ṣe ìtọ́jú àrùn àtọ̀gbẹ, eléyìí lè ṣe àkóbá sí iṣan ara rẹ, tí yóò sì nira láti gbé ẹ̀jẹ̀ káàkiri ara wa, yóò sì nira láti ṣe ohunkóhun. Ìwọ tí o ní ìfúnpá gíga, gbìyànjú kí o tọ́jú rẹ̀ dáadáa. Eléyìí lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yíká ara, àti láti fọ́ àti ẹsẹ̀ dáadáa, àti láti fò sókè fò sódò. Àìtọ́jú iṣan ara ó lè ṣe àkóbá fún obìnrin, tí yóò máa mú nǹkan àlejò máa wá púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì dúró lásìkò. Ìwọ sáti máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní 060-66-799-793 lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93. Òun náà ni WhatsApp nọmba mi, tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 070-3650-8206 lẹ́ẹ̀kan sí 070 36

0: ọkàn ẹsẹ̀ kan ti da iṣẹ́ sílẹ̀ àìróorun sùn àyà dídùn orí fífọ́ lóòrèkóòrè ọwọ́ gbígbọ̀n ẹsẹ̀ gbígbọ̀n bàtà yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ fún ìtọ́jú àrùn iṣan a ó se ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kí ni nǹkan tó ń fa àìlera ara rẹ ọlọ́run ọba ìwòsàn yóò wù ẹ́ sàn a ò ní fi àìsàn lò kàn sí wa ọlọ́run yóò lò wá láti dá àlàáfíà padà sí ara rẹ àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 07066799093 òun náà ni whatsapp nọmba mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ ọlọ́run ọba lọ́ba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ́ sàn lágbára ọlọ́run.
1: mo mọ̀ pé wẹ́ńdẹ́ o oògùn jẹ́.
2: ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú àtẹ̀gùn tán fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ́ tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni kọ́wọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yún ni àìlèṣe déédéé ọmọ ó ti tọ̀nà-tọ̀nà ọ̀nà ti gbàyà mọ̀wulẹ̀ sọ.